0: ti gbogbo falẹ. Bọ́ àṣẹ Olódùmarè nínú oṣù kẹje wà dìde ibi tí wọ́n ní ọ̀ṣáyé lókè tán ní ọ̀ṣáyé ẹ̀kọ́ àdá ààyè yọ fún ẹ níbi tí wọ́n ní ọ̀ṣọ́nà bàbá mi tó ní ọ̀nà ẹni tó la ọ̀nà sínú òkun máa yà hóra yóò la ọ̀nà fún ẹ gbogbo ẹyí tí wọ́n gbọ́ sẹ́yìn tí wọ́n gbogbo ọ̀la lọ́wọ́ ẹ ẹyí tí wọ́n bọ́ sí èyí tí wọ́n tú àṣírí ẹ̀sìn gbangba èyí tí wọ́n ní òṣogo fún mọ́ èyí tán ní òṣọ́nà fún mọ́ báyìí lolúwa jehovah wí láàrin 24 hours bó ṣe wọnú ọ̀sìn ọ̀nà sí ọ̀nà là ọ̀nà là ọ̀nà sí ọ̀nà sí ọ̀nà ọ̀nà là ọ̀nà sí ọ̀nà sí ọ̀nà là ọ̀nà là ọ̀nà sí ọ̀nà sí ọ̀nà là ọ̀nà là ọ̀nà sí ọ̀nà sí ọ̀nà là ọ̀nà là ọ̀nà sí lórúkọ jésù lágbára jésù. Go to the on the seventh.
1: He big guy.
0: That top position.
1: Don't you imagine?
0: That's I just imagine. Oh,
1: and me about Tori and Wayne and Nibet.
0: You have seen people there.
1: Okarero,
0: and your hand attached to it.
1: Oh, they toss
0: you. And you deserve it.
1: Sorry, qualification.
0: Because that's your qualification.
1: But.
0: Super.
1: Wọ́n jẹ́ owó ọbẹ̀
0: yìí.
1: Ọlọ́run tó lọ mú ẹ lẹ́wọ̀n Joseph.
0: God appoint Joseph the prisoner.
1: Tó dẹ̀ gbàyè fún láàfin.
0: I will be blessed in the
1: palace. Ó sì wà síbẹ̀.
0: He is still there.
1: Mephibosheth.
0: Mephibosheth.
1: Àrò orí àkìtà.
0: That member of the donkey.
1: Ó padà jókòó.
0: He never sat
1: ní ààfin Dáfídì.
0: In the palace.
1: Ayé ara.
0: Ẹ̀mí mímọ́.
1: Jésù ọ̀dà.
0: Jésù.
1: Ta ló sọ pé òṣè ṣe.
0: Who says it is possible for you?
1: Ayé rẹ̀ ò tí pàdé àṣẹ.
0: Your life has not been
1: to the same. Àṣẹ ni mo gbé dé lónìí.
0: I come to 22.
1: Àdúrà authority rẹ̀.
0: In the name of Jesus.
1: Báyìí lolúwa wí.
0: Who says the law?
1: Ayé yọ fún ẹ lókè. Èlì mi èlì la o.
2: Èlì la èlì le.
1: Alorun ona.
0: God of the way.
1: Angeli ona.
0: Angel of the way.
1: Rana yagadola. Ninu osu keje. Asila. Apase. Ona la fun mi losu tutu. Ona si fun mi losu tutu. Ile ko ma si ni waju. Ile ko ola ma si. Ile ko oro ma si. Ile ko igbega ma si. Ma apase. Ma apase. Ona ma si. Si o si. Oya bara da ya gade. Rana ba ya. Ekekele. Rana ya ba ya. Rana ya ba ya. Rana ya ba ya.
0: For your fair, whether you like it or not,
1: my dear Mulona, if you wait, then
0: let you get to your home.
1: What the best? I want my Midiani. One lock, one of me.
0: They want to get what
1: one while I read alone.
0: They got hell.
1: Most about
0: what one is ever betting.
1: Oh, for an one long.
0: You
1: got on the left. Baba, when we
0: pray, but I say,
1: oh, Lord, say,
0: I come here so early today.
1: Tori Penny,
0: that's all we have
1: got.
0: Alárin ìrànlọ́wọ́.
1: Mo máa wọnú iṣẹ́ ìlọ́la
0: kò bí.
1: Mo ń kó òróró ìrànlọ́wọ́.
0: I am coming to oil of hell.
1: Mo ń kó ankasi
0: ìrànlọ́wọ́ bọ̀.
1: Mo jẹ́ ọ́ ní nǹkan.
0: I owe you something.
1: Ohun tí òjò ń lọ.
0: God don't let you go.
1: O nílò ẹnìkan.
0: You need somebody.
1: Tó lè fi ọ̀run hàn.
0: They can show you.
1: Tó lè fà ọ́ jáde.
0: They can bring you out.
1: Mo di odidi pé tẹ́rù mo
0: túbú.
1: They
0: will
1: buy me time to
0: preach.
1: Àgbàtà
0: angẹ́lì
1: ìrànlọ́wọ́ Àgbà tí afẹ́fẹ́ ìrànlọ́wọ́ fẹ́ wọlé ni wọ́n lè jáde. Kí ni ìrànlọ́wọ́?
0: Ohun
1: tó lè ṣe fúnra ẹ̀ tí ẹnìkan lè bẹ́ ṣe. Ọlọ́run ni orísun ìrànlọ́wọ́. Àwọn tó dúró de Olúwa yóò tún agbára wọn ṣe. Ó ní Olúwa wa lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́jú ní ọdún yìí ní oṣù yìí lónìí ọ̀dùnwá orí ìrànlọ́wọ́.
3: orúkọ mi ni Lasisi Moyosore láti ìlú Àgbàdo Ọjà ní Lagos State. So ìgbà tí mo wá sí orí òkè yìí ní ọdún 2024, mo jẹ́ single mother. 2019 ni mo ti wà ní single mother. Ìgbà tí mo dẹ̀ máa wá sórí òkè yìí, iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ni mo ń ṣe. Abatio ni mo ti ń ṣe ọmọ ọ̀dọ̀. Ẹ tó bá mọ
0: dákọ̀ mọ́ dákọ̀ ló kọ́.
3: Ibẹ̀ ni mo ti ń ṣe ọmọ ọ̀dọ̀ ní Abatio ní tòsí Agege. Ibẹ̀ ni mo dẹ̀ ti wá àjọ ni mo gbà tí mo ní mo máa wá
0: sórí. Àjọ ló fi wá sórí òkè, kòrò ẹ lọ́rùn gan láti wá.
3: So ìgbà tí mo wá sórí òkè yìí, bí mo ṣe kúrò lórí òkè yìí immediately, níjọ́ tí mo padà yẹn gangan ni mo pàdé ọkọ mi. So lẹ́yìn ìgbà yẹn, ó ṣàwádìí pé ọmọ torí pé mo dẹ̀ ti bí ọmọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, so mi ò rí pé ó máa le bẹ́ẹ̀ yẹn. Bọ̀gbà tó di pé ó di pé odidi ọdún kan tí kò sí nǹkan kan. So dáàdì wa ṣe, wọ́n fẹ́ ṣe birthday. Mo wá rántí pé ní 2024 yẹn, wọ́n bí ọmọ kan ní orí àpáta. Mo wá sọ fọ́lọ́wọ́, ọkọ tí mo dẹ̀ fẹ́, widow ni ọmọ kan péré náà ló ṣì bí. So mo wá sọ fọ́lọ́wọ́ pé ìwọ tó ṣe tí èèyàn bímọ ní ọjọ́ birthday dáàdì, fún èmi náà ni birthday gift kí n lóyún. So mo wá ti prepare pé mo ń bọ̀. Dáàdì mo rò pé orí òkè náà ti máa ṣe birthday. So dáàdì wa change venue birthday yẹn, báwọn fẹ́ ṣe ní stadium. Mi ìwà lè wá, bó mo wá ra apple mẹ́ta yẹn, mo wá wà nínú àwẹ̀, mo wá wá sí orí òkè ń bíbá ìtorí mi mọ ibi tí wọ́n ti ṣe. So mo wá lọ bá bàbá orí òkè pé kán jọ, kán fún mi ní orí ọ̀fẹ́ kí n kó apple yẹn sí orí pẹpẹ. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi, oṣù yẹn gangan ni Ọlọ́run dá mi ní ohùn. So ìgbà tó dẹ̀ di ìgbà birthday wọn yẹn, mo wo fídíò yẹn ní live. So mo wá rí ìtọ̀ yìí mighty tí ó ń yí nílẹ̀. Èmi kàn wá sọ nítorí apple mẹ́ta mo kú ọmọnìyà. Tí bá tẹ̀ wá lọ bí mẹ́ta, mo máa nídìí mọ́tò. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi bí mo ṣe bímọ, Ọlọ́run tún ṣe mọ́tò fún wa. Mọ́tò 18 million. Lẹ́yìn ìgbà yẹn, Ọlọ́run tún ṣe. Èmi tó jẹ́ pé nígbà tí mo wá sí báyìí ní December, mo gbóyún wá. Mi mọ̀ bóyá poverty mind ni. Ìgbà tí dáàdì ní ká béèrè nǹkan mẹ́ta, mo wá ní olúwa mo fẹ́ blender, olúwa mo fẹ́ ní fridge. Nǹkan tí mo ṣáà béèrè torí blender yẹn ó wù mí gan. Ṣùgbọ́n sí ìyàlẹ́nu mi, ọkọ mi wá ní ṣé mo lè ṣe business. Mo tó bá tiẹ̀ fún mi 50,000 àbí 100 kí n máa fi ó wá ní million ló ń fẹ́ fún mi o. Ó ní ọkọ̀ gba 500,000 náà, kọ́ ọkọ̀ lọ fi wá shop. Mo wá rí pé Ọlọ́run ṣe ìyanu nínú ayé.
0: Ẹ kẹ́ hallelujah. Orí mi o, blender ló lọ béèrè ọmọ mi.
1: Kí ni ìwọ náà fẹ́ bẹ̀rẹ̀ lóṣù tuntun?
4: What do you want to ask for in the new month?
0: Ọmọbìnrin yìí,
4: that lady,
0: orí ìyanu mẹ́fà.
4: She got 6 different miracles.
0: Lera. Gbàdúrà o.
4: Let me pray.
0: Ní oṣù keje yìí.
4: In the month of July.
0: Orí ìyanu back to back.
4: Yeah, yeah, yeah. Yeah, back to back miracles.
0: Tí ọmọ ọ̀dọ́ bá lè padà dé tó ní ṣọ́ọ̀pù
4: la. If someone that is a servant can later.
0: Tó wá ń fi mọ́tò 18 million gbé ọmọ.
4: And she had 18 million worth.
0: Ẹni àrò pé lásán
4: ni sá. Someone that was reading up.
0: Tí Olúwa bá lóun fẹ́ sílẹ̀kùn.
4: If the last day won't open door.
0: Ipa rẹ̀ ká o.
4: He can do it.
0: Ilẹ̀kùn ìrànlọ́wọ́ ni mo ń sọ látàárọ̀. Tí ìrànlọ́wọ́ bá dé, ni story máa ń
4: change.
0: Kò sí ibi tí ẹnikẹ́ni máa wà
4: lẹ́yìn.
0: Gbogbo wa là ń lọ sí Àkúrẹ́.
4: Mi
0: ò mọ ìlú tó wà.
4: I don't know where you are.
0: Ọjọ́ méje níwájú Olúwa.
4: 7 days before the Lord.
0: Ẹ̀ẹ̀mejẹ ni Námánì wọ inú Jọ́dánì.
4: 7 times the man entered Jordan.
0: Ẹ̀tẹ̀ rẹ̀ sì gbẹ.
4: And his leprosy was
0: healed. Ẹ̀kan lọ́dún nípàdé yìí.
4: This is the one yearly program.
0: It's a prayer congress.
4: Ìpàdé àdúrà ni.
0: Gbogbo ìlú làwọn èèyàn ti ń bọ̀
4: Lákúrẹ́. People are coming from every nook and cranny.
0: Ìpàdé

0: ṣe láìsí àdúrà àti àwẹ̀ iṣẹ́ ìyanu kankan ò lè ṣe ó ti yá níbi tí àdúrà ti ń gbà tí gbogbo ogun ti ń ṣẹ́ ní mọ́nà wá tí òǹdè ń gba ìtúsílẹ̀ tí onírọ̀bìnú jẹ́ ń fò fáyọ̀ ṣẹ̀ṣẹ̀ èrò wìtìwìtì níbi ìpàdé àdúrà àti ìjọ Light of the Living Church ìjọ ìmọ́lẹ̀ alààyè iṣẹ́ ìwé mímọ́ sọ wípé ẹ máa gbàdúrà láìsinmi àti láìkàárẹ̀ ìdí nìyí tó fi yẹ kí gbogbo ẹni tó bá fẹ́ bọ́ nínú ọ̀fìn òun àjàgà ayé ó jẹ́ kájọ kórajọ pọ̀ ní gbogbo ọjọ́ Jimo Friday ní déédé aago méje òwúrọ̀ sí mọ́kànlá ní Sabo Under Bridge Oníjòkúta Hall Sàgámù Ogun State Àkùrí Ọlọ́run ìyanu ṣé ìyanu ló ṣẹlẹ̀ tí Joseph fi di apàṣẹ ní ilé àjèjì nípasẹ̀ ìyanu ní ànàdì ọlọ́mọ ní Ṣílò àkókò tó fún ìyanu tìrẹ náà lábẹ́ ìfàmì ròròyàn wòlíì tá a gbé kalẹ̀ fún ìran tá a wà yìí General Ofasia Prophet Rotimi Ilésanmi Baba Zion ẹ pé bàbá wòlíì sórí 0706-717-0079 tàbí 0806-231-3555 Jésù ń dúró de ọ́ o.
1: Ará mi olùfẹ́, orúkọ mi ni wòlíì Rotimi Ilésanmi Baba Sioni. Ẹ mọ́ gbàgbé, a ti wọnú oṣù tuntun, oṣù agbára, oṣù ògo, oṣù àṣepé ni Olúwa pè é. Lágbára lọ́wọ́ Elédùmarè, oṣù yìí ó sì pè wá. Ẹ mọ́ gbàgbé o, lónìí mò ń bọ̀ ní Ìlógbò Ẹlẹ́gba Town Hall. Tí ẹ bá ti dé ìyànà ẹra bus stop, Lagos Badagry Expressway. Ẹlẹ́ ń lọ sí Ìlógbò Ẹlẹ́gba Town Hall kò ju bíi 5 minutes sí ìyànà ẹra bus stop. Ẹ já pàdé ńbẹ̀ gbogbo ẹ̀yìn ènìyàn Ọlọ́run. A sì ṣe counseling lónìí gbogbo ẹ̀ tẹ́ ti fẹ́ rí mi tipẹ́tipẹ́. Ẹ gbéra ẹ já jọ pàdé kí ló ń rú ẹ lójú? Ẹ̀yin oníṣẹ́ ọwọ́ oníṣẹ́ oṣù ẹ já pàdé lónìí o pàápàá onímọ́tò òun wa mọ́tò òun wa márúwá. Olúwa ní kí n àná tì yín pẹ̀lú òróró tí a porúkọ rẹ̀ ní òróró agbára. Ẹ gbọ́ o òróró agbára ṣe pé màá àná tì yín free lónìí agbára lọ́wọ́ Elédùmarè. Ará mi olùfẹ́ ẹ jẹ́ ká lọ gbàdúà.

0: Tẹ̀síwájú nínú àdúrà ẹgbọ́ mo ti sọ fún yín ṣe rí òróró bá tán bá ti fún yín tán sọ pé ẹgbà ẹ̀yin náà ẹ sow seed 1-3 pé mo sow seed sínú ministry yìí bákan náà òróró 1000 ẹ sọ pé ẹ fi sow seed iyọ̀ the same thing mo gbàdúrà wàhálà ànúgbà ṣe rí ẹ̀yin ti Èkìtì nípa ti back to sender iyọ̀ kankan àti àdúrà àánú yẹn tó bá di on the 20th that is July 20th ta bẹ̀rẹ̀ lónìí pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run gbogbo yín pátá ẹ lọ sí kí lorúkọ ẹ̀ ń jẹ́ gáràjì yìí màá rántí orúkọ gáràjì yẹn tẹ bá ti dé ẹnu ọ̀nà ọbẹ̀ ẹ ti rí wa ńbẹ̀ ẹ ti rí àwọn èèyàn wa ńbẹ̀ that is pavilion gate ẹ ti rí àwọn èèyàn wa lẹ́nu ọ̀nà yẹn ẹ lọ́bẹ̀ tẹ bá ti dé pavilion gate yẹn ẹ rí àwọn èèyàn wa ńbẹ̀ so tàbí kẹ pé nọmba church so ẹ rí ńbẹ̀ àdúrà àánú ìrànlọ́wọ́ látòkè ẹ rí níbẹ̀ lágbára lọ́wọ́ ọlọ́run on the 20th july 20th bákan náà ẹ̀yin ti ìlú ìkirè ẹ lọ sí ìkirè local government lẹ́nu gate ìkirè local government yẹn ẹ bá àwọn èèyàn wa ńbẹ̀ ní july 20th àkúrẹ́ ẹ lọ sí tẹ bá ti dé àkúrẹ́ ẹ̀yin ará àkúrẹ́ ẹ lọ sí ibi tí ẹ lọ lọ́jọ́ sí ní nepa car park tẹ bá ti dé àkúrẹ́ lẹ́ lọ sí nepa car park ó wà ní ẹgbẹ́ high court roundabout then tẹ bá ti dé high court roundabout yẹn ẹ ti máa rí nepa car park tẹ bá ti débẹ̀ ẹ béèrè lọ́wọ́ ìyá tó ń ṣe pos ńbẹ̀ ẹ ti rí àwọn èèyàn wa ńbẹ̀ ní agbára lọ́wọ́ elédùmarè ẹ máa gbọ́ o ṣé rí ti àkúrẹ́ ó máa yàtọ̀ o ẹ má bínú o ti àkúrẹ́ yẹn ó máa jẹ́ on the 23 I'm sorry àkúrẹ́ máa jẹ́ on the 23 ní ti àkúrẹ́ so lórúkọ jésù yóò dára fún yín ṣùgbọ́n ìbàdàn àti ìkirè Èkìtì mẹ́ta yẹn ni july 20 àkúrẹ́ july 23 so now ará mi olùfẹ́ ní ti ìbàdàn màá sọ ibi tí a ó ti pàdé níbàdàn but lágbára lọ́wọ́ ọlọ́run ẹ gbọ́ ẹ̀yin ará ìbàdàn kó tó di pé mo ṣetán god bless you it is well with you ẹ jẹ́ ká continue nípa àdúà tí à ń gbà lọ ń bọ̀.
1: Something wrong.
2: Something
1: wrong.
2: Something
1: wrong.
2: Something
1: wrong.
2: Something
1: wrong.
2: Something
1: wrong.
2: Something
1: wrong.
2: Something
1: wrong.
0: mo gbadura gbogbo ẹda laaye to nso ẹgbẹ won ni je ko gbo e ko farahan gbọ loruko jesu inu ajo nirun oya ko so kale ko ma jo worun tagbara tagbara won jesu oluwa ami ara mi olufe mo gbagbe ni July 2nd Friday gbogbo Friday keji lososu e kan losu ni pade yi ipade adua ma wa ni mosin niboni ni mosin gbogbo eyin ti aboru agege iyana pada egbodada abulegba osodi agege egbeda sasa gbogbo yin pata eja pade ni mosin eyin ti o di olowo niboni ni mosin te ba ti de mosin ele lo si onile gogoro bus stop te ba ti de onile gogoro bus stop yen e ko le lo si idera cinema hall idera cinema hall e so pe ibele nlo egbo ni Tadeyo Street number 25 number 27 nibe ni e ti ma timoti ma na ti pelu ororo ororo agbara ti aporuko re ni ororo asepe ti osu tutun e wa gbo ara mi olufe ago meje laaro kutukutu ke ti debe tori to ba di ago mokanla o nku nbe niyan o nbo ni saga straight pade wa ni saga loruko Jesu yo dara fun yin e mo gbagbe eyin ara saga ni ojo Friday yi e lo ya photo tutun ke mu dani wa photo tutun to wa oke to fine ke mu dani wa si isaga a fe gbadua ibi kibi ti oluro lowo e wa o gbodo ran ti e be ni oluwa mi so iyen ni koko nibo ni be ni saga ele n lo si Sabo Underbridge Onijoku Town Hall loruko Jesu iwo ni eri kan ara mi olufe e mo gbagbe gege bi mo ti so oni mo fe gbadua fun awon eyan 50 eyin eyan yi e so re maje mu osu tutun just 2000 naira pere to ba ti so wa ma pe emi gangan ni ma gbadua fun e so account number yen ri ma de pe number ti mi gangan bayi e je ko to ago mewa ke to bere si ni pe mi so account number yen ri 00699 36 107 egbele kan si 00699 36 107 access bank oruko to wa nbe Light of the Living Apostolic Church number ti wa pere to ba ti send e to to je ti todo mi gangan wa so oruko to fi send e ma gbadura fun e to ba lagbara ju 2000 lo san olorun a san pada fun e 0806 231 3555 gbole kan si 0806 231 3555 the number to church lele boyo ni nkan to fe bere 0706717 0079 God bless you, it is well with you. Ara mi olufe gege bi mo ti so nipa dura anu ose yi ni end here so bet ororo ti anu ati yo eyin ti kotun abaran jejegun jege mo lo si abaran je road ni Alabama bus stop kebere oyewole street number 1 ile baba oyewole God bless you.

herbal capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀ ohun gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn níbẹ̀ yẹn, ariwo Figocap herbal capsule ló gbàgbọ́rọ̀ kankan. Tewétegbò ilé wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ bàbá aṣọ, iyùn bàbá àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap herbal capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858. 080-3860-6858. Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbọ́rọ̀.

0: òun nínú àtẹ̀jáde kan látẹnu olùdarí rẹ̀ gbogbogbò Saka Yusuf Ogunleye fẹ́ bẹnu àtẹ́lu Osamaye wípé ó ń tako àwọn aláṣẹ ẹgbẹ́ òṣèlú APC ó sì ṣàlàyé ìgbésẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tó dojú ti ní ikọ̀ GMT Ọwájẹ́ kò di mímọ̀ wípé kọmíṣánná ọ̀hún ẹni tó sì fìgbà kan rí sojú olú iléeṣẹ́ ẹgbẹ́ òṣèlú APC nílé aṣòfin ó yẹ kó lè lóye nípa agbára eléyìí tó wà lọ́wọ́ àwọn ìgbìmọ̀ aláṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún ẹgbẹ́ ọ̀hún wá rọ àwọn tí wọ́n wà nípò láti tọwọ́ ọmọ wọn bọ̀sọ̀ lórí ọ̀rọ̀ eléyìí tó bá ṣe é ṣe kó dambarú àlàáfíà ẹgbẹ́ òṣèlú ọ̀hún ó ní àwọn aláṣẹ mọ ohun tí wọ́n ń ṣe wọ́n sì ti ṣe ohun gbogbo rẹ̀ nítùbínùbí. Àwọn akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ gíga fásitì ìpínlẹ̀ ọ̀sùn eléyìí tó wà nílùú ọ̀ṣọ́gbó ni wọ́n tẹpẹpẹ ìfẹ̀hónú alálàáfíà láti ilé ìfẹ̀hónú àwọn tako bí àwọn ènìyàn kan tí wọ́n pè ní àwọn ológun bí wọ́n ti ṣe ṣe ìkọlù sí ilé ìgbé wọn àwọn olùfẹ̀hónú ọ̀hún gbé pátákó káàkiri ní agbègbè òkè balẹ̀ nílùú ọ̀ṣọ́gbó nínú èyí tí wọ́n ti ń pè fún ìdájọ́ òdodo àti pé kí àwọn aláṣẹ kí wọ́n ṣàwárí àwọn ènìyàn tí wọ́n ṣe ìkọlù náà kí wọ́n sì mójú wọn bàánà òfin ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún àánú olúwapò adéyẹmọ ẹni tó jẹ́ kò dùn mímọ̀ wípé àwọn olùkọlù náà ni wọ́n ṣe ìkọlù sí ilé ìgbé tí kò dín ní ogun tí wọ́n sì ṣe wùwà ìbàjẹ́ sí àtọkùnrin àtobìnrin níbẹ̀ ọ̀gá àgbà yanyan ilé ẹ̀kọ́ ọ̀hún ọ̀jọ̀gbọ́n Clement Adébọ̀oyè wọ́n jẹ́ kò dùn mímọ̀ wípé ń ṣe ni kí ìjọba kó dá sí ọ̀rọ̀ náà kó lójú tó sẹpẹ́. Àwọn aṣojú ilẹ̀ Amẹ́ríkà Steve Witkoff àti ẹni tó jẹ́ àna fún ààrẹ Donald Trump Jared Kushner ni wọ́n ti wà ní Doha báyìí láti lè darapọ̀ mọ́ ìpàdé ìpẹ̀tùsáwọ̀ kan léyìí tí ó ṣẹlẹ̀ ní lórí ìjà kan eléyìí tó ń lọ lọ́wọ́ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ tó ń bójútólẹ̀ òkèèrè nílẹ̀ Amẹ́ríkà Majid Al-Ansari jẹ́ kó di mímọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé ìgbìmọ̀ ọ̀hún ni ló ń sọ̀rọ̀ lọ́wọ́ ní Doha ó ní kò sí ọ̀rọ̀ kankan tó ní í ṣe pẹ̀lú ìdúnàdúrà láàrin Amẹ́ríkà àti àwọn aláṣẹ ilẹ̀ Iran wípé wọn yóò sọ ní àìpẹ́ ọjọ́ ìpàdé ìpẹ̀tùsáwọ̀ ọ̀hún ló tẹ̀lé gbọdọ̀ rọsọ eléyìí tó túṣẹ̀ bẹ̀rẹ̀ láàrin bí ọjọ́ mẹ́rin kan nínú èyí tí àwọn orílẹ̀-èdè tọ́rọ̀ kan tí wọ́n ti ń dáná ìbọn àtòkò àdó olóró yá fúnra wọn ọ̀rọ̀ ọ̀hún ló ti fa ìbẹ̀rù bojo láàrin àwọn olùgbé orílẹ̀-èdè tọ́rọ̀ kan kátà ló tẹ̀síwájú láti mọ kó ipa pàtàkì nínú ìgbésẹ̀ pípẹ̀tùsáwọ̀ láti lè jẹ́kógun sinmi láàrin àwọn orílẹ̀-èdè tí wọ́n ń dáná ogun yá fúnra wọn. Ká tó múròyìn ní kùtù ayọ̀ ní wá sópè ẹgbọ́n àwọn kókó rẹ̀ tàti mẹ́nuba lẹ́ẹ̀kan sí àti ìjẹ́kò di mímọ̀ láàárọ̀ yìí wípé ìjọba àpapọ̀ ń lò ní àwọn yóò ṣèpàdé papọ̀ pẹ̀lú ìjọba ilẹ̀ South Africa láti lè pè fún sísanwó gbà mọ́bìnú fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí wọ́n fi kólékólé lé kúrò nídìí ẹrù wọn àti dúkìá wọn lórílẹ̀-èdè ọ̀hún. Àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga fásitì tìpínlẹ̀ ọ̀sùn tó wà nílùú ọ̀ṣọ́gbó ni wọ́n ti kẹ́gbàjarè tí wọ́n sì fẹ̀hónú hàn tako bí àwọn ènìyàn kan tí wọ́n pè ní àwọn ológun ti ṣeṣe ìkọlù sílé ìgbé wọn a sì ti jẹ́ kó di mímọ̀ wípé aṣojú ilẹ̀ Amẹ́ríkà Steve Witkoff àti ẹni tó jẹ́ àna fún ààrẹ Donald Trump Jared Kushner ni wọ́n ti wà ní Doha báyìí láti lè kópa nínú ìpàdé ìpẹ̀tùsáwọ̀ ti orílẹ̀-èdè Qatar tó gbé kalẹ̀ lórí gbọdọ̀ ló sọ tó ń lọ lọ́wọ́ láàrin ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran. Èyí ló pin ìròyìn ní kùtù àwa tòní láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkùrẹ́ Ọláyinka Òjó ni olóòtú ìròyìn Adégbòye Galani lórúkọ tèmi mo kí a kú oṣù tuntun a ní jẹun tí ò tẹ́ wa lọ́rùn.
1: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ ọkọ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀wọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe ẹ̀kan sùn lọ ni.
2: Abà, ayé òkú ò tíì gbọ́ ni nípa 24/7 Abà Mixure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abà Mixure kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn, ara ríro, afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù. Lọ́gán lọmọkùnrin abá duro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pelo re ajo nadak fun tedugba o da lagwara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 091 6062

0: ẹ̀yẹ yìí
1: olóye
0: ọlábọ̀dé
1: onísàgọ̀ ọ̀fọ̀gọ̀ kíndọ̀
0: àti gẹ́gẹ́dọ̀ wọn bí ẹ̀
1: ọ̀gbọ́n fọdínkà kíká bí èsì fọ́
0: àjọpọ̀ ọ̀rọ̀ ayé.
2: Don't bole a met Tinubu don't carry better package come for every farmer waiting for Nigeria through the Bank of Agriculture. Then call them Renewed Hope Guaranteed Minimum Price Program. This program, farmers will carry their maize, their rice, their cassava, and sorghum. Go approved Bank of Agriculture aggregation warehouse. Make them buy them for better price. We pass normal market price. So that market no go spoil for farmer hustle or make them middlemen come they cheat them anyhow. As you reach this warehouse, then go weigh your product, then go check them well. Then Bank of Agriculture, go buy and sharp. Your money go enter your Bank of Agriculture accounts immediately. If you never get Bank of Agriculture account before, no wahala. Then go open them for you instantly for there. Make every farmer carry valid NIN and BVN come for registration. No Bank of Agriculture. Now farmer padio when they fail, then they stand gidiba to protect farmers, support families, and help build stronger Nigeria. We go better for everybody. For more information, I beg green us for this our phone number 0816-418-5483 or 0812-894-1054. Or make you waka go any Bank of Agriculture branch where they near you.
3: Ọdún pọ̀, ọdún pẹ́, ọdún jọ. Èrò wìtìwìtì nílùú ìfira àkókò. Níbi tí òjò àjànà, AK Karashi, ọba ètùtù tìpínlẹ̀ Ondo ti ń pa àwọn èèyàn. Síbi ọdún òòṣà oko. Òòṣà oko Festival 2026.
4: Àwẹ̀ òwọ́rùn mi lànà máa sí o. Àwẹ̀ òwọ́rùn mi.
3: Tuesday, ọgbọ́njọ́ oṣù yìí lọ́dún bẹ̀rẹ̀ pẹ̀lú ètò bíbọ ifá lówùrọ̀ kùtù àì. Lẹ́yìn èyí láàbọ̀ àwọn alálẹ̀ ká tó darí sídi oògùn lákà yí oṣù mọ́lẹ̀ tá fún ní jíjẹ mímu tiẹ̀. Wednesday, ọjọ́ kìíní oṣù kejì ọdún yìí gan ni pọ́ bá ń bẹ̀rẹ̀. Ká wà lọ bọ òòṣà oko ṣàdúrà fún gbogbo aráàlú.
5: Òòṣà oko àti ọdún ifá òun ni a fẹ́ ṣe. Níbi tí ifá ti sọ pé nínú ọ̀sẹ̀ òye kú, ifá ní ọ̀sẹ̀ mi ọ̀sẹ̀ ọ̀yẹ̀ mi ọ̀yẹ̀. Adéfá fún òòṣà oko àgbà ìràwọ̀. Ilé ìtura ayé àpèsè pérépéré. Ẹ̀bọ̀ làwọn ní kó ṣe, ó sì gbẹ́bọ̀ níbẹ̀ òórùn bọ, ó ní èròpo èrò ọ̀fà. Ẹ wá báni ní wọ̀wọ́ rí, ọ̀wọ́ rí là ń báni lẹ́sẹ̀ ọba
3: òòṣà. Òjò àjànà Karashi ọba ètùtù tìpínlẹ̀ Ondo ló ní pé ọdún òòṣà oko tọdún yìí ìrọ̀rùn ló bá dé.
6: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
6: Ní tòótọ́.
8: Ká ṣáà sọ pé o tí ì rà wọ́n àbí?
6: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà?
9: Èmo ló tún jẹ́ CDK ẹ̀ báyìí?
6: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá a ti ń sọ̀rọ̀ yìí àbí?
6: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
8: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
6: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwádún lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
10: Ẹ pè CDK sórí 0707-454-3005.
11: CDK sanwó díẹ̀díẹ̀ gbé ìgbé ayé ìrọ̀rùn.

0: 88.9 FM. Àwọ̀lú sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró ná jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlè rí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
1: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èmo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti rà wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ẹ pè CDK sórí 0707-454-3005.
4: CDK, sanwó díẹ̀díẹ̀, gbé ìgbé ayé ìrọ̀rùn.

iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 àdàbà FM.

0: bag. Gaining velocity on Adaba FM.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Tó ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Iléeṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Aba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dùn wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wá di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpanyanrin ṣẹlẹ̀ ńbẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àtìyàwó bìrì òun náà ló yí ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpanyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti mọ ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kó bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mí torí mo ti sẹ̀. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ó wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hun ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbòógì 24/7 Aba Mixture. La fi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó bá mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ ọ̀hún ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ ta ànàṣẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Aba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíì wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíì wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá ń jẹ dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́. Àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Aba Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọ́kùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọ́mọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Pọ́nbélé egbògi náà ná fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú ìwọ náà lọ rà lónìí torí pé ìjáwá ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà ná mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
5: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
6: Abba ajọ́ òkú ò tí ì gbọ́ ni nípa 24/7 Aba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Aba Mixture kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ́dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abá
7: dúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn la fi pèlò rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ gbúgbà ó dá alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091 60 62 63 091 60 62 63 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjàwá ìjà òsì always guide me.
4: Bẹ́ẹ̀ ni ìjáwá ìjà òsì always guide náà ni. Ṣé wá rí gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ jẹ́ alágbàtà fún ilé iṣẹ́ tó ń ṣe gbòógì 24/7 abamikṣọ̀ yìí. Nọ́mbà yìí òun náà ni kẹ́ ẹ mọ̀ pé 091 60 62 62 53. Ẹ jẹ́ ń pè lẹ́ẹ̀kan sí 091 60 62 62 53. Tó ó tún dìgbà míì náà tá a tún mọ̀ pàdé. Ire o.

0: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olú àǹtí ṣẹ̀. Jeans and chino. Pant and joggers. Wrist watches. Awọ̀ka. Senator dressing. Resource control. Ní yíṣù. Ọ̀tá gbàǹtagbà tó ta gbẹrẹgẹdà síbi gbẹrẹgẹdà ní gbàgede ọ̀gbẹ́gbàbù yẹkẹtẹ níbi táwọn ọ̀gbàgbà ti rí gbà ọjà pàtàkì kalẹ̀ sí. Oh my God. Bí odindi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory. Àwọn officers boot. Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kó tètè wá máa ọ̀dà fún uniform container and sandals. Wholesale price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣẹlẹ̀ yọ̀lẹ́yọ̀ tàbí dọ́sí dọ́sí. Èyí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní number 85 Ọba Adéṣídà ní dojúkọ táwọn ọ̀làkùrẹ́. Telephone 080-3452-0455. Ní Yéṣù, àbíbàtà kókó ká.
1: Welcome to Crescott International Group of Schools. Wọ́n gba students wọlé fún sáà tuntun ní Crescott International Group of Schools báyìí. Gbogbo ẹ̀yin òbí àtàlágbàtọ́ tó fẹ́ kọ́ máa yàn kò yanjú. Bẹ̀rẹ̀ láti nursery, primary àti GSS. Enjoy our pocket friendly fees. Nursery 17,000, primary 18,000 and GSS 22,000. Ẹ wá gbọ́ tuntun. School uniform ọ̀fẹ́ wà fún first 30 students. School shuttle buses wà fún kálọ̀kábọ̀ àwọn ọmọ. Bẹ́ẹ̀ni àní club and vocational training fún students wà. Àyíká àti agbègbè wa fani mọ́ra. Bẹ́ẹ̀ làwọn educational materials fún kíkọ́ àwọn ọmọ wa pọ̀. Finally, all our teachers are professional and well trained. Crescott International. We are located at Apatakwiti layout, Futa South Gate, Akure. Telephone 0803-477-4883 tàbí 0806-677-0522. Crescott, where future leaders are raised.
2: We rejoice as we celebrate a remarkable 60 years of grace and service for the people. Join us as we celebrate the 68th birthday of His Imperial Majesty Alayeluwa Oba Dr. Ajibade Gbadegesin Oguoye III, the paramount ruler of our land. Line up events for this special program are as follows. Friday, July 3rd, there will be a special Thanksgiving at our Central Mosque by 1 p.m. Saturday, July the 4th, is the Health Walk by 7 a.m. My football match at Rufus Giwa Sports Complex is on that same Saturday by 4 p.m. Thanksgiving service is at the Methodist Cathedral over by 10 a.m. on Sunday the 5th. The reception takes place at the Midas Resource Center over on Monday the 6th by 11 a.m. The Royal Father and the Chairman on this event is Oba Dr. Adeyeye Ogunwusi. Ojaja the second, the honey of Ife. Oma celebrates a legacy of honor, wisdom, and royal excellence. IBSC, may your throne be strong. Your reign expand and peace overflow the land. Your strength be renewed like the eagle. Happy birthday, KBSC. The planning committee members, announcer.
3: Tẹ̀síwájú ìfarajìn láti ṣe ìrónilágbára fáwọn ọ̀dọ́ olùdíje ẹgbẹ́ òṣèlú ADC ní ẹkùn ìdìbò Àríwá Àkúrẹ́. Onímọ̀-ẹ̀rọ Tèmilolúwa Olúwaládé tọ́pọ̀ èèyàn mọ̀ sí ètò ló ṣe agbátẹrù ètò ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Legacy Football Club 5-a-side Tournament. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù 16 ni ó kópa níbi ètò náà, tí ẹni tó bá jáwé olúborí yóò sì gba ₦250,000. Ìfẹsẹ̀wọnsẹ̀ náà wáyé láàrin ọjọ́ 14 sí ọjọ́ 19 nínú oṣù keje ọdún yìí lórí pápá ìṣeré Legacy Lounge and Club tó wà ní kilometer 4 Becky Parker Secondary School Ọbaile nílùú Àkúrẹ́. Ètò yìí ó kọjá ọ̀rọ̀ òṣèlú o, torí yóò jẹ́ àǹfààní láti ro àwọn ọ̀dọ́ lágbára àti láti dókòwò sí ọjọ́ ọ̀la ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Nípa eré ìdárayá, ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè, àwọn ènìyàn yóò ní agbára sí ní ẹkùn ìdìbò náà. Fún àlàyé, ẹ lè pe àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0706-249-9999 tàbí 0903-998-8151. Ètò ríru àwọn ọ̀dọ́ lágbára àti kíkọ́ ọjọ́ ọ̀la.
4: Ṣíkí má mi, owó wọlé dé.
5: Bẹ́ẹ̀ ni o, ọlọ́lá jùlọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu GCFR nípasẹ̀ ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agri ni wọ́n ṣe àgbékalẹ̀ ètò ìrètí ìsọdọ̀tun owó orí ọjà tó kéré jù fún gbogbo àgbẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà. Tí a máa ta irè oko wọn wàyí o, àǹfààní ti wà fún àwọn àgbẹ̀ láti gbé àgbàdo, ìrẹsì, ẹ̀gẹ́, jẹ́rọ wá sílé ìkẹ́rùsí ilé ìfowópamọ́ ètò ọ̀gbìn Bank of Agri tí wọ́n sì tà á ní owó tó jọjú yàtọ̀ sí iye tí wọ́n tà tẹ́lẹ̀ tó kéré jọjọ àti àyípadà tó ṣeé ṣe kó dé bá ọjà lójú. ojiji ni budo ikaru si ile fowo pamọ eto ogbin bank of agric yi ni won ti won ire oko tawon agbe ba ko wa bank na ni ile ifowo pamọ eto ogbin yo se ayewo re fene fene loju ese ni won san owo si apo agbe kokan to ba keru wa si asuwon ile fowo pamọ eto ogbin yi sugbon awon agbe ti won ba ni apo osuwon ile fowo pamọ eto ogbin bank of agric yo ni anfani lati se apo osuwon won ni budo yi aro awon agbe lati mu iwe pelebe idanimo omo orilede Nigeria NIN number idanimo ile ifowopamọ won BVN ati aworan pelebe meta wa fun iforuko sida ile ifowopamọ eto ogbin bank of agri da oluraja to se fokan tan nipa didabobo agbe niran awon agbe lowa lati je ki awon agbe o ni ojo la to dara to duro dibi lolede Nigeria fun akunrere alaye e pe 08164185383 tabi 08128940154 tabi ke lo si ile ifowopamọ eto ogbin bank of agri.

0: Ninu ewu eru iku pelu idagiri e ma deru ba mi jare o tun deru ba mi ah uri giri
1: idagiri
0: o ro o ti gbagbe igba ton ko da mo te kun le
1: igiri
0: deru ba mi anu lari igba o ogun ti ba won kan mi Baba tabayi
1: ayala
0: imore, Yesu tabayi ayala imore, ilagi akoko adunyi alaja
1: bene,
0: ninu ewu eru iku pelu idagiri, anu lari gba ogun ti gba won kan mi,
1: ogun ma ti gba won kan mi,
0: ogun ti gba won kan mi mara gbagba pere e se
1: hallelujah
0: so se atan gangan kare oh god
1: won ya gba lagba won ni enju oluwa logo
0: Nígbà tó bá yin lẹ́ẹ̀kan ni tó bá tún ka lòmíì lára, a ní ẹ̀yìn. Adúpẹ́.
1: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú wa lọ́la ti ògbólógbó oṣù
0: ni. Adúpẹ́, adúpẹ́.
1: Oṣù kẹfà tó mú ọdún tó da sí méjì pẹ̀rẹ́.
0: Oṣù ńlágbára.
1: Ó sàdásí ó sọdún sí méjì.
0: Àgàgà tó kú ní ọ̀gọ́ parí.
1: Ó kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní. Ó ti ń fa
0: nísòkòtò ní fani
1: nítọ̀. Ó lágbára
0: díẹ̀.
1: Ó ti ń fa bùbọ́ ní fa
0: Bẹ́ẹ̀ni,
1: ó rú lọ o,
0: ó kúkú kú lọ,
1: ó gbogbo àwọn ìbànújẹ́ ọ̀fọ̀ ẹkún òun ṣe ìtàjẹ̀sílẹ̀ ìpajú kéèké àìlèsùn
0: òórùn
1: gbogbo ẹ̀ lórú lọ.
0: Adúpẹ́ Ọlọ́run.
1: Adúpẹ́ oṣù tuntun la tún wáyé Ọlọ́run ìwọ ló mọ̀ ṣe.
0: A mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ wà náà.
1: Ṣé wà kí ṣe agbára wa?
0: O ṣé o bàbá.
1: Kí la wá ní? Ta lẹnìkan tí ń bẹ lẹ́yìn wa tí sọ pé máa jóríso?
0: Àwa wo.
1: Tí kò bá ṣe Ọlọ́run alààyè ta
0: ká wa. Kò sí àwa. Láì sí Ọlọ́run kò sí àwa.
1: Ẹgbẹ̀rúnrú wa tó ti lọ.
0: Àìmọye.
1: Tí o tiẹ̀ ṣe kí Ọlọ́run.
0: Àìmọye.
1: Tọ́lọ́run kò tiẹ̀ mọ̀.
0: Kí ló kan Ọlọ́run.
1: Ṣé o lè tọrọ ọ́ lè tọrọ mẹ́wàá bí o
0: mú ọdún kọ́lọ́run bá lọ́la. Kò yé
1: mi tó jáde
0: káyọ̀ dé. Ẹni tí kò láyé ni. Kò yé mi tó. Tá a bá sọ pé ká máa sọ ilẹ̀ akún.
1: Ilẹ̀ akún.

0: a kì í kàbọ̀ sórí ètò yìí ètò adanimọ̀ mú àwọn kókó tó wá sú yọ nínú àwọn ìwé ìròyìn ojú
1: mi lọ́wọ́ tó ti tó
0: ní àtìkì wọn orin la ìwọlé
1: lọ́kọta ọkọta
0: lọ́kọta
1: a kì í yàrá gbogbo orin tà kọ náà yóò máa bá yín lára mu.
0: Àmì o ní oṣù tuntun yìí oògùn ọ̀tun ọlọ́run ó ṣe inú ayé wa.
1: Àmì o
0: lágbára lọ́wọ́ ọlọ́run anílógbé sọnù bí ò ṣe bí
1: ọmọ.
0: Ẹyin a ti kó àwọn ìwé ìròyìn ọ̀dọ́ láàárọ̀ tò ní ká wá ṣe láwẹ́láwẹ́ bá ti máa ń ṣe láwẹ́láwẹ́.
1: Bẹ́ẹ̀ni
0: ṣé mi ń pè oṣù tó kọjá lágbára wa gbẹ̀yìn.
1: Yes na.
0: Lóṣù iná ìdùnnú látún jọ fi parí ẹ̀.
1: Àmì o
0: ayọ̀ la fi wọlé báyìí ayọ̀ náà látún fi kóònù oṣù
1: yìí
0: látún fi bọ́ sóṣù tó wọ̀ láṣẹ
1: nílùú. Àmì o
0: àbúrò ní kẹnikẹ́ni inú wa.
1: Àmì ọlọ́run
0: iléeṣẹ́ àníròkú wọlé àníròkú jáde àníròkún oríṣiríṣi ní bẹnu rẹ ṣùgbọ́n kó wá tó di pa bẹ̀rẹ̀ sí ní ṣe láwẹ́láwẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa ni ìtọ̀sẹ̀ ló lọ yọ
1: bẹ́ẹ̀ni
0: bí balẹ̀ ilé bá ń sùn àìtẹ́mọ tuntun síbẹ̀
1: o ayé
0: dáde ẹ̀
1: ayé dáde ẹ̀ ni ọ̀ máa tún síbẹ̀ o máa tún síbẹ̀
0: o. Yọ́dún yẹn sáré dátọ́ mi lódì kejì lọ́hùn náà.
1: Àdátọ́ mi.
2: For students at Obin, only Fesi Private University.
3: Sugbon owo goboy n daru ba won.
2: O ya ka lo si Westland University.
3: Iwo
2: Osun State.
3: Flexible and affordable fees lo mu kan yato.
2: Approved by federal government.
3: Won gba student wole lowo lowo.
2: Full time.
3: To gboye BSc.
2: Ni College of Natural and Applied Science.
3: College of Social and Management Science.
2: Ati College of Earth Science.
3: To ba ti se danwo UTME.
2: To ni JAMS requirement.
3: Pelu at least 5 credit passes.
2: In no more than 2 sittings.
3: O di student Westland University ni ye.
2: Change of institution.
3: Ati wole si 100 level
2: nínú ọgbà lè wé wa tàbí
3: ECBT center
2: 2 or 3 credit passes lo nílò
3: fún jù bẹ́ẹ̀
2: OND
3: HND
2: NC
3: ló fi wọlé fún direct entry.
2: Àwọn students ń register
3: la lecture
2: ṣe exam jù bẹ́ẹ̀
3: lọ́gbà wa
2: fún top up conversion
3: HND BSc with pass
2: ọ̀tọ̀ class ilé ṣe
3: bẹ́ẹ̀ ni o ní ND certificate
2: tún lè wọlé sí direct entry
3: 200 level lọ́dọ̀ wa.
2: Westland University wà ní kilometer 2
3: Iwo Ejigbo road
2: Adenike Ajoke Estate
3: Iwara
2: Iwo Osun State
3: website
2: www.westland.edu.ng 0708057691.
4: Yorùbá ni yiniyin ni ká tún lè gbà míì sí torí ẹni tí ò dúpẹ́ gbẹ̀fà ó sì gidi ní egbèje.
5: Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gómìnà
4: Lucky Ayédàtiwa orí ìnísàn.
5: Wọ́n ṣe fàyè gba gbogbo àwọn àgbẹ̀ lókè ẹ̀gàn.
4: Kíkọ́ máa ṣe níyọ̀tọ̀ mi kan sì máa báṣẹ́ wọn lọ ní rẹ́gẹ́dẹ́ fi.
5: Ẹ má gbàgbé gbogbo àlàálẹ̀ ètò tá a là fún àwọn àgbẹ̀.
4: Ẹ jẹ́ kájọ wù ọmọlúàbí.
5: Ẹ má gbàgbé
4: Polygon map
5: ti lọ lọ́wọ́lọ́wọ́.
4: Àwọn ọ̀pọ̀lọpọ̀ àgbẹ̀ ti ṣe.
5: A sì tún àwọn kọ̀lọ̀rọ̀ sí.
4: Tí wọn ò yà sí.
5: Tó fi dórí ago forestry.
4: Tí ìjọba ní pé kí wọ́n máa ṣe.
5: Ẹ sì mọ̀ wípé ètò ìyá àwọn àgbẹ̀ ló máa benefit.
4: Gbogbo ẹ̀yin àbá àti ìgbèríko kọ̀ọ̀kan.
5: Tí ò tí ì ṣe ìgbésẹ̀ kankan nínú àwọn àlàálẹ̀ ìjọba wọ̀nyí.
4: Láìpẹ́
5: àwọn task force yóò máa yaba kọ̀ọ̀kan kiri.
4: Àbá tí ò bá tí ì ṣe.
5: Ìjìyà pàtàkì wà fún o.
4: Bákan náà
5: gbogbo igbó dúdú ni àwọn àgbẹ̀ ti kọ tán lókè gan.
4: Ìjọba sì fara mọ́.
5: Ṣùgbọ́n gbogbo ibi títí kì í wà àti màláìnà àgbẹ̀ ti ń bá.

0: Plantation, ẹ mọ̀ pẹ́kẹ́tẹ̀tẹ̀ kẹ́rù yín o.
1: Ìkéde pàtàkì yóò wáyé
0: láti ọwọ́ ìjìnlẹ̀
1: Ayẹ Akinola,
0: Commissioner for Agri and Forestry.
2: Dádì Júnior Jọ̀ jẹ́ ń sùn, má jí mi kalẹ̀, gbogbo ẹ̀ náà òjùṣẹ́jú méjì lọ.
3: Mọ́mì Júnior, má yẹ̀yẹ́ mi, mo ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀.
2: Fi mi lẹ̀ jàre.
4: Igbo tap abakasu ló tún ṣe kọ́.
2: Yéè, má pa mí jàre jẹ́ ń ṣe ìyá àwọn ọmọ mi.
3: Bó ló ń sá lọ?
2: Rúnà Dádì Júnior, ọgbọ́n wo ló dá sí?
3: Èmi náà kọ́, ìṣọ̀wọ́ bí Igbo tap abakasu ni oògùn tá a fi mọ ìjìnlẹ̀ pa ewé àti egbò ilẹ̀ wa papọ̀ lọ́nà ìgbàlódé fún àwọn ọkùnrin. Ajẹ́bí idán ni. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi alówó lé ló fún mi. Ó wúlò fáwọn ọkùnrin tó ń rẹpẹ̀tẹ̀ dọwọ́lẹ̀ bí ewé ọ̀gẹ̀dẹ̀ tá a fi iná pa lójú iṣẹ́. Èwo ni kóúnjẹ wà ńlẹ̀ láti jẹ kọ́kùnrin ó máa wòkè. Finú ká bí ó ṣe bòkèlè káì. Igbo tap abakasu irú kan ṣọ̀wọ́n láwùjọ òkúta. Iléeṣẹ́ Ayo Aba Health Limited ló pòpọ̀ fáwọn ọkùnrin nìkan. Ẹ lè ríra ní chemist àti pharmacy. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ pé 0803-860-6858 lẹ́ẹ̀kan sí 0803-860-6858.
5: Ọ̀run ti kàn gìrì síbẹ̀ yóò sí ṣaka ń gbígbí dàbọ̀ kùn-ín. Yẹmi Rebeka ọmọ tẹ́bí ayé Ògúnsùn Ládé mọ̀mọ́ ǹdó. Yẹyọmọ ẹ mọ̀ lé gbàgbé ẹ ṣíṣó.
6: Èmi ò yẹyẹ ọmọ, èmi ò mẹ́lẹ̀ gbàgbé.
5: Oṣù díẹ̀ sẹ́yìn mọ̀mọ́ jọwọ́ sáyẹ̀yìn lọ́mọ gbọ̀ràn ọdún lọ́kàn. 81 years. Thursday ọjọ́ kejì oṣù kejì ọdún 2026 yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ ohun sin alẹ́ onígbàgbọ́ nulẹ̀ nọmba 4 ọ̀rẹ́ olúwa lane new town odò ṣídà ondo. Friday ọjọ́ kẹta oṣù keje ohun sin àti sìnkú nulẹ̀ odò ṣídà yìí kan náà. Dábàá ti sìnkú tán kété nyùgbànyùgbà yòókù. Ó di inú ọgbà St. Stephen Grammar School odò ṣídà ondo. Níbẹ̀ yìí jíjẹ mímọ nyùgbànyùgbà mẹ́rin gèdè mú kó títò lẹ́yìn ó ti wáyé dújọ́ lọ́mọ tẹ̀lé un. Ọ̀pọ̀ máa tọmọ mọ́ ó pẹ̀yìn yẹmọ bí ẹ yín. Díẹ̀ lára wọn Mrs. Mary Akinmọ́lá aya ọkùnrin làdánù dẹ̀. Mrs. Ọlámọ́bọ̀ aya Láàjì. Mr. Johnson Ògúnsùn Ládé. Lẹ́ọ̀yẹmí Ẹ̀kí Ìràjámọ̀ Amágódẹmumi Mògún náà dọ́ ọmọ Tyler Nọ̀tù. Ọmọ wọn ló ṣòkòtí aya wọn ló dòsí dàn bẹ́ẹ̀ jí ọba. Wò mọ̀ sun iye o. Mr. Akinmọ́lá ọkùnrin làdá àdálọkùnrin Erica òun fi dákéde fi ànàrún mọ̀ lọ.
7: Ó máa yá o sí Prayer Center Church of God.
8: Tó kalẹ̀ sí àdófùrí ìdọ̀rí rò.
7: Níbi marathon fasting and prayer olójọ́ mẹ́ta total deliverance.

0: Bíọ́dún!
1: Káyọ̀dé!
0: Àjọ ẹ̀ṣọ́ aláàbò ti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè yìí tí wọ́n pè ní àmọ̀tẹ́kùn ẹ̀ka ti ìpínlẹ̀ Ondo ń ló ti fi kéde òfin gbé àwọn 28 lórí onírúurú ìwà ọ̀daràn káàkiri òru àti bu ìpínlẹ̀ Ondo. Lára àwọn afurasí tí wọ́n ramú ni ẹni ọdún 64 tí ó jẹ́ bàbá àgbàlagbà tí wọ́n porúkọ rẹ̀ ní Ìlíásù àti ọmọ rẹ̀ ọkùnrin mẹ́ta Usman ẹni ọdún 23, Wahab ọdún 27 àti Yakubu ọdún 18 léyìí tí wọ́n fi kélé òfin gbé wọn lórí bí wọ́n ṣe lọ́wọ́ lẹ́sẹ̀ nípa jíjí arákùnrin kan gbé ní ọ̀bà àkókó níjọba ìbílẹ̀ gúúsù ìwọ̀ oòrùn àkókó nípínlẹ̀ Ondo. Nígbà tó ń fọ̀rọ̀ jọ̀wọ̀ ní orí tako iléeṣẹ́ àjọ àmọ̀tẹ́kùn nílùú Àkúrẹ́ tó jọ lúlu ìpínlẹ̀ Ondo lánàá ọjọ́ Ìṣẹ́gun, adarí àjọ àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo Akọ́gun Adétúnjì Adeleye ni ló fi ẹ̀sùn kan pé mọ̀lẹ́bí ọ̀hún ni wọ́n ti lọ́wọ́ lẹ́sẹ̀ nínú onírúurú ìjínigbé ní ìpínlẹ̀ Ondo tí wọ́n sì ń fi owó màálùú tí wọ́n fi ń bojú láti ṣe iṣẹ́ láàbí wọn. Adeleye wa sọ wípé afurasí kan pàápàá jùlọ ni ó jẹ́ wípé wọ́n ti bẹ̀rẹ̀ tí ní tọpasẹ̀ rẹ̀ tí wọ́n ti ń wa látọdún 2024 lórí ẹ̀sùn ìjínigbé ní ẹkùn àríwá ti ìpínlẹ̀ Ondo. Ó ní inú wa dùn wípé pẹ̀lú gbogbo bó ti sá tó ọ̀hún kò ríbi sá pamọ́ sí òun nítorí pé kí á lọ́wọ́ òfin òun ló tó lásìkò ìgbà tí wọ́n ṣe iṣẹ́ láti wá gbogbo àwọn oníwà ọ̀daràn bọ́ta. Ó ní láàrin ọjọ́ mẹ́rin sẹ́yìn ni wọ́n ṣe iṣẹ́ ọ̀hún bẹ́ẹ̀ ẹni tako òfin rémọ́ lẹ́sẹ̀ tako ọ̀hún tó wá jẹ́ ẹlẹ́gùn lábẹ́ o. Ó ní ní iṣẹ́ kan tí wọ́n jọ ṣe ọ̀hún náà ni ẹnìkan léyìí tí wọ́n kì mọ́lẹ̀ nígbà tó ń lọ sí ọ̀bà àkókó tí àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wa owó tí wọ́n lọ gbé fún àwọn ajínigbé náà láìsọ fún àjọ àmọ̀tẹ́kùn. Ló tún jẹ́ wípé lẹ́yìn ìgbà tí wọ́n san owó ọ̀hún tán àwọn ajínigbé ọ̀hún mọ̀ tún yarí wọn lé wọn yọ̀ǹda ẹni tó wà lákàtà wọn. Èyí iná tún lé fùrù kọ́kọ́ mọ́ àwọn mọ̀lẹ́bí náà wípé tán bá fi tó agbófinró létí wọn ó jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ète wọn. Lẹ́yìn ìgbà tán gba owó náà tán tán sì yarí láti yọ̀ǹda ẹni tó wà lákàtà wọn. Èyí gan ló mú káwọn mọ̀lẹ́bí wọn wá ké sí àjọ àmọ̀tẹ́kùn o tí àjọ àmọ̀tẹ́kùn sì bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ọ̀rọ̀ ọ̀hún. Nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n rí bàbá àti ọmọ rẹ̀ ọkùnrin mẹ́ta lè tán lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún tán sì fi owó màálùú tán fi ń bojú. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post, Vangard àtàwọn ìwé ìròyìn míì tó jáde lónìí.
1: Káyọ̀dé!
0: Bíọ́dún!
1: Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ló mọ̀ ti sọ kinní kan pé ṣe rí àwọn abala méjì èyí tó jẹ́ pé à ń lò ní iléèwé pàápàá jùlọ iléèwé gíga ní orílẹ̀-èdè yìí ni ìyẹn JSS àti SSS wípé ó ṣeéṣe kó jẹ́ pé wọn yóò pa gbogbo ẹ̀ wọn yóò parẹ́ báyìí o. Nígbà tí ó ń sọ̀rọ̀ náà ẹni tí ń ṣe mínísítà tó wà fún ọ̀rọ̀ ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí yẹn Dr. Tuji Alausa ó jẹ́ kó di mímọ̀. Ó ní lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe àgbéléwọ̀n rẹ̀ tí wọ́n ti wò ó dáadáa wọ́n rí i pé ó kéré tán àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé wọ́n lé ní nǹkan bíi 1,000,000 ni wọ́n ti ń kúrò ní iléèwé kó tó di pé bóyá wọ́n dé ìpele èyí tó ga ní iléèwé tó jẹ́ ti secondary ní orílẹ̀-èdè yìí tí ń ṣe senior secondary school. Nígbà tí wọ́n ń sọ̀rọ̀ wọ́n ní ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó jẹ́ pé wọ́n jẹ́ àwọn tí wọ́n wà ní JSS yìí ló jẹ́ pé kó tó di pé wọ́n dé SSS ni wọn yóò ti kúrò ńbẹ̀. Ó ní nǹkan tó sì fà á kò ju pé nígbà tí wọ́n sọ pé JSS kí wọ́n máa ṣe tiwọn lọ́tọ̀ kí wọ́n sì ní ọ̀gá àgbà tiwọn lọ́tọ̀ tí wọ́n tún sọ pé àwọn tí wọ́n bẹ ní SSS káwọn náà kí wọ́n tún máa ṣe tiwọn lọ́tọ̀ káwọn náà kí wọ́n sì tún ní ọ̀gá àgbà tiwọn lọ́tọ̀. Ó ní irú rẹ́dẹ̀rẹ́dẹ́ wo nìyẹn. Ó ní nítorí pé eléyìí gan ló fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn fi ń kúrò ní iléèwé kó tó di pé bóyá wọn yóò kọ́ ẹ̀kọ́ parí tán. Ó ní èyí gan ló sì ń fà á tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ lára àwọn ọmọ náà wọ́n ń yan èèkàn bọ̀ dáadáa. Ó lóun ló sì fà á tó fi jẹ́ pé kò sí ìṣedéédé kan láàrin àwọn tí wọ́n bẹ ní JSS tó sì tún jẹ́ pé kí wọ́n pọ̀ ní àpọ̀jù. Ó ní gbogbo eléyìí tí wọ́n ń ṣe yìí ló jẹ́ pé kò fún àwọn tí wọ́n bẹ ní SSS kò fún wọn láàyè rárá láti pé kí wọ́n lè ráyè lò wọ́n bó ṣe fẹ́ àti bí ó ṣe yẹ. Ó ní ẹ wò ó kẹ wo irú àpẹẹrẹ báyìí. Ó ní kẹ wo ìlú Kaduna àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ míì tí ń bẹ ní apá àríwá orílẹ̀-èdè yìí. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọléèwé ni wọ́n ti kúrò ní iléèwé láìsí bóyá wọ́n ti kẹ́kọ̀ọ́ wọn parí. Èyí gan ló sì ń fà á tó jẹ́ pé nígbà tí ọwọ́ wọn bá ti dilẹ̀ kò sí nǹkan tí ó máa kù ju pé késù ó bẹ̀rẹ̀ sí ní yá wọn ṣẹ́. Ó ní ìdí rèé tó fi jẹ́ pé oríṣiríṣi ogun ìjínigbé ìpànìyàn ó fi ń ṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní torí náà àwọn yóò ṣe ìpàdé kan tó lágbára o níbi tó jẹ́ pé wọn yóò ti fẹnukò lórí rẹ̀ pé kí wọ́n pa gbogbo ìlànà yìí kí wọ́n parẹ́ láìsí pé bóyá ìkan jẹ́ SSS àbí ìkan jẹ́ JSS nítorí pé gbogbo nǹkan èyí tó ń ṣẹlẹ̀ yìí òun gan ló fà á tó fi jẹ́ pé àwọn èèyàn mo se nfi ile iwe sile o se njare lai se pe boya o ti to asiko gan yi to je pe won ma jade lati ile iwe o ni ko se se ki won tori pe won fe je ki awon kan ki won gba ipo oga agba ni ile iwe ki won wa tori be ki won wa pin yele yele o e ko ja lo sinu iwe iroyin punch ke lo ka lekun rere
2: oju mai ro ni o oju mai ro ni o
3: Didon ni ranti olododo oni gan lo pe odun mesan ti ololufe wa won olugbe fasan isiaka ruwosola olodasile ile ise tin tewe gbewe jade sanfat publications sun lenu oluwa odun mesan dabi ana your darling wife mrs stella fasan says 9 years without you has felt like an eternity missing you always your children are saying you are missed more and more each day sleep on our hero a o le gbagbe yin lai lai o ojojumo lojo nro ata sin sharo yin olugbe fasan isiaka rowo sola etubo ma sun laye olugbala titi dojo ajinde ta pade tipin ya oni simon awon fasiko yi dupe lowo gbogbo ebi ara ore ojulumo gbogbo eyin ejika ti o ja so bo te duro ti idile olugbe lati gba ti won ti

0: iṣẹ́ olúwa bá ń sán gírabí ara ó ń kú gírabí òjò
1: torí náà tètè máa bọ̀
0: the right hand of God miracle ministry
1: ní gẹ̀gẹ̀lẹ́
0: kò wá fàdúrà sọ pé ìṣòro ò gbúdọ̀ bá ọ gbé mọ́ o torí bó o ti disagree.
2: aláṣẹ ọrùn fèsì sọrọ ayé mi bàbá ohun gbogbo tí mo fẹ kó sọ mi lọwọ.
0: bẹẹni ọlọrun ni bàbá ọmọ tó lè gbọmọ òun lọ lọwọ gbogbo rọgbọ àdìgú tí ń yọ ọmọ ẹ nínú ọfìn ìbẹ ìṣe ìṣòro aláfiṣe ni tàbí alákòóràn tàbí aláǹkó tó jẹ ti generational èyí tó wá ń fa ìrìnà ìrìnlò àìríṣẹ àìríṣẹ àtàwọn àìsàn kéékèèké wẹwẹwẹ tàbí ìṣòro ọrọ bọ tó ń ṣe on and off tàbí èyí tó fẹ di permanent secretary tó fẹ máa gba sálárì lọwọ yín for life. tètè máa prophet dr alfred chitu àwíṣẹ jésù fún ara ẹ ní àwọn àfàdúrà jagun tó ti momi ẹmí jẹun ẹmí wọṣọ ẹmí wọn ti gbáradì láti wá ṣínà àdúrà bọlẹ woro wara kẹwà disagree pẹlú àwọn nǹkan tí bọmọ ẹdá fira physically medically mentally financially and spiritually òwúrọ ọjọ thursday yìí tún ni o god bless you as you go.
3: ìrẹ́gbẹ́ ìrẹ́wọ̀lú àkó oríire ní ìpínlẹ̀ Ondo. Ẹ̀yin èèyàn wa ní orílẹ̀-èdè Nàìjíríà Kuni Berries International Loan Pagoda gbé ire wọ ìpínlẹ̀ Ondo. Ìwé ìrìnà láti lọ ṣiṣẹ́ ní òkè òkun láì san kọ́bọ̀ sí àwọn ìlú bíi Oman, Serbia, Guyana, Kazakhstan, ẹgbọ́ o. Ètò ìrìnà dẹ̀ tún wà sí àwọn orílẹ̀-èdè mìíràn bíi Netherlands, Switzerland, Sweden, Denmark àti Vietnam. Kò tún síbẹ̀. Kuni Berries Moringa Manu ranni lọ́wọ́ láti dá oko ọ̀gbìn organic moringa sílẹ̀ tí a ó tún rà lọ́wọ́ yín ní gbogbo ìgbà ìkórè tó ẹ̀mẹ́jọ nínú ọdún tí ó sì máa rí ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó lóye kàkan láàrin ọdún kan kí ló wá ń dúró de. Kuni Berries International Study Loan Pagoda pẹ̀lú Kuni Berries Moringa Man wọ́n wà ní Akure Tech Hub Futa Southgate ní ìlú Akure telephone 08020814434 lẹ́ẹ̀kan sí 08020814434 or

0: a ṣe àkọsílẹ̀ orúkọ ọmọ wọn léyìí tí wọn ò bá rí tó ń ṣe ìdánwò ọ̀hún òbí kan ǹbúlàbúrá léyìí tí ó ní ọmọ obìnrin ọmọ ọdún mọ́kàndínlógún ó wà lára àwọn tí wọ́n jí gbé o ẹni ló sọ wípé àwọn mẹ́tàdínlógójì orúkọ ẹni wọ́n ti kọ sílẹ̀ báyìí léyìí tí wọn ò tí ì rí ó wá tẹ̀síwájú ó ní àwọn òbí ọ̀hún ẹni tí wọn ò rí ọmọ wọn ẹni náà pè ó tí ìjọba pè ó láti wá máa kọ orúkọ àwọn ọmọ tí wọn ò bá ti rí sílẹ̀ ó ní òun rí wípé orúkọ mẹ́tàdínlógójì ẹni wọ́n ti kọ sílẹ̀ sínú ìwé ọ̀hún báyìí gẹ́gẹ́ bó ṣe sọ ó ní ọmọ òun obìnrin esther mbula ẹni ọdún mọ́kàndínlógún ni lòun ṣì ń wá òun lẹ́ni tó wà ní ss2 ó ní òbí mìíràn emmanuel dáre léyìí tí ó sọ pé ọmọ òun náà wọ́n jí gbé ọmọ ẹ̀ obìnrin ló ní àwọn mọ̀lẹ́bí náà náà ti wà nínú inú fu àyàfu pẹ̀lú àìbalẹ̀ ọkàn látàrí àkọlù léyìí tí wọ́n ṣe náà ó ní ọmọ òun obìnrin ọmọ ọdún mẹ́rìndínlógún tó wà ní ss2 ni lórúkọ rẹ̀ ń jẹ́ lucy emmanuel léyìí tí ó wà nínú ilé yàrá ìkẹ́kọ̀ọ́ nígbàtí àwọn aṣerùbàlú náà tí wọ́n ṣe àkọlù tán sì palẹ̀ gbogbo wọn mọ́ ó ní láti àná tí wọ́n ti gbé wọn ọ̀hún òun ò lè fojú borun o bẹ́ẹ̀ ni àtijẹ́ àtimun ni ò kọjá lọ sọ́nà fún òun nígbàtí òun gbọ́ nípa àkọlù náà ó ní ṣe ni gbogbo nǹkan dojúrú mọ́ lọ́wọ́ ò tí dídi mẹ́rin sí òun lé lábẹ́ nígbẹ̀ngbẹ̀yìn ó ní inú wá dùn nígbàtí òun gbọ́ pé wọ́n ti dóòlà àwọn ọmọ òun bó tilẹ̀ jẹ́ pé nígbà tóun ó débẹ̀ ọmọ òun àti àwọn òbí mìíràn ni lòun tó ń bá níbẹ̀ ó léyìí tí wọn ò tí ì ṣe àwárí ọmọ tiwọn ò wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà wípé kí ni ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí kẹ̀ka yòókù bẹ́ẹ̀.
1: káyọ̀dé
0: bíọ́dún
1: mínísítà tó wà fún ọ̀rọ̀ ìnáwó ní orílẹ̀-èdè yìí ìyẹn taiwo oyedele ló mọ̀ ti bẹnu àtẹ́lu ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà léyìí tó jẹ́ pé wọ́n ń tako ìjọba wípé ńṣe ni wọ́n lọ ya owó ṣáláì mọ nǹkan gangan tí wọ́n ná owó ọ̀hún fún àti iye gan tí wọ́n ná nítorí pé àwọn ò mọ èrè tí wọ́n fẹ́ rí nínú owó èyí tí wọ́n lọ ń yá náà oyedele tó sọ̀rọ̀ yìí nílùú àbújá lánàá òde yìí níbi tó ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn kan léyìí tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún ni ó ti sọ̀rọ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń ṣàlàyé ọ̀rọ̀ ni wọn yóò kàn gun orí ẹ̀rọ máwòrán tí wọn yóò sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ní oríṣiríṣi tí wọn yóò máa fi ẹ̀sùn kan ìjọba yìí pé kí ni èrèdí rẹ̀ tó fi lọ yáwó ó ní gbogbo àwọn tí wọ́n sọ eléyìí ó ní bí ìgbà tí wọ́n bá sọ pé wọn jẹ́ ọmọ orílẹ̀-èdè rere lórí ò ní tá a bá sọ pé ká máa bèrè ò ní wọ́n lè bèrè pé èèlò gan ni wọ́n fẹ́ yà kí ìjọba sì tó yáwó yóò sọ pé iye báyìí gan lòun fẹ́ yá àti pé nǹkan báyìí làwọn yóò rí lérè kó tó di pé bóyá wọ́n lọ yá owó náà ò ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ ló jẹ́ pé ọ̀nà tí wọn yóò fi dá padà ni wọn yóò tijọ́ ṣe àlàkalẹ̀ rẹ̀ kó tó di pé ìjọba lọ yá owó náà ò ní sẹ́mẹ̀ pé kò sí orílẹ̀-èdè kan tàbí ìpínlẹ̀ kan èyí tó jẹ́ pé ó fẹ́ lọ yáwó tí òun ṣe pé bóyá ó ní kókó nǹkan gan tó fẹ́ yá owó òun lé lórí ó ní ọ̀pọ̀lọpọ̀ lára owó tí wọ́n sì ń yá yìí ló jẹ́ pé lẹ́yìn ìgbà tí wọ́n bá yá tán ló jẹ́ pé èrè tí wọn yóò rí lórí rẹ̀ kì í ṣe iye owó èyí tí wọ́n lọ yá ni èrè tí wọn yóò rí bẹ́ẹ̀ ó ní kí ló wá burú jù ń bẹ́ẹ̀ wípé kéèyàn ó lọ yáwó kó fi ṣòwò kó sì padà wá jèrè lórí rẹ̀ ó ní sẹ́mẹ̀ ń pé irú èrè tí wọ́n bá rí lórí owó tí wọ́n lọ yá ni nǹkan kan náà ni wọn yóò fi ṣe ó ní fún ìdí èyí gbogbo àwọn tí wọ́n bẹnu àtẹ́lu ìjọba pẹ̀lú bí wọ́n ṣe lọ ń yáwó ni ó ní àìmọ̀kànmọ̀kàn àti àìjẹ́ olóòótọ́ sí orílẹ̀-èdè nàìjíríà ni gbogbo nǹkan tí wọ́n ṣe ọ̀hún o ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
0: bí ọdún
1: káyọ̀dé
0: àjọ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀ṣun lánàá ọjọ́ ìṣẹ́gun náà sọ pé wọ́n ti gbé àwọn afurasí mẹ́ta lọ síwájú ilé-ẹjọ́ o lórí ẹ̀sùn ṣíṣe àfọwọ́rá àti títa àpò ẹ̀fọn léyìí tí kò dín ní ọ̀ọ́dúnrún léyìí tí wọ́n sọ pé kí wọ́n pè fún aráàlú lọ́fẹ̀ẹ́ lófo gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ àwọn afurasí ọ̀hún ni wọ́n porúkọ wọn ní rabbi bennett ọpẹyẹmí ajibola àti aminu ibrahim nínú àtẹ̀jáde tí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ ọ̀ṣun abiodun ọ̀jẹ̀lábí tó buwọ́lù léyìí tó sì tẹ oníròyìn lọ́wọ́ nílùú ọ̀ṣọ́gbó tó jẹ́ olúlu ìpínlẹ̀ ọ̀ṣun ibẹ̀ lagbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti sọ wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ní ilé ẹjọ́ ní kán máa lọ sí àmọ́ ọgbà ẹ̀wọ̀n o ní kété tán kún wọn délé ẹjọ́ tán nígbà tó ń ṣe àlàyé ẹ̀ṣẹ̀ wọn ọ̀jẹ̀lábí sọ wípé ní ọjọ́ kẹsàn-án oṣù kẹfà ọdún tí a wà yìí ẹni ìròyìn tẹ̀ wọ́n lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ náà léyìí tí wọ́n sọ wípé ó kan bí àpò ẹ̀fọn léyìí tí ìjọba kó tó sì ní kán máa pín fún àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ lófò ní àárín ìlú tí wọ́n sì kó lọ ò tí wọ́n lọ lù tá pẹ̀lú ìwádìí tí wọ́n ṣe ṣáájú ló fi hàn wípé ẹnìkan Rabbi Bennett tí ó jẹ́ obìnrin ọmọ bíbí ìpínlẹ̀ Delta tí ó sì tún jẹ́ òṣìṣẹ́ àjọ USAID léyìí tí ó ń ṣiṣẹ́ pẹ̀lú ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ ní Ìpẹ̀tùmọ̀dù ẹni wọ́n sọ wípé ó ní lásìkò pẹ̀lú ẹnìkan o Ọ̀pẹyẹmí Ajíbọ́lá tó ń jẹ́ ọkùnrin tí ó sì jẹ́ ẹni tí gun ọ̀kadà ní àdúgbò Ayétòrò ní Ìpẹ̀tùmọ̀dù lórí wípé owó tí wọ́n ta àpẹ̀fọn ọ̀hún ni ló dá wàhálà sílẹ̀ láàrin wọn o léyìí tí ó sì fa ọ̀wù-ọ̀wù ọ̀jẹ̀làbí wá tẹ̀síwájú ní ìwádìí tó ṣe ló wá fi hàn gbangba pé àwọn afurasí ọ̀hún pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ Aminu Ibrahim tó jẹ́ ọkùnrin ni wọ́n ta bọ́ndù àpẹ̀fọn náà mẹ́fà léyìí tó sì jẹ́ wípé wọ́n ní irínwó àpẹ̀fọn kọ̀ọ̀kan ni ló wà nínú rẹ̀ o ní ọjọ́ kẹjọ oṣù kẹfà ọdún tí a wà nínú rẹ̀ yìí àpẹ̀fọn ọ̀hún ni wọ́n kó sígboro wípé kán pín fún àwọn èèyàn nílùú kí wọ́n máa dáàbò ibùsùn wọn nítorí ẹ̀fọn látàrí bí ìjọba bí ó ṣe ń wá ọ̀nà láti mú kí ètò ìlera kí ó mú yányán ní àárín ìlú látàrí ìṣẹ̀lẹ̀ wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta iná fi kélé òfin gbé òótọ́ sì kó lọ sí àgọ́ ọlọ́pàá àwọn fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò lásìkò ìwádìí ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta jẹ́wọ́ pé lóòótọ́ ná lọ́wọ́ lẹ́sẹ̀ nínú ìwà ọ̀daràn náà ẹjọ́ ọ̀hún náà tàta tòkù lọ sí ilé ẹjọ́ o tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà ti ilé ẹjọ́ sọ pé kí wọ́n tún jọ máa kọ́ wọ́nrìn o lọ sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n títí tí ìgbẹ́jọ́ ọ̀hún yóò fi bẹ̀rẹ̀ ní pẹrẹ o ẹ wo tẹ bá fẹ́ kàyókù ẹ mú wulẹ̀ sákiri ẹ lọ sínú ìwé ìròyìn punch ìwé ìròyìn daily post àtọ̀pọ̀ ìwé ìròyìn míì tó jáde lónìí.

0: béèrè mọ.
1: Àkẹ́yí Jùmọ́dọ̀ Kábíyèsí.
0: His Imperial Majesty.
1: Ọba Dr. Ajibade Gbadegbe Ogun Oye Kẹta.
0: Paramount ruler of Owo Kingdom.
1: Chairman Ondo State Council of Oba.
0: Wẹ́mi Amu yìí ṣàṣẹ mọ́ o, Ọlọ́run Afọ́ṣẹ́.
1: Erin Pokwana rẹ̀ tún wú tára.
0: Bí kẹ́nẹ́kẹ́nẹ́ orí adé.
1: Kòkòrò ojú abẹyẹ máa dùn pọ́n lá.
0: Ẹnẹ bá pọ́n lá ó pọ́n.
1: Olúwa máa jọran máa bẹ.
0: Oríwé máa bo máa bo.
1: Kájí dùlù mọ̀.
0: Lójìn lábàjọ.
1: Lójìn lábẹ́ kẹta.
0: Ọbẹ̀lẹ̀bẹ̀ lábẹ́ ràwé.
1: Kẹ́ máa ṣe jù.
0: Àjàgálá mu tata.
1: Ọmọdé mẹ́rọ́jọ́ lọ́rọ̀ bọ́rọ̀bọ́.
0: Ọlọ́run.
1: Bàbá o.
0: Àṣì Fakimade Òsíkáyé Sẹ́kítì.
1: Lórúkọ àpapọ̀ àgbámálọ́run.
0: Bí Tọ́lọ́run á fún wọ́n

0: With gratitude to God for a life well lived, we announce the passing of our wife, sister, mother, and grandmother, Mother Celestia Olasemi Akindele Odumbaku, former Commissioner for Women Affairs on those states. Tiwon Jekpe Leda, Leni Odun Mokandilogota, 59 years. Eto Isikun Oloma Bereni Thursday, 2nd July 2026, Pelu Wake Up and Night of Tribute, ni Hyde Park Corner, 15 Ashabiko Street, off Latif Jakonde Road, Alausa Ikeja, by 3 p.m., Friday, 3rd July 2026. Lago Meson Raw, Lama Shite Yefuan, the Chapel of Christ the Light, CIPM Avenue, Alau Sai Keja, followed by a burial service at the same venue by 10 a.m. A private interment follows immediately after the burial service. Mama Wolufe, Mother Celestia, Olasemi Akindele Odumbaku, Bugba Wensheri Rite Shelao Ligbagbe, Tasin Dupelo Walon Fubisia Yerite Gbe, our beloved mother, continue to sleep on till we'll meet to part no more. Announcer, Liberal Platform for Human Development and Charity.
1: Káyọ̀dé ṣe rí ìpínlẹ̀ Ọ̀ṣun tá a wà yìí ó mọ̀ nílò láti pé kí a ní adarí èyí tó jẹ́ pé yóò lè ṣe ìjọba rere ńbẹ ẹnìkan tó jẹ́ ọmọ oyè sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn nínú ẹgbẹ́ òṣèlú APGA ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Adésínà Adéyẹmí ló mà ti sọ̀rọ̀ oníṣẹ́ rí ó ní kí wọ́n má ṣe jẹ́ kí wọ́n rí ètò ìdìbò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun gẹ́gẹ́ bí èyí tó jẹ́ pé àwọn tí wọ́n gbajúgbajà ni wọ́n fẹ́ tako ara wọn nínú ètò ìdìbò náà ó ní ṣùgbọ́n àǹfààní ni kí wọ́n rí o gẹ́gẹ́ bí àǹfààní láti pé kí wọ́n lè yan adarí èyí tó jẹ́ pé ó dára tí ó sì lè sì wọ́n dáadáa tó sì tún ní agbára láti pé kó lè ṣe ìjọba tó dáa ní ìpínlẹ̀ náà Adéyẹmí tó sọ̀rọ̀ náà lánàá ń ló sọ o oníṣẹ́ rí ó ní tẹ́ bá rí ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ mọ̀ pé ohun àlùmọ́nì tó dáa ń bẹ ní ìpínlẹ̀ náà ó ní ẹnikẹ́ni tó bá máa jẹ́ adarí ìpínlẹ̀ ọ̀hún ó gbúdọ̀ jẹ́ ẹni tó ní àfojúsùn dáadáa tó sì jẹ́ pé ó lè kó àkóyawọ́ fún gbogbo àwọn èèyàn onílòótọ́ àti lódodo ó lòun gbóríyìn fún àwọn tí wọ́n ti ṣe ìjọba sẹ́yìn ní ìpínlẹ̀ náà tó fi mọ ẹni gan ti ń bẹ lórí ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ ó ní wọ́n gbìyànjú tiwọn o ó ní ṣùgbọ́n lásìkò tá a wà yìí ó yẹ kí wọ́n jẹ́ kí omi tuntun rú ní ìpínlẹ̀ ọ̀ṣun kí wọ́n sì jẹ́ kí ẹja tuntun pé ó ti bẹ̀rù nítorí pé àwọn adarí tó ní àfojúsùn dáadáa tí wọ́n sì kújú òṣùwọ̀n tí wọ́n lè kó àkóyawọ́ dáadáa àwọn gan ni kí wọ́n jẹ́ kí wọ́n yàn ní ìpínlẹ̀ náà ó ní nítorí pé bóun ṣe wà yìí o ó ní kì í ṣe pé bóyá òun wá fẹ́ ṣe alátakò sí ẹgbẹ́ òṣèlú kankan ó ní rárá ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ó ní gbogbo àwọn tí wọ́n bẹ̀ ń bẹ̀ pátápátá àtẹ̀yí tí wọ́n ti ṣe kọjá ní ti tòun o ó ní ṣùgbọ́n tóun bá fi lè di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ó ní gbogbo nǹkan tó jẹ́ pé ó ti lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni yóò padà wá sùn wọ́n bọ̀ o bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní gbajúgbajà o sọ̀rọ̀sọ̀rọ̀ ni ìyẹn AMSAT ńlò náà ń ló wá sọ ó ní òun ti ń gbọ́ fìrìnfìrìn o wípé àwọn kan wọ́n ń sọ pé òun ṣe àtìlẹyìn fún ẹgbẹ́ òṣèlú APC onírárá kò sí nǹkan tó jọ o ṣẹ̀ṣìmọ̀ Oríyọmí AMSAT yìí òun gan ni olùdíje sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú Accord ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o ó ní nítorí pé pẹ̀lú bí gómìnà Adémọlá Adeleke bó ṣe wà ni òun fi tipátipá òun fi gbogbo ọwọ́ sọ̀yà wípé ẹ̀yìn rẹ̀ lòun wà kó lè jáwé olúborí nínú ètò ìdìbò yìí tó máa wáyé ní ọjọ́ 15 oṣù kẹjọ ọdún tí a wà yìí ó ní nítorí náà kọ́ ó níṣẹ́ rí gbogbo àwọn fọ́nrán èyí tó jẹ́ pé wọ́n fi léde káàkiri tí wọ́n sọ pé ṣe lòun ṣe àtìlẹyìn fún ẹni tí ń ṣe ọmọ oyè sí ipò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú APC ni ìyẹn Munirudeen Bola Oyebamiji ó ní irọ́ pátápátá gbà ni ó ní kí wọ́n kọ́ ti kún sí i ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tó sọ gan gidi ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́
2: bí ọdún
1: káyọ̀dé
2: adarí ọmọ ogun ti depot nigeria army tó wà nílùú ọ̀ṣọ́gbó tó jọ lúlù ìpínlẹ̀ ọ̀ṣun òun ló ti pa á láṣẹ wípé kí wọ́n tanáwàdí ẹ̀sùn léyìí tí wọ́n fi kan àwọn ọmọ ogun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé láti ibi tí wọ́n ti lọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ìgbáradì léyìí tí wọ́n ya wọ ilégbè àwọn akẹ́kọ̀ọ́ ti ilé ẹ̀kọ́ fáfitì ti ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n fi ìyà jẹ wọn tí wọ́n sì kún wọn ní dúkìá lọ gẹ́gẹ́ bí ó ti pa àṣẹ ọ̀hún lánàá ọjọ́ ìṣẹ́gun ni bí ẹni tó jẹ́ adarí ọ̀gá àgbà yíyan ti ilé ẹ̀kọ́ fáfitì náà ọ̀jọ̀gbọ́n Clement Adébọ̀wúyè pẹ̀lú àwọn ìgbìmọ̀ aṣèjọba ilé ẹ̀kọ́ ọ̀hún àti ogunlọ́gọ̀ àwọn akẹ́kọ̀ọ́ lọ́gọ́rùn-ún tí wọ́n tẹ pẹpẹ ìfẹ̀hónúhàn lórí ìṣẹ̀lẹ̀ náà o wọ́n pagidí pópónà òṣogbo sí ìkírun ní agbègbè ṣáṣá nílùú òṣogbo ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tó lóròyìn gbàjọ ni wípé àwọn ológun kan tán wá láti army depot náà ní òṣogbo ni wọ́n sọ pé wọ́n ya wọ ilégbèé àwọn akẹ́kọ̀ọ́ náà tí ò sí nínú ọgbà ilé ẹ̀kọ́ ọ̀hún to wa ni agbegbe oke balẹ ni ilu osogbo lọwọ odere ni ojo ajo ose yi won si bere si ni fi aja awon akeko na be na baduki awon je tan to ku won leru lo awon akeko fi esun kin pe awon ologun ohun ni won gba ero ibara ni soro ti ko din ni 60 lọwọ won 60 beke awon ohun ti nlo na electric le ti won lo ninu ile won eni won tun ku opopolopo re lo o nigba ti awon obirin to je akeko na ti won fi esun kin pe ise la awon ologun ohun ja won si ogulu to ton bere si ni fi ibalopo se suta fun won ni ti patapa be la awon okunrin to je akeko ati awon olugbe agbegbe ohun leyi ti won so pe won wo aso to je alawo ewe ti opopolopo won si de fila leyi to fe jo ma alawo kalakini ti awon ologun na eni won lu bi ejo aje nigba ti won ba awon olufirunu soro Adebo oye ojuwe bi won se se akolo gege bi eto ban loju je ti o si je pe iru re ni aye ugba rara ni orile ede ati lawujo le to so wi pe oro na ni o ti fi to awon adari barike ologun na leti o oni won ti fi isele ohun to eni awon ti o je adari ati apase barike ologun army depot na leti orosi je ohun to ban lokan je girigidi pe barike ologun leyi to wa ni to si ogba ile eko na ti awon ti nigbagbe pe ni yo se abo lori won tinu won si ndun o na ni awon omo be ni lo tun wa je igi ti won fe ti wi pe o ni ogbele won duro se o lo ye ko tun wa wo pa awon akeko na bayi pelu iru ti won wa se fun won to si je pe yo wa lopolo won titi aye yi eni oga agba won lo mo so nigba ti agbenuso ile eko fafiti ohun ademola adesoji to so pe ko din ni ogun akeko leyi ti won se be ti won ti daruko wi pe awon omo ologun ohun won se be fowo ibaje kan o wa tesiwaju lawon omo ologun na inawa lati barike ohun oni lu osogbo le tan si fi aja awon akeko won ni opo awon obirin won ni won fi esun kan pe won da won si ibinbi o ti won si bere si ni fi kini won ti won fi iyaje won gege bon je so won ni awon akeko to je okunrin eni won lu ti won fi yaje nigba ti awon akeko meji ti won wa ni ile iwosan bo tile je pe kan lara won eni won ti yoda pe ara re ti bale die ko lo mo toju ara re le nigba to si je pe o kere tan 60 nkan tin lo na electric ti dori ero ibara ni soro eni won ji sa lo lasiko igba ti awon ologun ohun ti won wa se akolu e lo kayoko ninu weroyin punch atopo weroyin mi to jade loni

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Pẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pàápàá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi, ẹ bá mi káwọn tó ń gbọ́ wa lé.
2: A kú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yìn ara ilé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni Olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
1: Ẹ ṣeun, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí, kí ni ti ẹni fún àwọn tó ń gbọ́ wa báyìí?
2: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá ní ìlú gbogbo pé iléèwé Cedar Seductional Consult láti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ipele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa bí báyìí tí ọmọ bá fẹ́ lọ.
1: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
2: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán, ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì 5 ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
1: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé, níbo ni iléèwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
2: Gẹ́gẹ́ bí a ṣe mọ iléèwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó iléèwé wa kò gún pa rárá o. Akínni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí, a ń fi ẹrọ àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá, a kì ń fi owó iléèwé àti owó stẹ́ẹ̀lì, a kì fi ní àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794 iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
1: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
2: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ ṣe fún wa ní dédé àsìkò yìí. Ní ọwọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, Ọlọ́run ti ràn wá lọ́wọ́ láti lè ran ọmọ lọ́wọ́, àwọn ọmọ tí wọ́n bá ní ìfẹ́ láti lọ kàwé ní òkè òkun lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti ní yunifásitì ní country 4 ní Europe, àdẹ̀tí ní yunifásitì ní country 4 ní UK. Ọmọ tó bá fẹ́ ṣe foundation program ní Europe, a ní ọmọ tó bá fẹ́ ṣe first degree, a dẹ̀ ní master's degree fún anybody tí ó bá fẹ́ ṣe. Owó tí wọ́n fi ń ṣe kiní kò gún pa rárá torí ìpele nípele ni owó wọn. Wọn kì í san ní ẹ̀ẹ̀kan torí wọ́n ti mọ bí gbogbo ẹ̀ ṣe rí, so wọn ò fi ní anybody lára nípele nípele. Bí o bá dẹ̀ ṣe ń tẹ̀síwájú ní admission process yẹn, ìwọ fúnra rẹ wà máa rí gbogbo ẹ̀ nínú méèlì ẹ bí gbogbo ẹ̀ bá ṣe ń lọ. Iléèwé Cedar Seductional Consult Ọlọ́run ti ràn wá lọ́wọ́ dé ibi a lè ṣe ju country 4 lọ. Àwọn ò kì í ṣe oníjìbìtì àti no. Ìtẹ̀síwájú àwọn ọmọ wa òun ló jẹ wá lógún, nítorí ẹ̀ la ṣe tún gbìyànjú láti tẹ̀síwájú nǹkan tí iléèwé wa lè ṣe láti ran àwọn ọmọ lọ́wọ́ ní àsìkò yìí gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wa ṣe rí lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run dẹ̀ ti ràn wá lọ́wọ́ láti lè rí iléèwé 4 ní country 4 ní Europe, country 4 ní United Kingdom lọ́wọ́lọ́wọ́ báyìí.
1: Àwọn tó bá fẹ́ kópa, kí ni ìgbésẹ̀ tí wọ́n máa gbé báyìí báyìí?
2: Ìgbésẹ̀ àkọ́kọ́ tó máa kọ́kọ́ gbé náà ni pé wọ́n wá sí iléèwé wa ní Cedar Seductional Consult. Ibẹ̀ la ti máa ṣàlàyé fún wọn ní ẹ̀kúnrẹ́rẹ́ ní ìpele ní ìpele, torí ìpele mẹ́ta ni ètò yìí ni ìpele ẹ̀ já sí. So one step after another bó ṣe wà nìyẹn. Títí tí Ọlọ́run ṣe máa ràn wá lọ́wọ́ tí wọ́n á fi rìlíìsì ìwé tẹniyẹn fi máa lọ sí ìlú ibi tí wọ́n bá ta bá ṣe admission ẹ̀ sí, or ìlú ibi tó bá fẹ́ nínú àwọn country 4 ní Europe tàbí ní UK yìí.
1: Àwọn ojú òpó wo ni wọ́n lè lò láti máa bá yín sọ̀rọ̀ béèrè kan tàbí kejì?
2: Lẹ́ẹ̀kan sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa òun ni 08033312794 lẹ́ẹ̀kan sí 08033312794.
1: Ìmọ̀ràn yín ní ṣókí fún àwọn òbí àtàlágbàtọ́?
2: Ìmọ̀ràn mi fún àwọn òbí ní àkókò yìí ni pé ohun gbogbo ni àkókò wà fún. Àǹfààní tá a rí gbà ní ọwọ́ àwọn yunifásitì tí a rí ní òkè òkun yẹn, jẹ́ ká lo àǹfààní yìí. Àwa tá a bá dẹ̀ tí ní agbára láti lè lọ àwọn ètò tó wà ńlẹ̀ tá à ń ṣe sí ìpele kejì ní yunifásitì fún ọmọ tó bá ní ìfẹ́ láti lọ, gbogbo ẹ̀ ló wà. Ẹ jẹ́ ká make use of this opportunity tó wà ńlẹ̀ yìí láti lè tètè lo, torí àtúmọ̀ nǹkan tó tún máa ṣẹlẹ̀ ní àwọn ọdún tó ń bọ̀ níwájú.
1: Tó wọ́n ní kì í dùn kó pọ̀ sókí báyìí lọ bí oge títí ìgbà míì mú kí yín. Ire o.

0: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish.
2: Offer valid while stocks last.
0: Me and Maggi, so good together.
3: Ẹjẹ́ kí a máa kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tẹ wà tẹ́tí náà fàní àti máa gbọ́ wa yálà nílẹ̀ yìí tàbí nílẹ̀ òkèrè. Olóyìnbó máa sọ nǹkan kan wípé agbára ni a fi ń toni jẹ́, ìyẹn ni pé information is power. Tí èèyàn ọba mọ̀ nípa àwọn nǹkan tí ń lọ, èèyàn kan máa pàdánù àwọn àǹfààní lọ́lọ́kọ̀ ìjọ̀kan tí ń lọ káàkiri ni. Ṣùgbọ́n lásìkò yọpọ̀ ṣẹ́ tún ti sún, yálà ọ fẹ́ ra nǹkan ìlónulé tàbí fóònù àboríṣiríṣi nǹkan, wá sọ pé àmì ìlówó lọ́wọ́ mi ò lè rí kinní rà. Àǹfààní aláìlẹ́gbẹ́ kan ni ó tún dé báyìí láti lè jẹ́ kí wọn náà di ẹni tí ó ní àwọn dúkìá tá a mọ̀ sí properties dáadáa láìṣe yípo làágùn. Iléeṣẹ́ kan wà tí ẹ ń pè ní CDCare. Kí ni wọ́n ń kí ẹ̀ fún gan? Kí ni wọ́n dúró lé lórí? Ìjọ́ ẹ̀ la fi ní aṣojú CDCare ní inú yàrá agbára pẹ̀lú mi. Ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola, ẹ bá mi kí gbogbo àwọn aráalé.
4: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin aráalé. Orúkọ mi ni Abdulhakeem Okunola gẹ́gẹ́ bí olóòtú ṣe dárúkọ. Application Asiriola oni agbóhábá yín tí a mọ̀ sí CDCare. CDCARE. Application ni jẹ́ pé tí ẹ bá ti ní orí fóònù yín, ẹ ní àǹfààní láti wo àti àti san díẹ̀ díẹ̀ gbogbo nǹkan èlò inú ilé. Fóònù ni o, láptọ̀pù ni o, mattress ni o, kettle pot ni o,
3: gas
4: ni
3: o.
4: Bẹ́ẹ̀ fẹ́ ra aga, ó wà nbẹ̀. Bẹ́ẹ̀ fẹ́ ra mọ́tò, ó wà nbẹ̀. Tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú. Àti wọ́n máa ń fún àwọn oníbàárà wa nídàánilójú wípé kí wọ́n lọ sí ojú ọjà, kí wọ́n lọ wò ó pé èlò ni wọ́n ń ta
3: àwọn
4: kínní. Láti sanwó láti oṣù méjì títí dé oṣù méjìlá. So àwọn kan tún àwọn àtàrí pé ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n fẹ́ láǹfààní láti máa sanwó. Àǹfààní náà wà fún wọn láti sanwó láti ọ̀sẹ̀ méjì títí di 40 weeks.
3: Ogójì ọ̀sẹ̀.
4: Ogójì ọ̀sẹ̀ láti máa sanwó.
3: Mo fẹ́ bí n pè ṣé wọ́n kọ́kọ́ sọ iye kan lẹ̀ ni wọ́n wàá gbé ọjà wọn àmọ́ sọ yòókù díẹ̀ díẹ̀ báwo ṣe ṣe.
4: Ẹ ṣeun olóòtú. Ṣé rí bí a ṣe gbé kalẹ̀ ni wípé àǹfààní oṣù méjì títí di oṣù méjìlá tá a gbé kalẹ̀, tí wọ́n bá ti ń rà, tó bá ti ń sanwó dé ìdajì oṣù tán bá mú láà mọ̀ gbé ọjà yìí fún wọn, tí wọ́n sì mọ̀ fi ní àǹfààní láti mọ̀ san yòókù. Fún àpẹẹrẹ, tí wọ́n bá mú oṣù méjì, tó bá ti sanwó alákọ̀ọ́kọ́ kalẹ̀, ó túmọ̀ sí wípé a gbé ọjà yẹn fún wọn, wọ́n sanwó yòókù ní oṣù míì tá a bọ̀ sí. Tó bá mú oṣù mẹ́rin, àǹfààní wà fún láti san ìkíní kejì. Tó bá ti san tán, a wà gbé ọjà yẹn fún wọn, wọ́n á mọ̀ san ìkẹta ìkẹrin lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń lo ìkíní lọ́wọ́, àti oṣù mẹ́fà, àti oṣù mẹ́jọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bó ṣe wà nìyẹn sà.
3: Ìkíni ìdí tí ẹ fi ṣe báyìí pé káwọn yẹn kọ́kọ́ san owó lẹ̀ díẹ̀ kí ló tó di pé ẹ gbé ọjà fún wọn.
4: Ẹ ṣeun olóòtú. Ṣé rí nǹkan tá a ṣe ni wípé a wò pé gbogbo ẹni tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti ra àwọn nǹkan tí ó sì lè mọ sanwó díẹ̀ díẹ̀. So ẹni tí ó mú oṣù mẹ́rin tó sanwó kìíní kejì fún ọkàn wa ti balẹ̀ lórí pé
3: eléyìí
4: yóò lè máa sanwó lọ. Ẹni tí wọ́n sì fẹ́ pé mo fẹ́ sanwó kìíní tán lẹ́ẹ̀kan náà ni àǹfààní wà, kó san kó sì mọ gbé nǹkan rẹ̀ lọ, a sì gbé wá sí ilé rẹ̀ báyìí ni láì ní dà á láàmú rárá rárá sà.
3: Ṣé àwọn ni wọ́n lọ ná kinní ọ̀ ni wọ́n lọ ra nǹkan tí a bá fẹ́ ni àbí ẹ̀yin lẹ́ rà fún wọn?
4: Ṣé rí gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà pátápátá bíi fóònù àti èrò nílà pẹ́ ti gbogbo ẹ̀ pátápátá àwa ti ní gbogbo eléyìí nílẹ̀. Ṣé wá rí toní mọ́tò dé, a mọ́ fún wọn láǹfààní kí wọ́n lọ wo irú mọ́tò tán bá fẹ́, kọ́lọ̀ tán bá fẹ́, iye tán bá ń tà, kán sọ fún àwa, àwa wà lọ sanwó rẹ̀. Ìdí ni pé olóòtú, a ti rí oríṣiríṣi pé mọ́tò tí àwọn pípọ̀ rà fún mi kò da nǹkan kan, kò ní jẹ́ pé mọ́tò tí a rà fún yín, a jẹ́ pé mọ́tò tẹ lọ wá fún ara yín. Gẹ́gẹ́ bó ṣe jẹ́ nìyẹn, tẹ́ fi láǹfààní láti mọ sanwó rẹ̀ láì ní dà yín láàmú rárá rárá.
3: Níbo ni ọ́fíìsì yín? Ọ́fíìsì nọ́mbà tí a lè pè yín sí.
2: Ẹ kàn sí wa ní Danco Plaza, Adelosun, beside Olo Motors, opposite Maria Asunta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti, Ekiti State.
4: Olúléṣẹ́ wa sì wà ní nọmba 6 Ike Asogua Anthony Lekou ní ìlú Èkó. Bẹ́ẹ̀ ni olóòtú.
5: Nọ́mbà wa tí ẹ lè pè sí ni 0707-484-3351. Lẹ́ẹ̀kan sí 0707-484-3351.
4: Ẹ ṣeun olóòtú.
3: Ọ̀rọ̀ lẹ́tígbọ́n láti ẹnu ọ̀gbẹ́ni Abdulhakeem Okunola tí ẹ jẹ́ aṣojú CDCare. Ìwọ náà má gọ́ra ẹ lónìí, o lè bá àdẹ́jọ́ ní dúkìá.
6: ọ̀rẹ́ wa kí ló dé tó rojú kókó báyìí.
7: Wo ọ̀rẹ́ ó sún mi oje ìyá ìṣẹ̀ṣẹ̀ pẹ̀tàn lórí fóònù ni ó ní gbogbo abọ́ ọ̀dá náà wa ní jò gáà sìlíńdà wa náà ti fẹ́ẹ̀ jẹ tán gbogbo electronics wa ló ti dẹnu kọlẹ̀ owó ni ò sì ṣarajọ yìí.
6: Ara ń tà ń wúnu ṣọ́pọ̀ ọ̀gbọ́ nípa CDCare ni.
7: CDCare kí ni ń jẹ́ bẹ́ẹ̀.
6: CDCare CDCARE application àṣírí ọ̀la ni níbi tó ti rí ra gbogbo tó fẹ́ tó sì máa sanwó díẹ̀ díẹ̀ bí oríṣiríṣi gadget electronics tó fi dórí ká ọkọ̀ ayẹ́kẹ́lẹ́ kò sì lélẹ̀ lórí o iye ọjà tó bára lọ́mọ dáwọ́ ẹ̀ padà o lè sanwó ohun èlò tó bára fódìdì oṣù méjìlá tàbí ogójì ọ̀sẹ̀.
7: Irọ́ ni o.
6: Òótọ́ tó hàn ni gbogbo àwọn nǹkan èlò inú ilé mi orí CDCare ni mo ti ra wọn kódà iPhone tó wù lọ́wọ́ mi yìí mi sanwó rẹ̀ tán.
7: O sì rírú èyí o sì fi pamọ́ fún mi láti jọ yìí.
6: Ìwọ ló béèrè ṣùgbọ́n ní báyìí tètè download CDCare lórí Google Play Store àti iOS App Store kí wọ́n náà máa jayé CDCare ní wẹ̀lẹ̀mù ra ohun tó nílò kó máa sanwó wẹ́rẹ́wẹ́rẹ́ láì ní èlé kankan lórí ẹ̀kọ́ sí wẹ́bsáìtì wa CD.

0: ọmọ tí a kò kọ́ onígbélé ta bá kọ́ta. ọmọdé burúkú òun ló ń dàgbà búburú.
1: inú kó ṣẹkẹṣẹkẹ sọmọ lọmọ lọwọ.
2: ọ̀rọ̀ rẹ òwò rẹpẹtẹ.
0: àwọn yorùbá bọ̀ wọ́n lọ́ fà ìṣáájú lọ́gbẹ́ ò fà ìtàgùrọ̀ lọ́fà ò dẹ̀dí ọkọ̀ ògbẹ́nu òkè ṣọ́fẹ̀ nírò.
1: ṣẹkẹṣẹkẹ sọmọ lọmọ lọwọ.
2: ọ̀rọ̀ rẹ òwò rẹpẹtẹ.
0: bọ́mọdé yóò bá jáṣàmú kékeré ní ti ń jẹnu ṣámúṣámú lọ.
1: wọ́n bínú kó ṣẹkẹṣẹkẹ sọmọ lẹsẹ̀.
2: ọ̀rọ̀ rẹ òwò rẹpẹtẹ.
0: àwọn yorùbá bọ̀ wọ́n ní bob debandun wọ́n ní ọmọ alẹ́ ibẹ̀ ní òtí ìdàgbà.
1: ọ̀rọ̀ màrẹ́ ò rẹpẹtẹ.
2: ọ̀rọ̀ rẹ òwò rẹpẹtẹ.
0: bí òwe làálùlọ agídígbọ ọlọgbọn ní ju ọmọràn ní mọ.
2: ọ̀rọ̀ rẹ òwò rẹpẹtẹ.
0: òun a bá ṣe lónìí ìtàní ó mà dà lọ́la.
2: òwò rẹpẹtẹ.
0: àwọn yorùbá bọ̀ wọ́n ní òní la rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ní mo babaláwo dífa ọ̀rọ̀ ọ̀run.
1: kọ́ bá wa sọ sí.
2: ọ̀rọ̀ rẹ òwò rẹpẹtẹ.
0: àgbà kò sí ìlú bàjẹ́ baálé ilé kú ilé dahoro. àwọn yorùbá bọ̀ wọ́n ní àìmọ̀ka níbẹ̀kùtẹ́ pológbò níjà.
1: ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá wọn.
2: ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: nínú ọ̀rọ̀ àwọn yorùbá wọn ní òòṣà tá a bá fojú ọmọdé mọ̀ píparun ní níparun.
2: ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: àwọn yorùbá kan náà ní àgbà tó poko tí irú wọn ní láwọ̀ ibi lára.
2: ilé ti ń jẹ.
0: àwọn yorùbá bọ̀ wọ́n ní àgbà yìí wà lọ́jà kórí ọmọ tuntun wọ̀.
2: ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
1: ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá tó bí wọn lọ́mọ.
2: ọ̀rọ̀ lọmọ ilé.
0: ọmọ yìí ni ó sinmi ojú ayé ẹni nínì. ọmọ yìí ni ó sinmi ó dẹ̀yìn òkú átọ́mọ̀.
1: àwíwíwíwí wọn làwọn kò ní gbọ́.
2: ọ̀rọ̀ lọmọ ilé ti ń
0: jẹ. ọlọ́run ọba ọ̀gá àgbà mo kí ọ o. ọ̀rọ̀ àbìdí alẹ́rọ ọba ti dawúrà sákìtà mo kí ọmọ yìí ọ.
1: adúfẹ́ lòun ìṣẹ̀gbọ́.
2: ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: ọba tí ò ní kú ọba tí ò ní ṣàìsàn mo kí ọ olódùmarè.
1: ẹ jẹ́ ká sọ̀rọ̀ fún bàbá wa o.
0: ọba títí ń bẹ ká tó máa bẹ ọba tí ó wà ńgbà tá a bá tún kú tán mo kí ọ lọ́hùn.
2: ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
1: dájúdájú.
0: ìwọ nìkan ní máa ṣe ọ̀dọ̀ rẹ ní ti máa wá ràn lọ́wọ́ ọlọ́run.
1: dájúdájú sẹ́ ara ilẹ̀ dá lóró.
2: ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: ọba ìkú ọba ìṣá mo kí ọ.
2: ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: ọba aláàánú jùlọ lórí ọ̀fẹ́ mo kí ọ lódùmarè.
2: ọ̀rọ̀ lọmọ ilé ti ń jẹ.
0: mo kí ọba àlàáfíà. mo wá fi àsìkò yìí mo fi kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́ mi níbi gbogbo ibi tẹ́ ẹ̀ ti ń gbọ́ mi pátápó. mo kí ipẹ́ ẹ kú dédé wòyí. ṣàlàáfíà làbáyé o. odójú ọ̀rọ̀ tí ń gún ní bí ẹ̀gbọ́n máa ké ṣaṣa kọ́ lọ́rọ̀ gbọ́ tọ́ lọ́rọ̀ bá gbọ́ kí ni bàbá ńlá ọlọ́rọ̀ ò ṣe. adéyẹmí làwọn ló ń kí n pe ẹ káàbọ̀ sórí ètò òkò ọ̀rọ̀ tòní.
1: wọ́n bínú kó ṣẹkẹ́ṣẹkẹ̀ sọ́mọ.
0: ẹyẹ tí ó dorí kodò bí adẹnu ẹ̀ ó ṣẹ̀jẹ̀ o. alágùntàn tó bá fojú dìwọ àgbò tójú tẹnu ẹ̀ ní òkú fẹ́jẹ̀.
1: ṣẹkẹ́ṣẹkẹ̀ sọ́mọ lọ.
0: mo kí ipẹ́ káàbọ̀ ẹ wá kan fìdílé ká tún gbé tòótọ́ ni o. torí bí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ itán lẹ́ẹ̀kan náà.
1: ṣẹkẹ́ sọ́mọ lẹ́sẹ̀.
0: korokoro báyìí la sì ní fàdítí. ẹ̀yin òǹbí ẹ̀yin ìjọba ẹ̀yin aráàlú ẹ̀yin ọmọléèlú gbogbo yín náà mo fẹ́ bá sọ̀rọ̀ lónìí.
2: ọ̀rọ̀ rẹ òwò rẹpẹ.
0: bọ́dẹ̀ bá ń tòrò ọmọ àlébẹ̀ ni ò tí ì dàgbà. àwọn yorùbá sì lọ́mọ burúkú òun náà ní dàgbà búburú. mo kí ipẹ́ káàbọ̀.
1: jẹ́ ká pa àwọn ra àgbàlagbà kan bá wa sọ sí.
2: ọ̀rọ̀ rẹ òwò rẹpẹ.
0: ọmọ tá a bá kọ́ onímọ̀ gbélé tá a bá kọ́ ta. ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ó ṣe pàtàkì. Ẹ̀kọ́ ilé ó ṣe pàtàkì. Ẹ̀kọ́ òde ó ṣe pàtàkì. Gbogbo eléyìí láti gbẹ́jù lẹ̀ o, òun náà ni àbọ̀ ẹ̀ náà là ń rí nísìnyí. Ẹ rí pé níbi ọjọ́ bíi mélòó kan sẹ́yìn, mo fẹ́nu ba ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní pàtàkì ìpínlẹ̀ Ondo àti Èkìtì. Ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ òun náà ní tó padà sí lónìí. Ẹ jẹ́ ká fáwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ tó yẹ kóró. Ẹ̀kọ́ tí ó sọ wọ́n dẹni ńlá lẹ́yìn wá ọ̀la. Kì í ṣe ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ o. Ẹ̀kọ́ gidi tí ń sọ ní dẹni tí ó gbẹ́kẹ̀lé ara rẹ̀. Tẹ́ bá wà rin ìgboro ní ìsìn. Ẹ rọpọlọpọ tó ti lọ iléèwé. Tó ti jáde nílé ẹ̀kọ́ fásitì. Àbí iléèwé girama. Àbáwọn ilé ẹ̀kọ́ wa lọ́kàn òjọ̀kan tí ò sí nǹkan tí wọ́n ṣe. Mélòó mélòó àwọn graduate tó ń ṣọ̀kadà ń gbòòrò. Mélòó mélòó àwọn graduate tó jẹ́ pé tá a bá fún láǹfààní wọn ó ṣe dáadáa ńbẹ̀. Ṣùgbọ́n ìpìlẹ̀ lọ́wọ́ wọn ní abukẹ́ ẹrù ẹwọ́ olókèlè ń wọ ẹwò sàlẹ̀. Gbogbo wa là ń fẹ́ kọ́mọ wa lọ ilé ẹ̀kọ́ ní pàtàkì ilé ẹ̀kọ́ gíga fásitì. Ṣùgbọ́n ìjẹ́ mójútó ẹ̀kọ́ tí wọ́n lọ ń kọ́ ńbẹ̀. Èèyàn ń kàn sọ pé kọ́mọ òun lọ sílé ẹ̀kọ́ fásitì ṣáà torí sàtífíkẹ́ẹ̀tì àbí. Amáyé sàtífíkẹ́ẹ̀tì tí ò wúlò ní ẹ̀sìn ìwé ẹ̀rí tí ò wúlò. Ẹ̀yin òbí ẹjẹ́ káwo kì í ṣe tìpátìkúùkù. Nìkan kọ́ mo lọ sílé ẹ̀kọ́ fásitì kó lọ kẹ́kọ̀ọ́ tó bá wù ú. Ẹ jẹ́ ká worú ẹ̀kọ́ táwọn ọmọ wa ó lọ máa kọ́. Aṣọ àgbà là ń dá fúngbà o. Aṣọ àgbà là ń dá fúngbà. Àsìkò ti yàtọ̀ sí tàtijọ́ o. Tó jẹ́ pé kò sí nǹkan tó bá ṣe nílé ẹ̀kọ́ tó jẹ́ pé ò ní ríṣẹ́. Kọ́nà àbó lọ kẹ́kọ̀ọ́ ijó jíjó nílé ẹ̀kọ́ fásitì ó ríṣẹ́. Ṣùgbọ́n láyé òde òní ti yàtọ̀ o. Àwọn ẹ̀ka ẹ̀kọ́ kan wà tó jẹ́ pé tó bá ṣe ilé ẹ̀ ló ti wá máa fi ṣe lóṣù àjòkò sí. Ẹ jẹ́ ká múra láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Mélòó mélòó ta nínú yín tẹ́ lè rí pé gbogbo wa là sọ pé iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba iṣẹ́ ìjọba. Òṣìṣẹ́ ìjọba mélòó ló ti di bilóníà? Àbí tẹ́ rí pé iṣẹ́ ìjọba ni tó jẹ́ bilóníà ni tí ò bá jẹ́ pé ó kówó jẹ? Kéèyàn má kú ní iṣẹ́ ìjọba o, kì í ṣe pé kéèyàn ó déèyàn bọ̀rọ̀. Ẹ jẹ́ ká worú ẹ̀kọ́ táwọn ọmọ wa ó máa kọ́. Àìmọye ẹni tó lọ sílé ẹ̀kọ́ gíga tó jáde tó jẹ́ pé mẹkáníìkì tó ń ṣe mọ́tò lẹ́gbẹ̀ẹ́ títì ó bẹ́ta ẹ̀. Ṣùgbọ́n kí làwọn èèyàn ó máa wò á máa wò pé ìṣèbí lè lọ sí fásitì ó ti kẹ́kọ̀ọ́ òṣìṣẹ́ ìjọba èèlò lowó ti ń bẹ lápò ọjọ́ òṣìṣẹ́ ìjọba gan. Òun náà ní iṣẹ́ ìjọba wọn ò sí mọ́ ní ìsìn. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ tá a mọ̀ pé yóò wúlò fún aláwùjọ lásìkò yìí. Aṣọ ọgbà là ń dá fúngbà. Ẹ̀yin òǹbí ẹrù dáadáa o. Kì í ṣe pé kọ́mọ yín kàn lọ kẹ́kọ̀ọ́ kan ṣá tí ó de tí ó wá jókòó sílé yín náà ṣá. Ẹ jẹ́ ká wò dáadáa o. Ẹ̀yin ìjọba ọ̀rọ̀ náà ń bẹ lọ́wọ́ yín náà o. Bó ṣe ń wọ lọ́wọ́ àwọn òbí ló wà lọ́wọ́ àwọn olùjọba o. Bẹ́ bá lọ sílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wa báyìí, ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni ò ṣe fojú rí. Tí yóò ṣòro fáwọn òbí gan láti fọmọ ọmọ síbẹ̀ torí wọn ò ní pẹ́ lásìkò òjò tá a tiẹ̀ wáyé, wọn ò ní fẹ́ kó gírí ó yapa àwọn ọmọ wọn. Ẹ̀yin ìjọba ẹ bá táwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ ṣe. Mo sì ti sọ fún yín ìgbà ti yí padà, ìjọba ìgbà ti yí padà.
3: curriculum yẹn àwọn kan tẹ́ ń tẹ̀lé tẹ́ fi ń kẹ́kọ̀ọ́ àwọn ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀yìn padà ó ti yàtọ̀ sí táyé àtijọ́ a ṣe bíkẹ́ a ṣe rk a ṣe history a ṣe àwọn kankan yẹn ò bá gbà yí mu mọ́ ìwọ̀nba ló wúlò mọ́ láyé odò ni technology ló láyé nísìn ẹ jẹ́ káwọn ọmọ wọ́n ti máa mọ́ láti bẹ̀rẹ̀ bó bá yá nísìn àwọn olóṣèlú ní pàtàkì àwọn tí ń bẹ lẹ́gbẹ́ alátakò wọ́n máa tọ́ka sí china wọ́n máa tọ́ka sí singapore wọ́n máa tọ́ka sí kìṣọ́dún kan ni ó fa ìṣági lọ́gbẹ́ ó fa ìtàgùrọ̀ lọ́fà ó dédìí ọ̀pọ̀ ọgbẹ́ni ó kẹ̀ ṣọ́fẹ̀ẹ́ ní ro ni ṣóni ló bẹ̀rẹ̀ ni ní singapore ṣóni ni wọ́n bẹ̀rẹ̀ ni ní china ẹ wo iye ọdún tí wọ́n ti ń jìyà bọ̀ wọ́n jìyà jù wá bá lọ ní nàìjíríà ṣùgbọ́n ìjọba wọn mójútó wọ́n mọ̀ pé nǹkan tí ó wúlò lọ́la ní àwa ìjọba wa ò láfojúsùn kẹ́ ẹ fojúsùn pé nǹkan tí ó wúlò lẹ́yìn ọ̀la ní ẹ máa kọ́ àwọn ọmọ láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹni tó mọ bọ́ ṣe ń ṣe toothpick láti ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó bá dénú ilé ẹ̀ tó ń ṣe yóò máa tà fáwọn ará àdúgbò nígbà tó bá ń dàgbà tó bá lọ sí ilé ẹ̀kọ́ girama tó dékélé ẹ̀kọ́ yunifásitì yóò mọ bí ó ṣe kó ọjọ́ tí ó sọ di ilé iṣẹ́ gidi tá a máa ṣe toothpick tá a sì máa export ẹ̀ ṣùgbọ́n nígbà tí ẹ̀bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé nǹkan kí nǹkan lẹ̀ ń kọ́ wọn àwọn nǹkan tá à ń produce táwọn èèyàn produce tán kó lọ sókè òkun ló ń jẹ́ kó orílẹ̀-èdè ó rọrùn kí là ń produce nàìjíríà ẹyin ìjọba wa kí lẹ̀ ń produce kí ni gbogbo wa produce ní nàìjíríà igi ìtayín lásán à lè ṣe ọ̀parun ló sì kú gbogbo ògbóró yìí tá a lè fi ṣe toothpick gbogbo ẹ̀ ló wù nasọ́rálẹ̀ tí ì ṣe pé a gbìn lórílẹ̀-èdè yìí gbogbo nǹkan wọ̀nyí ẹ̀ ronú débẹ̀ ẹyin ìjọba wa láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká introduce àwọn nǹkan wọ̀nyí ká gbé kalẹ̀ ẹ̀kọ́ ọṣẹ ọwọ́ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ délé ìwé girama délé ẹ̀kọ́ fásitì òun mo ṣe gbóríyìn fúnjọba àpapọ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ní wọ́n sọ ètò ìṣiṣẹ́ sí orílẹ̀-èdè nysc tán ni wọ́n fẹ́ ṣe ìjìnbọn orientation wọn tí wọ́n ṣe ní oṣù bíi mẹ́ta wọ́n máa fi kẹ́kọ̀ọ́ oníkálukú tó bá parí ìṣiṣẹ́ sí ẹ̀ yóò lè dáṣẹ́ lẹ̀ ẹ̀yin ìjọba ìpínlẹ̀ náà ẹ wà kọ́ṣe dáadáa ẹ bẹ̀rẹ̀ láti wé iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ìjọba àpapọ̀ gbẹ̀yẹn ó fẹ́ gbẹ̀yẹn kalẹ̀ ní ìsìn ìyẹn ni pé oṣù mẹ́ta tí wọ́n ń lò ní camp wọ́n máa fi kẹ́kọ̀ọ́ tó bá wù wọ́n eléyìí tí wọ́n bá ti fíìlì nínú fọ́ọ̀mù wọn pé nǹkan báyìí ni wọ́n ṣe wọ́n sì kọ́ wọn bẹ́ẹ̀ wọ́n sì tún kọ́ wọn níbi wọ́n ṣe rówó tí wọ́n fi dá lé iṣẹ́ náà kalẹ̀ ìjọba àpapọ̀ mo gbóríyìn fún yín bẹ́ẹ̀ ni o ẹ ṣeun ṣùgbọ́n ẹ̀yin ìjọba ìpínlẹ̀ kílẹ̀ ẹ ṣe gbogbo nǹkan tá ẹ ṣe náà ni pé gbogbo nǹkan tí bá ti gbé kalẹ̀ láti ìjọba àpapọ̀ kẹ́yìn ó fẹnu tẹ́ńbẹ́lú ẹ̀ local government autonomy ẹ̀yin ò gbá láàyè wọ́n ti ṣe láti bí oṣù mélòó kan sẹ́yìn bí ọdún kan sẹ́yìn ṣe fàyè gbà á torí kí ìjọba bá lè dé ẹsẹ̀ kùkú ṣùgbọ́n owó tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò jẹ́ fẹjú mọ́ ẹ jẹ́ kó ṣeé ṣe ẹ tún jẹ́ kí eléyìí ó désàlẹ̀ kẹ bẹ̀rẹ̀ láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹ̀yin tẹ́ wà ní ministry of education ẹ̀ ń tẹ́ fún gómìnà lámọ̀ràn lórí ètò ẹ̀kọ́ ẹ jẹ́ ká introduce ẹ̀kọ́ ṣe ọwọ́ sáwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ délé ìwé girama tí wọ́n bá débẹ̀ wọ́n ó lè ronú nǹkan tí wọ́n lọ kọ́ lọ́nà tó tọ́ nílé ẹ̀kọ́ fásitì tí wọ́n bá jáde tí wọ́n ti mọ̀nà tí wọ́n sì fi rówó ìyẹn ó rọrùn ẹ tún wá wo ìjọba àpapọ̀ tún gbé technical education kalẹ̀ wọ́n dá àwọn technical college sílẹ̀ wọ́n sì lọ́fẹ̀ẹ́ ni wọ́n ní káwọn ọmọ yẹn máa wá bẹ̀ẹ̀ jẹ́ fọmọ síbẹ̀ ẹ̀yin òbí ìjẹ́ fọmọ sáwọn ilé ẹ̀kọ́ náà ọ̀fẹ́ ni o wọ́n sì tún sanwó oṣù fáwọn ọmọ tí ń kẹ́kọ̀ọ́ tí wọ́n máa fi jẹun ṣé ẹ lu àǹfààní náà tó bá yá ẹ lọ máa blame ìjọba eléyìí ti ń bẹ lọ́wọ́ wa gan ò ló pọ̀ jù torí pé ọ̀pọ̀lọpọ̀ wa òkúkú ń gbọ́ news mọ́ àìgbọ́ròyìn mọ́ orí social media ni irọ́ tí wọ́n pa fún yín lórí social media òun lẹ́ máa believe nǹkan tó ṣẹlẹ̀ ní somalia àwọn ó gbé wá sí nàìjíríà wọn ní nàìjíríà ló ti ṣẹlẹ̀ ẹ̀yin ó sì gbàgbọ́ nígbà tẹ́ ń gbọ́ news social media ti ba gbogbo yín jẹ́ àwọn tí òwò social media fíìmù fíìmù ṣáá ni bẹ́ẹ̀ bá ń gbọ́rọ̀ yẹn mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ nígbòrò ẹ mọ̀ àwọn ètò tíjọba gbé kalẹ̀ tó jàǹfààní fún yín tẹ́ ẹ lè lo fáǹfààní àwọn ọmọ yín àwọn bàbá wa láti ẹ̀dá àtijọ́ tí wọn ò lọléèwé tí wọ́n bá ti lówó díẹ̀ bá wọ́n wà gba rediffusion láyé western region rediffusion wọ́n gbé ségun lé kí ni wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ ìròyìn ni o tásìkò ròyìn bá tó bá yẹrí tí gbogbo wọn pè sí di rediffusion bó ṣe ẹnìkan lónìí láàrin àdúgbò ibẹ̀ ó kún wọn fẹ́ gbóròyìn láti ìbàdàn nǹkan ti ń ṣẹlẹ̀ nínú ìjọba torí ìbàdàn nìkan ni rédíò kúkú wà bẹ́ẹ̀ náà rediffusion tán fokùn gbé láti ìbàdàn wá sí gbogbo àwọn abúlé wa ní. Àwọn bàbá ayé àtijọ́ yẹn wọ́n gbàgbọ́ yé wọ́n wà informed ju ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹyin tẹ́ pé bàbá ayé bàbá lóde òní torí ẹ̀ gbọ́ news mọ́ àhesọ lẹ́ẹ̀máa gbé kiri bandit ti dé òdìgbò bandit ti dé roadblock lákùrẹ́ o nǹkan tẹ́ máa gbé kiri nu tí ó sì nǹkan tó jọ bẹ́ẹ̀ nígbà tí ẹ̀ bá gbọ́ ròyìn báwo lẹ́ ṣe mọ nǹkan ti ń lọ ẹ gbọ́ àwọn ròyìn kẹ́ ẹ lè mọ nǹkan tẹ́ àwọn ètò tẹ́ ṣe lẹ̀ fáwọn ọmọ yín technical education ọ̀fẹ́ ni o tí wọ́n bá sì jáde tán ìjọba ó ṣètò bí wọ́n ṣe rówó orí iṣẹ́ o tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ náà lẹ̀kọ́ nyc ní ìsìn ẹni bá ti lè lọ serve ní ìsìn yóò kọ́ iṣẹ́ ọwọ́ o yóò sì wọ́n sì ṣètò bí ó ṣe rówó tí ò fi bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ wá níjọba ò gbìyànjú tó àbí bẹ́ẹ̀ kọ́ àbẹ́yìn ilẹ̀ gbìyànjú ẹ̀yin òun bí ṣùgbọ́n wá ń rọ ìjọba káwọn náà ṣe tiwọn láwọn ìjọba ìpínlẹ̀ kọ́dà láwọn ìjọba ìbílẹ̀ káwọn náà ó gbìyànjú gbogbo àwọn iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wa ẹ jẹ́ kẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́ wà ń bẹ́ẹ̀ táwọn ọmọ bá jáde wo ò ní máa rọ̀jọ́ yín lẹ́nu pé wọ́n fẹ́ ṣe tíṣà mọ́ wọn ò ní rọ yín lẹ́nu.

ngba bo lo ilu Ebo akara yoka 3 pounds e wa ni yo sinu akara e yi 3 pounds naira yin te na ni sin akara yoka ma Nigeria ni din be o akara wulo awon kana tin park kulikuli ni se tan tin ko lo ilu Ebo ki le wa be te ni ri eko elewe e ba ni be be ba de gboro ilu London e ba nbe be de gboro ilu New York e be ko elewe nbe eba mai mai eba kara nkan tan condemn ni yen o kilo de ta le ronu wa dada pe akulukuli tan tai e je ka wa na o parke ka se dada ka na ma ku lo ilu Ebo awe yen o ra na o se bi gari wa an ko lo ilu Ebo ko si bi ta iko gari wa lo gari Ijebu eh ko si bi ta ti ri kilo de ta le se dada ni Nigeria da awala ni ronu ka ronu dada ka yi awon kan ipada sowo te ba wo ni se gbogbo awon tin se tax fo yin bi ki se opolopo won ni so ma Nigeria o eh import awon eyan ni be ni e ku wa lati lu bo mi lati wa ma ba n se tax omo melo lo n ko se tax ni sin te ba ka won mo iwon yi ni tax lati bere e wo bo won se good to won ba fi jade university omo melo lo ko carpenter ni sin mo lọrẹ to je pe ko ko carpentry sugbon je carpentry lo fin jeun tori ko le ronu de be pe to ba se ba to ba se ba wo jeun mo ra won tan mo lekun tan ko se painter to je pe tan ba gbe le tan ba gba ile won gba le wo si wa wa painter ti o ma kun e ni ronu ni o je ko sowo Nigeria owo be Nigeria dada eyin ijoba wa ba ronu dada o gomina wa pele Ondo asiko ti yin ile yi o ayeda ti wa asiko ti eni bo ba se si yo wa nu tan o wa ba se loni itan ni o da lola o bo ba se daada yo wa nu tan bo si se daada yo wa nu tan ayemo yo loselu to mo e o nawo siko ni sin ti wo ni dibo fun nitori pe baba e o se daada ni be ni eya se daada o gbogbo nkan ti mo nso yi mo nso ke ba le gbo awon ti won wa legbe yin won ku ni ijo ta ba bu yin nikan ni wo soro ijo ta ba bu yin e gbo ki ani won ti lo so fun yin pe won bu yin ni le ise radio adaba sugbon ijo ta ba fun yin lamara to da to e ke tele won ni je ke gbo o goni gomina wa aye da ti wa e mura seto eko wa lati le wa ko la ko bere introduce eko ise owo lati be dele eko grammar dele eko varsity ba won mega o ba ti de grade university ise owo won yo ti to je won le fi tun ara wa won le fi ran awon obi wa lowo gomina wa Lekiti Oyebanji o kan na o gbogbo yin mo ba soro Adeleke Losun gbogbo yin mo ba soro gbogbo gomina wa le Yoruba e mu ki ayin pada o ba ilana eto eko yin ke be si ko awon ma wa leso eko ise owo ijoba apapo ti se ti e o nse die die o gbe to eko technical college ise eko se owo o gbe le iwe kale ipe ka awon yin ma lo be lofe ki o si to ma san salary fun je ran won be eyin eyan wa Londo state Lekiti state Losun state Loyo Leko se ran mo yin ni technical college won yi abi ki o lo se awon eko ti o se gbo eko ta kan ti e gbo ri te kan lo se ile eko facility won wa dele won wa joko sorun yin e wa ma bu awon omo ẹgbẹ́ ènìyàn tó ti ṣe kinní kan ẹgbẹ́ ènìyàn tó di councilor ẹgbẹ́ ènìkan tó di kinní kan tó ṣe kinní kan o lè ṣe wá kinní ṣe ọmọ náà dìde yóò wá lọ jọyìn ẹgbẹ́kẹgbẹ́ yóò jọyìn ẹgbẹ́kẹgbẹ́ wàhálà wà dé wàhálà ò dé sẹ́yìn òbí wọn lọ́rùn yóò dé sáwọn aráàlú lọ́rùn nígbà tá a bá ti jọyìn ẹgbẹ́kẹgbẹ́ tá a jọyìn bandit tá a jọyìn kidnappers nígbà tá a ti fọ̀rọ̀ burúkú bọ́ wọn ẹyin náà ẹ̀dẹ̀ tètè ṣe foundation wọn dáadáa kálípẹ̀ ṣe foundation wọn dáadáa kẹ́ tọ́ wọn sọ́nà lọ́nà tó tọ́ tí wọ́n jáde tí wọn ò gáríṣẹ́ ìjọba kàn ṣiṣẹ́ ara wọn gbogbo ìlú òyìnbó tẹ́ ẹ̀ lọ yẹn tẹ́ ẹ̀ sọ pé ṣèbí àwọn kan dé lu Ebo ṣèbí àwọn kan dé lu Ebo ṣèbí àwọn kan dé lu Ebo rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí ń bẹ́ẹ̀ àdáni ni o iṣẹ́ ìjọba kéré kí ló dé táwọn náà ò ṣiṣẹ́ tiwa lọ́nà ibẹ̀ ẹ̀yìn wa Londo state ẹ̀yìn wa Lekiti Losun Lekoo Logun Loyo

0: gaining velocity on Adaba FM.
1: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jai ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú ìlú dáadáa bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dò bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé ó ti wá sọ ẹ̀dákú rẹ̀ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ̀ bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ̀ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tiẹ̀ kọ́ sùn lọ ọ̀pẹ́ ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkùn àyà tí ń lù pipi ìpì má lè gbápá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí wọ́n sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀ oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú mẹ́rìnlélógún tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀mí kì í ṣe ti bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
2: Mo kí onílé, mo kí àlejò, àní fàìsàn ló gbà. Orúkọ ti èmi ni Bàbá Ngana, tí gbogbo ayé a máa pè ní Bàbá Kérewà, aláṣẹ àti olùdarí Stand Action Koboko. Èyíkéyìí kùdìẹ̀kudiẹ tó bá lè máa bá ìwọ ọlọ́mọkùnrin jà, kàn sí mi.
3: Nílé iṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, nílùú Àkúrẹ́.
2: Fóònù nọmbà mi 08164122777.
4: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ bá ńlá wa ni. Bàbá wa, a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa capable láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 100 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara tirẹ̀ kéré ju ọjọ́ orí rẹ lọ. Ajá afọ rẹ ò lè gbéra dáadáa, má fi dẹ́gula.
2: Bàbá kẹrẹ wà.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin rẹ́rìn ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi
2: 08164122777.
4: Bóyá wọ́n ṣe ẹ̀yọ, ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà. Kí lẹ̀ tó mọ bó ṣe ṣe ẹ̀yọ ló ṣe mú mi. Àbí tó bá yẹ̀ ṣe ẹ̀yọ tiẹ̀, a máa ta ẹ́, a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ ni, àbí ara ń já ẹ jẹ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà. Orúkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àtirìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí, ọ̀hún tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
2: Bàbá Ngana, Bàbá Kérewà.
3: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
4: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
2: Fóònù nọmbà mi 08164122777.
4: Àgbo márúgbó takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò dáa. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò dáa. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá béèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀. Kàn sí mi.
3: Ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street, Off Continental Street, Àkúrẹ́.
2: Bàbá Ngana, Bàbá Kérewà. Fóònù nọmbà mi 08164122777.
5: Ó máa yá o sí prayer center church of God.
6: Tó kalẹ̀ sí àdófùrí ìdọ̀rẹ̀rọ̀.
5: Níbi marathon fasting and prayer olójọ́ mẹ́ta total deliverance.
6: Níbi tí ìyanu ó ti ṣe.
5: Ọjọ́ Friday 10th to Sunday 12th of July.
6: Ilé àwọn àkàṣe àdúrà kòǹgbà kòǹgbà kabiti kabiti randu randu yóò ti máa balẹ̀ gbìgbìgbì.
5: Tí gbogbo ìṣòro tó ń bọ́ mọ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear.
6: Ìbẹ́ ìjẹ́ ìṣòro ta lálẹ̀ mọ́ aláfòmọ́ tàbí alákòóràn.
5: Níta aládàáyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀rúnbọ̀.
6: Kódà títí dórí ìta láǹkó.
5: Nírú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò.
6: Olúwa yóò bá wa ṣe.
5: Torí tàwọn ọmọ Ísírẹ́lì le jù bẹ́ẹ̀ ṣùgbọ́n at the end wọ́n bọ́nú ẹ̀.
6: Ìjì lè máa jà ń tòótọ́.
5: Ṣùgbọ́n bíborí ló máa kẹ́yìn ẹ̀.
6: Bàbá Prophet Samson Olúwamọ́dédé tó ti wà fúlẹ̀ prepare.
5: Pẹ̀lú àwọn afàjúrà jagun kàǹkà kàǹkà bẹ́ẹ̀.
7: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́
5: Òun lè ń gbọ́ yẹn.
6: Ẹ máa bọ̀.
5: Níbi marathon fasting and prayer yìí.
6: Ní 10th to 12th of July.
5: Ní prayer center.
8: Ní ìtẹ̀síwájú ìfarajìn láti ṣe ìrónilágbára fáwọn ọ̀dọ́ olùdíje ẹgbẹ́ òṣèlú ADC ní ẹkùn ìdìbò Àríwá Àkúrẹ́. Onímọ̀-ẹ̀rọ Tèmilolúwa Olúwaládé tọ́pọ̀ èèyàn mọ̀ sí ètò ló ṣe agbátẹrù ètò ìfẹsẹ̀wọnsẹ̀ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá Legacy Football Club 5 Aside Tournament. Àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù 16 ni ó kópa níbi ètò náà. Tí ẹni tó bá jáwé olúborí yóò sì gba ₦250,000. Ìfẹsẹ̀wọnsẹ̀ náà wáyé láàrin ọjọ́ 14 sí ọjọ́ 19 nínú oṣù keje ọdún yìí lórí pápá ìṣeré Legacy Lounge and Club tó wà ní kilometer 4 Becky Parker Secondary School Ọbaile nílùú Àkúrẹ́. Ètò yìí ó kọjá òṣèlú o torí yóò jẹ́ àǹfààní láti ro àwọn ọ̀dọ́ lágbára àti láti dókòwò sí ọjọ́ ọ̀la ní ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́. Nípa eré ìdárayá ètò ẹ̀kọ́ àti ìdàgbàsókè àwọn ènìyàn yóò ní agbára sí ní ẹkùn ìdìbò náà. Fún àlàyé ẹ lè pé àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07062499999 tàbí 09039988151. Ètò ríró àwọn ọ̀dọ́ lágbára àti kíkọ́ ọjọ́ ọ̀la.
5: Àsìkò bá tún ti tó.
6: Fún àgbáyamúyamù ètò automatic miracle hour.
5: Total deliverance tó máa ń wáyé ní prayer center church of God.
6: Tó kalẹ̀ sí àdófùrẹ́ ìdánrẹ́ road Àkúrẹ́.
5: Ọjọ́ kìíní lóṣooṣù ni.
6: Ìbẹ̀rẹ̀ oṣù eléyìí á tún lágbára púpọ̀.
5: Torí ibẹ̀ lolúwa bá ti ń ṣoore kálukú fún lónípòjípò.
9: A kì í ṣoore ẹ̀yà sájọ́ ni ó ṣe mí náà rẹ̀.
5: Ọ̀pọ̀lọpọ̀ ló ti yálé yálé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìníṣẹ́.
6: Bó ṣe àgbàdo bó sì ṣe àìsàn.
5: Oh my God!
6: Oríṣiríṣi disorders àti inadequacies ló kúnlé ayé.
5: Láwọn bíi bipolar disorder,
6: obsessive compulsive disorder,
5: àbí schizophrenia psychotic disorder.
6: Hey!
5: Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́.
6: Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí.
5: From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà.
6: Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì.
5: Bàbá Prophet Samson Olúwamọ́dédé tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀.
6: Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate ara ẹ̀.
5: Olúwa ìwà di àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀.
6: Ọjọ́ kìíní oṣooṣù mà ní o.
5: Ó yẹ sí automatic miracle hour.

0: Up 1972, 1976, set of Khalsa.
1: Golden Jubilee Reunion Celebration. Attention, all members of Akunas College, Akure, class of 1972 to 1976. By the grace of God, it is 50 years since we passed out of our great alma mater. Join us as we celebrate God's faithfulness, friendship, and cherished memories at our Golden Jubilee Reunion. Coming up on Friday, 3rd July 2026. Walking in reception. Time, 10 a.m. prompt. On Saturday, 4th July 2026. Courtesy visit to the Catholic Archbishop of Ondo Dawson. Followed by our grand get-together party. Time, 1 p.m. Ogiri Hall, Akunas College, Akure. Sunday, 5th July, 2026. Thanksgiving service. Time, 10 a.m. prompt at Mary Queen of Angels Catholic Church, Akunas College, Akure. Come, let us celebrate 5 decades of God's goodness, enduring friendship, and the legacy of Akunas College, Akure. Class of 1972 through to 1976. 50 years on, united in faith, friendship, and gratitude. Announcer, committee.
2: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí n ṣe lè wá máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbé ayé rọrùn.
7: Bàbá ẹgbà mi ẹrà mi kalẹ̀ ọrọ̀ kọ́ mi yìí má ti sú mi. Ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà ṣe kan sùn lọ ni.
8: Abba aṣọ òkú tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure. Kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure. Kò lọ tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Apọ̀ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó da alágbó ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ Nìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà ìjà wà ìjà òsì. Always guide me.
2: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Jọ̀wọ́ ẹ dúró ná jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí n ṣe lè wá máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
2: Ní tòótọ́.
4: Káṣá sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Èwo ló tún jẹ́ CDK báyìí?
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ẹ pè CDK sórí 0707-454-3005.
5: CDK, sanwó díẹ̀ díẹ̀, gbé ìgbé ayé rọrùn.

0: Adaba FM, adding value to broadcasting.
1: Ti eri ni gboro lenu ojo meta yi o pe la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idi dse ni o ma ro mi gogo de bi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo boda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju o ro na bayo je aye ohun ti e wa su mi
2: agbo ri ise lo se je lobe se wo gbo nipa baba oke ogun ni ogulugbo ade ton fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro ton jo mo idalenu igbo na gbianjo ko si baba oke ogun loni e ma pe 0706460649 0706460649 baba oke ogun agbalagba ode ton fi wi atego sewosan
3: mo ki gbogbo eti ton gbo mi ni dide akoko yi agbalagba onisegun kan be nbi pelu mi baba oke ogun loruko won seri baba yi ti ba ti ri won ton ba ti wa bayi ati mo pe ohun ti yo se gbogbo omo Nigeria lanfani ni won ma mu wa ohun ti o se pataki o ma n je ohun to je nipa ago ara eniyan lo ma n gba ni nimoran le lori baba e ba wa ki gbogbo omo Nigeria
4: o se atokun mo ki okunrin mo ki obirin mo ki omode mo ki agbalagba emi te on kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin baba lowo lawa alaafia na laafi lole aye olorun ma je ka laafia ara wo di fi afia o a gbadọ ma wo alaafia ara wa niran a gbadọ moju tu ara wa kan na ma se wa leni ti o ma wa nu le ti o ma gboro ta emi baba oke ogun mo wa number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni lu akura baya wa wa fe mbere one lowo mi abo ni mara kan to fe bi mi abo fe bere lori one abayo pe mi sori ero bani soro mi yi o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19
3: eshon baba amo ipe ohun teyin ma ngbani nimoran le lori ni le ise yin isoro nipa iso ara ni bawo le njo se le mo pe ohun ti ni isoro ninu iso ara re
4: o se atokun bi ise ara ba ti ni isoro gbogbo nu ara na lo ti ni isoro yen apere wo ni wo wa nri ninu ara ti e nwo to ngba mi ninu ile elomin ni to ba ti sun to ba ti je bayi laaro yo ma ri pe gbogbo nu ara lo bere si ma ro hun ni elomi o le bere ko mu nkan nile elomi o le nero pe elomi to ba fe joko bayi ati dide nile re isoro ni afi ko se wa omo ko ti o fa dide tabi ko se ma fowo mu ogiri ko to le dide nile elomi o le rin ibuso kan si ibuso keji afi ko joko ko simi ko le to ma rin lo si waju elomi ere orun sun arara balomi ba ti egbinju to so orun wakati kan aborun wakati meji to ba jin laaro bayi ati dide nile re isoro ni e ni o je bi ogun seju ogbon seju ko ni le dide nile yo da be po se wahala loju orun ni tabe enikan ti e na ni papa loju orun to ba tun gbinju to dide le bayi to ba fese le le bayi yo ri pe sele se kan gogogogo bi eni to fi ese le egun tabi egbo wa ninu atelese re iru eleyi oda lemi fi ma so pe e ma je adaka ti wona ba ti riru apere bayi gbinyanju ko wa yoju semi baba oke ogun fun imore ati one abayo mo ti ko awon egbogi to wulo fun okunrin ati fun obirin mo ti ko wa lati ilu seyoro ninu ile ise baba oke ogun ni number 4 dudu yami lane opposite oye mekun grammar school ni ilu akura ero bani soro mi re o samu o 64 60 64 19 o samu o 64 60 64 19 ika yi ti se akoba fun elomin to je pe apa kan elomin ese kan elomin ko ti e le dagbe elomin o le darin afi ko se ma fi opa si kete ese tàbí tó bá fẹ́ jáde kọmọ ọsẹ̀ máa fọ́ á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákara ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì ò máa rí i pé bẹ́ẹ̀ òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ̀rẹ̀ sí máa kẹ̀ òun gógógógó bẹ́ẹ̀ lómìí bá sùn báyìí kí lè o tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣan ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn oro tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú látùn ó ti gbìyànjú sósìn bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nílùú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósìn àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ni ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwò yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ ni ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlòmíì sojú lásán o ńgbà tó bá dọ́dọ̀ wa a gbìyànjú a ṣèbẹ̀ lọ́run fún ọ bó bá jẹ́ pé nǹkan kan wà níbẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rè 07 60 64 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀ jù tó ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbò wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: o ṣe atọ́kùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́ẹ̀ ẹlòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀rẹ̀ sí máa ro òun kò ní lè ṣojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni ó máa ṣe ẹ̀ṣẹ̀ á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀hún lẹ́nu lénìí ẹlòmíì á ní eléyìí ló tún yọ̀hún lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ogun ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbe ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa

0: Ẹkú dédé ìwòye gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí láǹfààní láti mọ́ gbọ́ wa ẹ káàbọ̀ sí kànnì àdàbà 88.9 FM. Àkànṣe ètò lélẹ́yìí o láti lè ṣe ìránṣẹ́ CAC. Kò sóhun tí Ọlọ́run kò lè ṣe, òdi olówó àgbálòkò àrègidè àkókò. Bàbá wa nínú Olúwa Pastor EA Akórédé. Wọ́n ń bẹ lórí ètò pẹ̀lú wa ń bí lónìí. Wọ́n ní iṣẹ́ pàtàkì láti jẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ǹjẹ́ àjúbà Ọlọ́run ọba mi tó nílé ayé pátápátá ọlápọ̀rọ̀ngodo òye. Ìgbìlẹ́yìn ni àádá lórí Ọlọ́run ọba mi tó lọ́kàn kẹsẹ̀. Sangiri làgiri iná tí ń jógorí ilé fẹjú kẹ̀kẹ́ ọba òjò kàtàkàtà tí ń bo nílé páànù lẹ́rù. Àràwọ̀ ọba tó wúlé ikú tìpìlẹ̀ tìpìlẹ̀. Ọlọ́run ọba mi ìbàrẹ̀ o. Yes, lórí ètò léni bàbá wa ẹ̀bẹ́ akẹ́ kọ́kọ́ fi àdúrà bẹ̀rẹ̀ ná kó tó di pé a bẹ̀rẹ̀ sí wọnú ètò lọ nísàn-án torí ọ̀rọ̀ pọ̀ wájú wa lónìí.
1: Ògo ni fọlọ́ lọ́kẹ́ ọ̀hún.
0: Alleluia.
1: Abioga Ọlọ́run ìyanu Olúwa gbọ́ pẹ́ wa.
0: Àmì.
1: Ọlọ́run tó tún máa rí oṣù tuntun oṣù keje oṣù àṣepé Olúwa.

0: ẹgbẹ́ ẹ̀yìn wa.
1: Àmì.
0: Ní tí ẹ ṣe, Olúwa dá ìjì wa.
1: Àmì.
0: A pè ẹ́ sọ̀kalẹ̀, Olúwa sọ̀kalẹ̀ wa.
1: Àmì.
0: Jẹ́ ayé ọ.
1: Àmì.
0: Gbogbo etí tó ń gbọ́ mi ẹ̀rí gbà.
1: Àmì.
0: Ọ Jésù Olúwa wa.
1: Àmì. Ó dà kó tó di pé a wọ̀ nínú ọ̀rọ̀ ṣítí láàrin ìṣẹ́jú kan, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí pé ọ̀rọ̀ tá a bá wá ó jẹ mọ́ orin ọ̀pẹ láàrin ìṣẹ́jú kan.
2: Ẹ̀ṣẹ̀ Olódùmarè. Ẹ̀ṣẹ̀ Olódùmarè. Ọlọ́run ìpè akórèdè ooo. Ẹ̀ṣẹ̀ Olódùmarè. A dúpẹ́ Olódùmarè tí ó fi ogun

0: Olodumà, àmọ́ olóore ṣe Olódùmarè, Ọlọ́run Emmanuel.
1: Ó dá bàbá, torí àkókò tí ó bá wa ṣọrẹ, ètò tí ó ń bẹ níwájú mi yìí tí a pè ní yin Ọlọ́run ìràpadà. Bàbá ní ká bi yín léèrè pé kí ni tó bí ètò yìí gan, báwo ni ètò yìí ṣe di tí ẹ̀yin pàápàá sọ pé ha agbọdọ̀run apasi agbọdọ̀run ẹsẹ̀ sí ká ṣe.
2: Ọlọ́run tó rà mí padà lọ́wọ́ àìsàn, tó rà mí padà lọ́wọ́ ogun èṣù, tó rà mí padà lọ́wọ́ ìgbèkùn òkùnkùn, tó tún mi sílẹ̀, tó jẹ́ kógun òkùnkùn borí mi. Ìdí pàtàkì nìyẹn, àti pé ìgbà tí ìjì yẹn dé, ẹni tó bá ránṣẹ́ níṣẹ́ sí mi kò mọ ohun tó ń lọ àtọ́. Pé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àti ẹni tó bá jẹ́ alágbára, tó bá là kọ́kọ́ já kì í rọrùn láti sọ síta.
1: Bẹ́ẹ̀ni.
2: A máa ké pe ẹlẹ́dàá rẹ̀. Mo dẹ̀ dúpẹ́ fún Ọlọ́run tó gbénu borí ní gbogbo ọ̀nà, tó jẹ́ kógun borí ilé mi, kò borí iṣẹ́ ìránṣẹ́ mi, kò borí ìjọ Ọlọ́run, kò borí àwọn ọmọ mi nípa tara àti nípa ti ẹ̀mí. Ìdí pàtàkì nìyẹn tó bá fi pé kí n yìn òun. Ẹni tó bá lè gba tẹ́nu ẹ̀ sọ̀rọ̀, ibi tó wà gan-an ó jìnà síbi tí mo wà. Èmi wà l'Ondo State, òun wà l'Ọ̀ṣun.
1: Tọ́.
2: Ṣé ẹ pé ọ̀nà jìnà sí ara wọn?
1: Bẹ́ẹ̀ni.
2: Ipò Olúwa ni kí n yìn òun. Ọlọ́run tó jẹ́ kan ti kí pé pé olóore lọ nílò àkókò, pé iṣẹ́ tó ṣe rèé, ohun tó ṣe rèé. Àwọn tó bá ń gbọ́ mi ní àkókò tàbí káàkiri igun míì, á mọ àwọn iṣẹ́ agbára t'Ọlọ́run ṣe. Èmi kọ́ ló ń ṣiṣẹ́ o, bí kò pé Olúwa ló ń ṣiṣẹ́. Fèdè eléyìí, mo pe gbogbo orílẹ̀-èdè, gbogbo ẹ̀yin ọmọ mi nípa tara, nípa ti ẹ̀mí, gbogbo ẹ̀yin tó ti jọrọ ọ̀fẹ́ kan tàbí míì lábẹ́ ìpè yìí, gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run tó ní pé kẹ́ ẹ dìde fún ètò yìí. Ẹ mọ̀ pé téèyàn bá Ọlọ́run tó jẹ́ kó ṣẹlẹ̀, tó yẹ pé mo páàkì ni tí mo ti dákẹ́ ni dídán ní olúkálukú, a wá ṣẹ̀yẹ kẹ́yìn fún mi pé bàbá yìí olóore mi ni, bàbá yìí ló rán mi nílé ìwé, bàbá yìí ló gbé mi síbi iṣẹ́, bàbá yìí ló ń ṣàánú fún mi, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìdí pàtàkì nìyẹn, Olúwa ránṣẹ́ sí gbogbo ẹ̀yin ọmọ pátápátá, ẹ̀yin tẹ́ ti jẹ nínú ọ̀fẹ́ yìí, àti ẹ̀yin tẹ́ tún nígbàgbọ́ pé oore yìí o, iṣẹ́ ránṣẹ́ bàbá yìí, ó sì máa nípa àti ìpín nínú ayé òun. Ẹ má dé gbàgbé nígbà tó Olúwa pè pé Emmanuel, níbẹ̀rẹ̀ pè mí ní pẹ̀pẹ̀, tí mi ò tẹ́tí jẹ ohunkóhun, tí mi ò tí mọ Jésù. Mo ṣe lọ ṣọ́ọ̀ṣì ni, pé tí mi ò tí mọ Jésù, tí mi ò tí ní ìgbàlà ní kékeré, l'Olúwa ti pè pé Emmanuel, má para rẹ, ò ní ẹlò faraye.
1: Ṣẹ́yìn fẹ́ para yín gbà náà ni?
2: Mo fẹ́ para mi nínú.
1: Kí ló dé?
2: Ìkíní, ọ̀nà ìyá méjì kì í jòkó ní sàré. Ìyá tó ń jẹ mí.
1: Ojú méjì lọ.
2: Kò sí ìyá mi ò tún wá lè sọ̀rọ̀.
1: Ẹ ò lè sọ̀rọ̀.
2: Tí bá fẹ́ sọ̀rọ̀, màá máa juwọ́, màá máa jẹ́sẹ̀ mọ́lẹ̀. Ẹ̀dọ̀ pọ̀ ọmọ tó bá ní ìyá, ojú ẹ̀ máa rí.
1: Ìtẹ́ ẹ̀dẹ́gbọ̀ ẹ̀yìn, ẹni ò ní ya ẹ̀dẹ́gbọ̀ ẹ̀yìn.
2: Àwọn tó bá ń gbọ́ mi, tó mọ̀ mí, tó rí mi lénìí, a máa fògo fún Ọlọ́run. Ẹ wá gbọ́,
1: kábíyèsí Ọlọ́run,
2: bí ayé mi bá dáa lónìí, Ọlọ́run tó ayé mi padà, Ọlọ́run tó tó kun àwọn mi, èmi tí ò yẹ lágbó, tí wá dẹni táwọn èèyàn fẹ́ rí tó dúró dè. Ẹ wá gbọ́ mi níbi tó ti sọ̀rọ̀ tí dànù, Olúwa kó jáde sẹ́ lọ́rùn
1: ìyá.
2: Ẹ ṣe sà.
1: Ẹ ṣeun, ọ̀rọ̀ yìí ti yé wa báyìí tó ṣokùnfà ìdúpẹ́ pàtàkì yìí, pé tọ́ Ọlọ́run ọba mi kó òjíṣẹ́ rẹ̀ yọ lọ́wọ́ ikú àìtọ́jọ́. Ó wá ní pé ká wá dáná ọpẹ́, ká wọ bàtà yìn, ká gbé gbà ọpẹ́.
2: Before ẹgbọ́n mi bu àgbáyé, before kó tó di pé ìjì yìí dé,
1: bẹ́ẹ̀ni,
2: mo ń lọ ṣọ́ọ̀ṣì ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn ni. Mo dẹ̀ gbóhùn yẹn pé ò dẹ̀ nípa ẹ lọ. Mo gbọ́ ni, ni oribuko epo oluwa ma je ki lo oluwa je ki fe ti re se
1: be ni ife ti re ni ko se olohun
2: be ni
1: o si wo olohun ninu anu e o da yin si
2: o da mi mi si
1: o wa to n ta n gbe gba o pe le lori o le fi ni pe yin olorun ira pada
2: be ni o ra mi pada
1: eh o da
2: di ojo keje ko ko ma gbo awon ise to oluwa se
1: Ora akoko ko to di pa wonu opolopo beere lo Pastor Emmanuel Akorede Spiritual Family and Philanthropic Beneficiaries Eboye gun sugbon ti o tumo si ni pe gbogbo awon ti e ti na owo oju anu si ati gbogbo awon ti Olorun ba mi ti loyin fun ninu ise yi lati gbe lomi dide elomi koyo ninu wahala pe awon gangan ni won te pepe eto yin olojo meje ti an pe ni Praise Bank banquet yi ayin Olorun irapada 1st to 6th July 2026 onim first
2: bẹ́ẹ̀
1: ni July akọkọ
2: bẹ́ẹ̀ ele gan lo bẹ̀rẹ̀ o ma bẹ̀ ni ago mẹ́rin ìrọ̀lẹ́
1: lónìí
2: bẹ́ẹ̀ni
1: ni ilé ìjọsìn ti yín
2: CAC kò sọ tọ́lọ́run kò lè ṣe agídí àgbálùkù kò pé méjì CAC kò sọ tọ́lọ́run kò lè ṣe
1: àdúgbò odi olówó
2: lẹ́yìn akọ ló wà
1: lẹ́yìn akọ grams
2: bẹ́ẹ̀ni
1: o da ẹni ago mẹ́rin ni o bẹ̀rẹ̀ lónìí
2: ago mẹ́rin ló ma bẹ̀rẹ̀
1: ọ̀lànkọ́
2: ago mẹ́rin títí di ọjọ́ kẹfà ago mẹ́rin ni
1: ago mẹ́rin ìrọ̀lẹ́
2: ọjọ́ keje àwa jẹ́ ago méjìlá ọ̀sán
1: tó
2: pọ̀jọ́ yẹn ọjọ́ ẹ̀yìn gidi ni a máa dáná ó dẹ̀ jọ ọjọ́ celebration gangan tó dá pé ká yìnbọn kí bàbá tó bí mi tó lọ láyé ó ti sọ àsọtẹ́lẹ̀ yẹn pé kí máa yìnbọn pé kí máa yin ọlọ́run ní ọjọ́ keje oṣù keje tó dè pé mẹ́sẹ̀gì jáde ẹ̀fẹ́ tí olúwa bá sọ àwọn máa wà
1: bẹ́ẹ̀ni
2: kó tó di pé ìjídìde lọ́sùlọ́sì kó tó di pé olúwa tó wá ránṣẹ́ sí mi mẹ́sẹ̀ tí mo sọ yìí àwọn tó jíṣẹ́ fún gbá àwọn tó lálà tó ríran ni àmọye bàbá sikaya fún ẹ̀gọ́gọ́ tó rí mi ní ìkejì ó tún fún mẹ́sẹ̀gì mo dúpẹ́ fọlọ́run tó fẹ́ràn mi fún ìdí eléyìí gbogbo èèyàn mọ́ gbogbo ènìyàn tẹ́ ń gbọ́ mi tẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run tẹ́lẹ̀ nífẹ̀ẹ́ dìde fún pógámù yìí kájọjọ yin ọlọ́run ní àpapọ̀ fún ọlọ́run tó ẹni mi padà ẹ dìde fún ọlọ́wọ́ gẹ́gẹ́ bí àṣì ọlúwa mi ò wá sórí afẹ́fẹ́ láti wá tọ ìrànlọ́wọ́ àṣì ọlúwa ni pé kí n kígbe fún àwọn ọmọ
1: tí ọlọ́run ti lòyìn fún
2: bẹ́ẹ̀ni tọ́lọ́run ti lò fún àti fún gbogbo àwọn èèyàn mi ṣé tí ń bá lọ ṣáà ní dìde
1: òun ó dìde
2: ṣọ́ ní ramalu ṣàmàlú yẹn wà ní pábọ́kù àti ní
1: ìtumọ̀ lórí wọn ní fún yín jẹ
2: bẹ́ẹ̀ni ẹ̀yin ọlọ́run nínú ayé mi ẹ̀yin fáwọn iṣẹ́ tó ti ń ṣe ẹ̀yin fọwọ́gbà tó ń nà nípa tẹ̀mí gbogbo àwọn tó mọ̀ mí lóhùn pé no pastor akorede o olúwa nìkan lágbára ẹ̀mí mi bó lára ṣe rán mi bẹ́ẹ̀ bó ṣe ń ṣiṣẹ́ bó jẹ́ nìyẹn sá.
1: Ó dà pẹ̀lú àlàyé tẹ́ ẹ ṣe báyìí ọjọ́ kìíní sí ọjọ́ kẹfà oṣù tá a wà yìí òní lọ́jọ́ kìíní òní gangan ní ètò ọpẹ́ yìí bẹ̀rẹ̀ tá a pè ní yin ọlọ́run ìràpadà ọ̀pọ̀lọpọ̀ àwọn tí bá ń gbọ́ wa ń lé báyìí sọ pé wọn ò sọ pé àdúrà bá mi gé orí ọ̀tá mi sọnù wọn ò sọ pé àdúrà kébì náà lè tètè di ẹni gíga ẹ wá sọ pé kí n wá mọ ọkàn àmọ́ bá yín dúpẹ́ sá ẹ dákun ǹjẹ́ èrè kan wà nínú ká wá bá yín dúpẹ́ bí.
2: Ohun olúwa ni ohun tí olúwa bá dẹ̀sí ẹ má gbàgbé àwọn ọmọ ìsírẹ́lì ó ń lọ sójú ogun olúwa dè kọ sí wọn pé kó má mú àdá
1: kó
2: má mú ìdá pé kó mú ìlú
1: ẹ̀yin àwọn akọrin
2: kó dẹ̀ lọ sójú ogun ẹ gbọ́ sá ṣé ìlú dùn ó wá dún gẹ́gẹ́ bí ìbọn ògùn ni
1: dọ́fí ń jagun bóyá bíi kọ́ńtà jọ
2: wọ́n dẹ̀ lọ sójú ogun ẹni tòótọ́ ó dẹ̀ borí ogun
1: wọ́n sì ṣẹ́gun ọlọ́run ló pé kí wọ́n ṣe bẹ́ẹ̀
2: ohun tí olúwa bá pa láṣẹ lè ní ṣe kì í ṣe tènìyàn kọ́
1: yàtọ̀ sí yẹn gan nínú ọpẹ́ gan
2: nínú ìyìn nínú ìyìn ìyìn máa mi ọwọ́ ọlọ́run ìyìn lágbára ju àdúrà lọ ìyìn lágbára.
1: Ó dáa kó tó nípa wọnú kó tó nípa máa lọ sódì kejì lọ́hùn-ún àwọn òjíṣẹ́ ọlọ́run wo àwọn olórin ẹ̀mí wo lẹ́rìí tí pé yóò darapọ̀ mọ́ yín bẹ́ẹ̀.
2: Àwọn olórin ẹ̀mí pọ̀ ìkíní mo mo kan baba mi pastor JS Olabi alaga DCC mo arigede mo de kin baba wa mamu kuyomi alaga CAC
1: baba e bu mamu kuyomi
2: den bakan na pelu mo kin baba mi o ko to se se pe fun baba wa olusanlamme CAC okebukun agbalukun o ma wa ni program yi atopo atomo wole
1: ati gbogbo awon mo wole
2: atopo lopo
1: Atọ pọ mo wo li nikan le reti nbe ni tori pe are n tin gba wa nisin to de ti nkan kan so fun lokan pe eni yi bayi o ye kemi wa nbe
2: gbogbo aye ni gbogbo eniyan ni
1: ehn
2: gbogbo eniyan ni patapata atomode ati agba
1: o da
2: e ko se je awon loyin to nbo ope lo pe Jesu nbo awon goma ni akoko nbo be no fe yin gbare lati ore onbo
1: wow
2: atawon lo na lati ibadan onbo mi o le ka won ton pe pelu ofe olohun olohun ti yan mi lo lati re sopo lopo awon mo dide beni
1: oda eja se ba eja do de keji lohun ka gbo foran ti yin olorun ra pada an pada bo
3: gege bi olorun alaye ti pa lase fun iranse re
1: pastor Emmanuel
3: akorede adebayo
1: latenu opolopo eleri
3: pe ki wo gbegbo ope dawo odun yin olorun logo
1: ninu aragba yamuyamu eto kan
3: pastor Emmanuel akorede spiritual family and philanthropic beneficiaries
1: wa tepepe eto peke pataki
3: ta pe ni
1: yin olorun ira pada
3: ati oluwa ko won yo lowo iku etojo
1: ti ko je ki gbolohun olore lo lakoko fo lori iranse yi
3: oluwa ni ki gbogbo awon omo woli
1: awon ti won ti jori ofe jamfani woli
3: nile ye ati nile okere o parapo lati se atileyin pataki fun eto yi
1: pelu ohun ti oluwa ba fi si yin lokan
3: ki se afipase tabi aigbodo ma se
1: July 1, 6, 2026
3: nile to yi fi ma waye lago merin irole ojojumo
1: Tuesday, July 7
3: ago meji lawson lawo ti bere si yin olorun
1: opo ojise olorun ati awon akorin emi ni o minister nbe
3: fun atileyin fun eto pataki yi
1: account number 321-7137-374
3: akorede Emmanuel Adebayo your first bank e se pupo
1: ipade wa de CAC ko so nti olorun ko le se
3: odi olowo
1: agbaluku
3: arigide akoko
1: 0703-548-6842 o de kabo pada lati odi keji lohun nibiti ati n lanfani lati gbo nipa ti foran ti 7 days of praise eleti olorun ni ki ojise re o gbe kale baba akoto di pe ma si oju opo le fun awon eyan ti won gbo wale lati kele fi majemu ipe yi kan na lati fi sure fun ise yi eni olohun lo so pe akorede mo para re
2: ben
1: se lati gba to si so pe mo para re yi lati gba na lo wa ti di feran je ko ko nje o lati gba na lo ti n dun yin
2: ke sojo teyan ba gbe koko ojo yin ko lo nko roko
1: kede sojo yin gan ni o wu
2: ani gba ni mi o te mo olohun keke ni mo wa ti mo ti gbo ki wa sojo yin lo se ki so odun yen ki so osu yen
1: e tun ni la koja leyin gba yen
2: amoye amoye bo je ni
1: e ko temi ko fe kawo yan wa ko nbe yen ni pe ojo tolohun ojo tolohun ba pe eyan ko ni digiga
2: ato e da de laro pe ohun kon to ba nla koja mo re pe oni ola tin ba mo pe mo na eyan mo nlo ni o ni je maje
1: ni gbiyanju ati para yin oda any 1 to 6 ni eto yi ma bere ago merin ni role ojojumo amo tojo keje to je Tuesday ojo yen ni aka ko ase kagba e yo si bere lago mejila
2: abe lago mejila ba kan lo pelu ojo kejila na to je Sunday ojo keje ma bo si Tuesday
1: beni
2: ojo kejila to je Sunday yen
1: beni
2: a wa se dupe
1: ti alpha and omega te mo nse lododun
2: a ma nse lododun ko tun sare pa tun se soje nigba ta ti yin olohun
1: beni
2: mo de pe ninu iyin yen olohun ma sise agbara
1: beni
2: ka lo se dupe ni ojo kejila fun ti alpha omega ti odun yi a fi praise olohun tera mi pada
1: beni
2: to je ka aye mi sofo
1: olohun o se o
2: beni to je ka aye mi sofo ojo kejila inu osu yi awa yin olohun awa se dupe alpha omega
1: oda eje n se oju opo le number te fi lanfani lati pe wa wole ki baba le sure fun yin 0816-251-9991 ni number te fi ma lanfani lati pe baba wole tabi 0903-436-4982 awon number ti e le lo lati pe wole ki baba ki le ba sure fun yin nu 0816251 9991 la won number ti e lanfani lati pese ki baba ki won fi sure fun yin eh baba nje be yan ba de agbaluko arigida akoko nje o ni bi won se le to ti won fi denu le ijosin
2: te ba ti de agbaluko
1: be
2: o le gba joshon agbaluko wole
1: okay
2: fire tin be cac ko so to lohun ko le se
1: eh
2: church pastor ko ide ko se ni to mo be
1: mm
2: to ati gba ti waju le sinagogu to ko ogolu albert
1: be ni
2: by the left no ma gba wole
1: bi won ba gbo kada lati junction ko
2: be to ma gbo kada the 70 na ni o tun le gba teyin a ko wole fence a ko gangan o le gbagbo e wole
1: oda
2: jade sodo wa
1: bi e ba fe pe baba leyin eto number te o pe si re 0703 548 6842 le kan si 0703 548 6842 bi e ba si fe dide iranwo gege bi e ti gbo nu fanran account number 321-713-7374 First Bank Emmanuel Akorede Adebayo 321-713-7374 First Bank Emmanuel Akorede Adebayo Le kasi beto ba parite fe ba dura le no baba tabi ye fe ala ye fe itoni uwo li lori honko onte en la akoja 0703-548-6842 Number te fi to wa wole 0816251-9991 Hello
4: Alaafia baba o
1: Alaafia oruko yin
4: Bad Mons Olimide
1: Lati bole tin pe wa
4: Lati agbaluko
1: Okay oya
2: kile pa o kini yi e te ni mu wa iko na omo ejo lo pe yin Baba Bad Mons ba mo se je ni lu akoko atare gidi
4: Baba ẹjẹ kan ẹjẹ yo ẹni ẹni kan tó jẹ pé pastor tó ṣe òótọ́ tó jẹ ń sọ òdodo ẹdẹ ní àánú ẹni àánú
1: èyí
4: ọ̀rọ̀ ọlọ́rọ̀ á sọ́dà tiẹ̀ ó máa ń takú ti ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni àfi kó gbogbo olúwa ẹṣẹ́
1: kò
4: kì í fìyà jẹyàn ìyàn kì í jìyà lójú ẹ̀.
1: Oda ẹ ṣeun
2: ẹ ṣe baba
4: dada ti eyan ni yo o ni o ni yo o
1: oda oda ẹ ṣeun fun bi ẹ ṣe ba wa da si eto na ẹ ṣe gan ni ẹ jẹ ka tun fẹ lomi lanfani ẹ ni ṣe ṣara akoko hello
5: hello hello sir
1: hello ki loruko yin
5: loruko mi ni funke lati akore
1: oya
5: ẹ jẹ baba gbadura fun mi
2: lorúkọ jésù ẹrẹ àlúgbà
5: àmì jésù
2: ojú òní tì yín
5: àmì jésù
2: ẹ lọ kún fún ọpẹ dáadáa ní gbogbo ọnà ẹdẹ owó
5: ọmọ fún ẹ ṣe sà
1: tọ ẹ ṣeun 0816251 9991 ni nọmba ti ẹ lè fi láǹfààní láti pè wá wọlé 0816251 9991 lẹ́ẹ̀kan sí fún àǹfààní yìí tí ẹ bá fẹ́ láti ran iṣẹ́ rẹ̀ ṣe yìí lọ́wọ́ pàápàá hello
5: hello sir
1: ẹ ṣeun orúkọ yín
5: taiwo láti
1: àkúrẹ́ ń gbọ́yìn o
5: ẹ gbàdúrà fún mi sà
2: lórúkọ jésù ẹ̀rọ àlúgbà
5: àmì
2: jésù olúwa
1: wa fún àǹfààní ẹ̀yìn tí ẹ fẹ́ hello fún àǹfààní ẹ̀yìn tí ẹ fẹ́ láti dìde sí hello ẹ káàsán kí lórúkọ yín sà
6: ẹ̀sán ẹlẹ́rọ ni láti ìran àkókò
1: ẹ̀sán ẹlẹ́rọ
6: bẹ́ẹ̀ ni mo ní kí n kí bàbá ni pé wọ́n kó ètò
1: ẹ ṣeun
6: nǹkan tó gbàdúrà fún mi náà o
1: oya bàbá
2: lórúkọ jésù ẹ olóore
1: àmì
2: oore tó ṣòro gbàgbọ́ olúwa kò yànda ìfun yín
1: àmì
2: lórúkọ jésù kristi olúwa wa
1: àmì àgbẹ̀ kọ́ọ̀lù bíi méjì sí báyìí abàtún mójútó tó kàn hello
7: hello
1: hello kí lórúkọ yín
7: yasamuel láti edo state
1: yas ngbọ́lẹ̀ edo state
7: ọ̀kadà gẹ̀ṣọ̀.
1: ok à ń gbọ́ yín kí lẹ fẹ́ kí bàbá ṣe fún yín.
7: wọ́n gbàdúrà fún mi.
1: bàbá yẹn gbàdúrà fún yasamuel.
2: kí olúwa tirẹ̀ ló kọ jésù ẹ ò ní jìyà.
1: àmì.
7: àmì.
2: ó lu ọ̀nà táyé nílò ẹ lọ bá pàdé.
1: àmì.
7: àmì.
2: ló kọ jésù kí solúwa wa.
1: àmì. àgbẹ̀ kọlùkọ sí báyìí ká tó mọ kọjá lọ sí abala tó kàn. hello. Hello. So, oda baba ba se reti pe ka fun enikan soso pere si lanfani lati po le tripa ni akoko to beju be lo. Hello.
8: Hello.
1: E se won yin last call awa lori eto loni.
8: Benga lati lowo.
1: Ogbeni benga lati lowo kile fe o.
8: Ala mi o da ni gbe wa da ba fun mi.
2: Lo ko Jesu e gba se e
1: fun. Amen.
2: E gba mi la da to peye.
1: Amen.
2: Lo ko Jesu Kristi Oluwa wa. Ore ko possible.
1: Ore ti nje lele se sa.
2: Beni.
1: Olorun o se fe mi, boye mi ni Olorun so ro yin si.
2: Ore ko possible. No.
1: Ah ba le se le se, o dogbon si ni.
2: Ore. Eleyi o ma pede kan pe bi wo ba gbagbo iwo yo rogo Olorun. E wa gbo mi gba mi ma nwa Olorun ki do de gbagbo eyan ko to seyan lori mi.
1: Yo kan sa mo ma yonda eleyi. Yo sa nu fe ni to won sa nu fun.
2: Ki se gbagbo mata ti Maria. Ni Olorun lo. Lati ji Lazarus dide. Ki se gbagbo Maria. Ki se gbagbo Maria lo fi bi Jesus Christ Olubala.
1: Olorun kan yan na
2: ni. Ki de se gbagbo awon omo Israeli l'Olorun fi pokun niya fun. Se o fun ta pon gbagbo ni igba ton de ti okun oni ma kun.
1: Be ni, o gbagbo ndo to.
2: Tu wa je pe bi Maria ti mata se ba Jesus Christ rito. Ta pon gbagbo pe Lazarus ma dide ni oni si.
1: Be ni won si
2: so
1: won.
2: Oni su ku, oni so po ti
1: oni. Oni so pe ka lo wa nle iba mo ti ku.
2: E gbo mi sa, e gbo mi mo. Mi o gba pe kini kan wa to wo le se. Afi to ba se to nikan lati se nikan lokun.
1: Be ni.
2: Bo ba je pe ase Oluwa ni
1: emi.
2: Mi o ki wa san eto lati gba kan. E wa gbo. Ore ko possible. Isele ti yo sele. Ti yo kede yi fun rere. Isele ti yo sele. Ti yo fare de ba yin.
1: Amen.
2: Isele ti yo sele. Ore la lai ani na tu se. Olorun to pe mi to la mi ni ohun o ya ko se fun yin.
1: Amen Jesu.
2: E ra nu gba.
1: Amen.
2: E se re.
1: Amen.
2: Olorun to raye mi pada. Olorun to raye mi pada o ya ko da wo le kokon yin.
1: Amen Jesu.
2: Gbogbo te fe ni re Oluwa ko se fun yin.
1: Amen Jesu.
2: Lo ko Jesu ki so Oluwa wa.
1: Amen. Amen. Amen ni oruko Jesu. Oda e mo gba gbogbo yin te ba fe lati se ranwo fun baba lori eto ton gbe ka t'Olorun ni kan gbe kale yi.
2: Ki se fun eniyan bi ko se fun Oluwa e se fun emi akorede o.
1: Be fun Olorun. Fun Olorun. 321
2: Bi baba fe to si gbon iwo yo jere le na. Alaafia o.
1: Alaafia 321 713 7374 Lake si 321 713 7374 First Bank Emmanuel Akoride Adebayo ni o gbe jade. Te ba si fe pe baba leyin eto 0703 548 6842 Lake si 0703 548 6842 Amo pade ngba mi Adekunle Adewumi keke awada keke Oluwa omo Olorun oga ogolo oko mi amo dagbere bayi pelu jingu baba lodi keji lohun eseun
3: Gẹ́gẹ́ bí Ọlọ́run alaye ti pa aláṣẹ fún ìránṣẹ́ rẹ̀. Pastor Emmanuel Akorede Adébáyọ̀. Látẹnu ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí. Pé kí wọ́n gbégbá ọpẹ́ dáwọ́ ọ̀dùnú yan Ọlọ́run lógo. Nínú àrágbá yamuyamu ètò kan. Pastor Emmanuel Akorede's spiritual family and philanthropic beneficiaries. Wá tẹ pẹpẹ ètò ọpẹ́ kan pàtàkì. Tá a pè ní yin Ọlọ́run ìràpadà. Àbí Olúwa kó wọn yọ lọ́wọ́ ikú àìtọ́jọ́. Tí kò jẹ́ kí gbólóhùn olóore lọ lákòókò fọ̀ lórí ìránṣẹ́ yìí. Olúwa ní kí gbogbo àwọn ọmọ wòlíì. Àwọn tí wọ́n ti jorí ọ̀fẹ́ jàǹfààní wòlíì. Nílẹ̀ yìí àti nílẹ̀ òkèrè ó parapọ̀ láti ṣe àtìlẹ́yìn pàtàkì fún ètò yìí. Pẹ̀lú ohunkóhun tí Olúwa bá fi sí yín lọ́kàn. Kí ṣe àfipáṣe tàbí àìgbọdọ̀ má ṣe. July 1-6, 2026 Nílẹ̀ ètò yìí fi máa wáyé láago mẹ́rin ìrọ̀lẹ́ ojoojúmọ́. Tuesday, July 7, aago méjìlá ọ̀sán la ó ti bẹ̀rẹ̀ sí yan Ọlọ́run. Ọ̀pọ̀ òjíṣẹ́ Ọlọ́run àti àwọn akọrin ẹ̀mí ni ó mínísítà ń bẹ̀. Fún àtìlẹ́yìn fún ètò pàtàkì yìí. Account number 321-7137-374. Akorede Emmanuel Adebayo First Bank. Ese pupo. Ipade wa de CAC koson ti Olorun ko le se. Oje olowo Agbaluku. Arigide Akoko 0703-548-6842.
9: Mo ń gbádùn àdàbà.
10: Gbogbo wa la ń gbádùn àdàbà.
11: On your trap, set.
10: Wọ́n ń sáré ìjẹyìn lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹyìn kì í ṣe ti alágbára. Adabagbera o fo ba won lona o tun fi won sile Adaba 88.9 FM o ti gba ko kini o si waju awon egbe tele leyin.

0: Ètò àtàtà tó máa ń mè lójijì ní tún ti dóde.
1: Ìlénu ṣe.
0: Àgbàgbàbù yẹn kẹ́ omi ìbílẹ̀ tún yẹrí yẹrí ètò. Níbi tí akíkanjú àpèjẹ ara ni. Henry Ọ̀jágbó mi ti máa ń fètò aládòsápẹ́ lọ̀rọ̀ àtẹ̀dẹ́sẹ́ tí ọmọ aráyé. Káàsà. Tòsè yìí tún ti dé. Oríṣiríṣi ọgbọ́n àti ìmọ̀ lètò yìí máa ń kọ́ ni sà. Àìmọye àwọn ìjìnlẹ̀ ọ̀rọ̀ àtàkàlẹ̀ èdè tó jẹ tí ń gbèsè. Táwọn ìkálẹ̀ ìlàgẹ̀ àpọ́yà àti gbogbo ọmọ ilẹ̀ Yorùbá fẹ́ràn láti máa gbọ́. Ọjọ́jọ́ Wednesday lágogo méjì sí méjì àbọ̀. Ìlètò yìí máa ń milẹ̀ títí lórí rédíò àdàbà 88.9 FM. Óyá Henry Ọ̀jágbó mi ò mí kíbíkẹ́ àgbà nínú àwọn pèdèpèdè tún ti balẹ̀ gíjà. Ẹni tó máa parí àti ẹ̀mí lọ̀rọ̀ tí ń ṣe tí lóore. Èyí náà lè kàn sí wọn láti fèròǹgbà ọkàn yín hàn. Bí láti polówó ọjà lórí ètò 0803-472-5933. Ulẹ́nu ṣe. Ètò àtàtà tọ̀sẹ̀ yìí tún ti wọlé dé. Ẹ má mí sí ẹ̀.
2: Lukwe mio nereko, ajo de.

0: kò ṣe o olóye arigidi o mà ṣe o a dáa fún ẹ o wa kéré kò dé.
1: Ẹyọ lẹ́mí pè mí ni bí mo mi gbọ́ra a máa pè mí jínijíni a pè mí dẹ̀dẹ̀dẹ̀. A ka pín a ka fẹ pèrò nọkọ. Bàbá arógun ẹ̀wò lọ́jà ti dè pé ó yá máa sì kà. Dèdà mi fọ̀ yìí ọmọ ayé ti tọ́ mi sópin àti ká sì kà. Ó dẹ̀ sòdo ó sòrọ́dò náà dán wa. Èpè búkún sòrọ́dò náà dán wa ká mi fẹ́ ẹ̀. Alọ́lá ká pè mí díẹ̀ díẹ̀ má pè mí jínijíni. Ó yọ náà pè mí nìyẹn ní níjù à ń fọ mi ní márùn-ún àbẹ̀sí wàá sùn rírọ̀ yìí. Ẹ á kéde ohun agbọ́ bóyá lè ronú nà ọ̀la. Máa gẹ́ méjì ṣùgbọ́n ẹ̀mí ló de owó sí o ọjọ́ ayọ̀ máa. Ó fi pẹ̀lú gbá ran ọwọ́ ó fi jìjà gbá ran ẹ̀. Ìyàn ẹjọ́ kó ní dédé ò náírà mọ̀ mo kí ran dédé níbẹ̀ wò á ṣe o. Ra kà yẹ ran o àrà dọ̀tí láéláé. Lọ́lẹ́ àgbà dédé ran ń pè mí mo ń gbòsè ran. Mi lè ka dá ọkọ̀ dédé rò tán. Ká ti a wá sí báyìí. Ìjọba wa bá wa gbèrò. Gómìnà Ayédàtiwá Lọ́kì Mọ̀kìrẹ̀wò. Olùkàjọ ní ọwọ́ tó rọwọ́ ẹlẹ́jọ́ abáàgbéyẹ̀wò àwọn ọmọjà mi kèké mi bó ti gbọ́jà kẹ̀mí bí arin ayé bí pa ara mi mú bá ti fẹ́ ṣe bí ajé wa ká ọbẹ̀ yá ká pín in ojoojúmọ́ àṣẹrun yìí hàn nílẹ̀ wa sá ọ̀nà ọmọ ẹ̀ ń fọ̀ rí ìyẹn mo wù ẹ́ lérí yásíká ṣẹrun yìí hàn ó lé nẹ òrẹ́sù lé nẹrin àṣẹrun yìí hàn. President Asiruha Aswaju Bola Ahmed Tinubu Adara re o se o akajọ nowo re o lo se li okun baba run wa fi jabo oraba ido ne ba npo mi aba alaga joba bile mo re ori pen aye ara pastor honorable doctor Wàbá. Honorable Otito ọmọ bàbá yẹ́lò àti kàṣe àṣeyàn òràbà. Ó yọ ní kúrò níbẹ̀ àfọ̀fọ̀ gan. Ìwọ̀ yìí tọ́ra níbẹ̀ àfọ̀fọ̀ rẹ. Ọ̀nà bá dẹ̀ máa pọ̀ ṣe rere gbogbo àtọ́ ní apàtẹ́wọ́ rẹ. Ṣùgbọ́n bó ìbá ṣe rere òràbà. Mo ti rí àárẹ̀ yẹn lágbára Ọlọ́run. Òràbà ó bá ra bẹ́ẹ̀ ẹdí ọ̀nà ń pè mí mo ń dúpẹ́ náà ọ̀ràn èrò mi pè mí gan-an mi pè mí mo dẹ̀ ti bẹ̀rẹ̀ gan-an a máa pè mí jínijíni a máa pè mí yídẹ̀ torí o pàdé dàbà ilẹ̀ pa ọ̀dọ̀ pa ti dàbà ka o họrí akájọ́ ìjà ní èké ìgbè ní ọ̀nà bí gbajúmọ̀ ò lè bọ́ ọmọ rí o ó bá dẹ̀ tọ́ a bọ́ ọmọ ọ̀nà méjì àlè. Ó fi bẹ́ẹ̀ hàn díẹ̀ yọ ọmọ yìí bá yọ ọdẹ tó yẹ yọ ọdẹ yẹn á ká bàjẹ́ nínú lé ní ohun mo wá yóò lè yẹn alákàfẹ́ ohun tó wá nòde.

0: mo gba Ọlọ́run gbọ́ wípé ẹ̀rí rẹ yóò fara. Mo gba Ọlọ́run gbọ́ ìyípadà rẹ yóò fara. 070-390-8194-10 ọ̀gá àkókò rè ìrànlọ́wọ́ fún àwọn aláìní ìrànlọ́. Ó ń ṣiṣẹ́ kan ṣùgbọ́n ipa ti pin. O mọ̀nà àbáyọ. O wà ní ìgbéyàwó kan. O mọ̀nà àbáyọ. Àkọ́bí ni ṣùgbọ́n ò jẹunjẹ àkọ́bí. Ṣé ló ń jẹun bí ẹrú? O ń ṣiṣẹ́ bí erin. O ń jẹ̀jẹ̀ ìlú. Má bọ̀ nípàdé yẹn. Wọ́n di oyún mẹ́ nínú. Ọjọ́ tó ti pẹ́ gbìyànjú láti dé pàdé. My brother, ìwọ ń wá visa ṣùgbọ́n o ò rí gbà. Má bọ̀ nípàdé yẹn. Ìwọ ń wá oyún ṣùgbọ́n o ò rí ọmọ bí. Má bọ̀ nípàdé yẹn. My brother, gbogbo contract ṣe ló ń bọ́ mọ́ ẹ lọ́wọ́. Má bọ̀ nípàdé. Ìwọ ní ìpè ṣùgbọ́n wọn jẹ́ kí ìpè pé ọ. Má bọ̀ nípàdé yẹn. Ìrànlọ́wọ́ fún àwọn tí ò ríra lọ. Ọ̀gá, ó ń sunkún rìn. Dandan ni kó rẹ́rìn báyìí. Ọjọ́ keje oṣù keje ago méje ní orí òkè alábíamọ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni wípé orí òkè alábíamọ mò ń lọ. If you are coming from anywhere, just as of Oyarubulem Junction, when you get Oyarubule, sọ fún wọn pé mò ń lọ orí òkè alábíamọ ní ọ̀nà ìrẹsẹ̀ ní ìlú Àkúrẹ́. They will bring you down there. 77 mo ní ayọ̀ láti kéde fún ọ pé ayé rẹ ó yí padà. Bí Olúwa ti ń bẹ̀, ẹni tó ṣàmì ọ̀rọ̀ rẹ máa dayọ̀. Ọ̀rọ̀ rẹ dayọ̀. Ọ̀rọ̀ rẹ dayọ̀. O ò ní sokun. Máa wí kiri o. Wípé lọ́dún yìí èmi gangan.
1: Ìbẹ̀ Ọlọ́run Joshua. Ọláyíwọlá, bàbá alábíyamọ.
2: Háyàbá yàbá. Gẹ̀gẹ̀dẹ̀ yóò tún gbiná mọ́ èso àti iṣẹ́ ọwọ́ ẹ̀. Láyé gbogbo oníkojìkò tó ń pòǹgbẹ fún ìrànlọ́wọ́. Ní ọjọ́ keje oṣù keje lágọ̀ méje àárọ̀ sí méje ìrọ̀lẹ́. Operation 777 lápẹ́ o. Pẹ̀lú àkòrí help for the helpless. Ìrànlọ́wọ́ fáwọn aláìní ìrànlọ́wọ́. Àgbékalẹ̀ pàdé àdúrà tó gbóná jẹjẹrẹ. Tíjọ Christ the Living Word Apostolic Ministry. Gbékalẹ̀ lórí òkè alábíyamọ prayer mountain tó ń bẹ lójú ọ̀nà ìrẹsẹ̀. Ìrẹsẹ̀ nílùú Àkúrẹ́. Bàbá wa nínú Olúwa. Wòlíì dókítà Joshua Ọláyíwọlá bàbá alábíyamọ. Akọni irúgbẹ tó lalẹ̀ wù lágbàáyé já. Láti inú ìpè Apostle Timothy Oluwole Ọbádáre. Lọ́lọ́run yóò lò. Láti kéde ìrànlọ́wọ́ sórí gbogbo ayé oníkojìkò. Akọni ẹ̀mí tá à ń retí níbi ìpàdé àdúrà yìí ni. Ẹ̀ọ́dà Níyì Fádípẹ́. Ìjìnlẹ̀ nínú ìjìnlẹ̀. Láti wá síbi ìpàdé àdúrà yìí. Ọkọ̀ ọ̀fẹ́ yóò wà ní One Stop Supermarket. Ọ̀yárùbulẹ̀m Junction. Lágọ̀ mẹ́fà ọ̀bọ̀ wúrọ̀ kùtùkùtù. July 7. Tí yóò sì tún dé àwọn èèyàn padà. Tí ojúkọ ibi tó bá ti kọ wọn lẹ́yìn àdúrà. Àgọ́ méje àárọ̀ sí àgọ́ méje ìrọ̀lẹ́. Ní ìpàdé àdúrà yóò fi wáyé o. Kò sí sọ̀rọ̀ o. Bákan náà aṣọ funfun ni kí gbogbo èèyàn wò wá. Bí o kò bá sì láṣọ funfun, sáà ti rí dájú pé funfun bẹ lára aṣọ tí o bá wọ̀. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé pẹ̀ sórí nọ́mbà yìí 070-39-81-9410. Operation 777. Àkókò ìrànlọ́wọ́ rẹ dé.
3: Ọlọ́run wa lò fún gbẹ́dìde rẹ.
4: Ṣé ń gbádùn àdàbà?
5: Mò ń gbádùn àdàbà.
6: Mò ń gbádùn àdàbà.
7: Mò ń gbádùn àdàbà.
8: Ó ń gbádùn àdàbà.
9: Gbogbo wa là

0: But Jesus Christ, glory to you from Echo, Ibeniro, Iganini, and Drew, Ati, Imodagba, Ara Christi, Ironi Lagbara, Atifuinte, Suadu, Ekede, Jesus Christ, Leke, Fubo, Awamolong, Mo, Lori, Awan, FM Radio, Wanyi. Ni osese mo gbadura bi e tin gbo mi kari ibi gbogbo ti e tin gbo mi eto yi yo je alabuku fun gbogbo wa yo je alabuku fun orile ede yo je alabuku fun ile yoruba yo je alabuku fun ipinle ondo bakana yo je alabuku fun gbogbo awon loba loba wa yo se je alabuku fun idile kaka yo je alabuku fun ori kaka yo se je alabuku fun igbeyawo wa iran wa atun gbogbo ti o je te wa yo si je alabuku fun papa yo je alabuku fun ise ranse gbogbo awon iranse olorun bi temi lagbara olorun ori ofe titun anu titun iranlowo titun ojure titun iyanu titun ibapade titun loruko jesu eto yi yo de pe wa si akesi si ironu pada ati lati sunmo olorun sin ni ikeyin ajo wa a o ni ja olorun kule aarin awo atolo Cosine Daru, together we shall make eternity. Adere Christi, Atori Ku, Nioru, Jesu Christi, Oluawa, Amen, Amen, Amen, Nioru, Jesu. Kiato, Loso, Iri, Wakandega, Biawo, Ati, Kiato, Boro, Loron Futi, Osei, Lori, Tui, Mo, Fabia, Kesi, Awa, O Molon Fun, Awa, Koko, Pataki, bi a ti n gbe eto yi ni osese e je ki a gbe omi wa siwaju wa ororo wa foto wa oruko wa ati prayer point wa mo gbadura bi a ti n se leyi loruko jesu ise agbara yo se fun wa gbogbo wa yo dejo ni eri loruko jesu fun afani ati ori ofe awon ti o ba fe ri wa bẹ́ẹ̀ wọ́n fẹ́ bá wa ní gbólóhùn àbí wọ́n fẹ́ pè wá wọ́n fẹ́ tẹ̀sí wa ní WhatsApp. Wa nọ́mbà wa 08038030562 bákan náà 08127035866 àti 08034597312. A sì tún lè kà sí wa lórí Facebook wa Nasiri Israel Olúwagbèmídìde Facebook page wa ní YouTube Nasiri Israel a lè kà sí wa níbẹ̀ àti àwọn platform tó kù.
1: Nígbà tó Olúwa dá sọ̀rọ̀ ayé Jábésì, olórí burúkú padà dolóríire, ó dá sáyé Hana, ó pẹlẹ́gàn lẹ́nu mọ́ fún un. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe tán àti ṣe nínú ayé ẹni bá gbàgbọ́ nínú agbára àti ipa tó Olúwa fi ń dá sọ̀rọ̀ ayé ẹni bá mọ̀. Èyí ni Christ Apostolic Church Greatest God Chapel. Orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká tó wà ní F2186 Iria Carry Estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ nílùú Àkúrẹ́ fi ń pe gbogbo ènìyàn síbi ìpàdé àdúrà dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká léyìí tí ó wáyé fún ìdí ọjọ́ mẹ́ta gbáko bẹ̀rẹ̀ látọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún sí Thursday ọjọ́ kẹtàlélógún oṣù kẹjọ ọdún yìí láago méje sáago mẹ́sàn-án rọ̀ ojoojúmọ́ àkòrí ètò lápè ní pa ẹlẹ́gàn mi lẹ́nu mọ́ níbi tí Ọlọ́run yóò ti máa lo ìránṣẹ́ rẹ̀ Prophet Olúwagbèmídìde Israel Nasiri aka ẹni wọ́lọ́run ìwà àyàn àtọ̀pọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run alààyè ni yóò wà níkàlẹ̀ láti máa fàdúrà gbogbo ayé onípòjípò ní Christ Apostolic Church Greatest God Chapel orí òkè dá sí Olúwa lọ́rùn ipa rẹ̀ ká fúnrẹ́rẹ́ àlàyé tàbí ìrànlọ́wọ́ fẹ́ bí àdúrà 08038030562 tàbí 08034597312 bó sì jẹ́ 08127035866 Jésù ń pè ọ́ àkì ìṣòre ni.
2: Christ Apostolic Church Greatest Grace God Chapel, Akure Branch, Doni, Oleto, Labe, Ofiemi, Lati, Pariwo, Pe, Bambi, Ire, Ti, Wanji, Go, Go, Ti, Wanji, Pi, Aluyo, Ti, Wanji, Jamba, So, Pe, Bambi, Ipadi, Adura, Lagoda, Bambi, Lambi, Osi, Ko, Wanji, Lapo, Bambi, Wanto, Ti, Sheto, Lati, Be, Twa, E, Pada, Haweni, Kuku, Ti, Fi, E, Te, Feto, Ati, Fou, Baya, Baya, Li, Opo, Lopo, Lo, Olongo, Wan, Para, Dara, Da, Shira, Shira, Shi, Lo, Juka, Mou, Mou, Yon, Gan, Shou, Bambi, Lo, Lo, Tara, Ela, Anu, Ton, Fe, Osi, Lo, Ju, Eni, Kamba, Itu, Ye, Kou, Bi, Odi, De, Ogo, Ni, Wan, Ji, Lo, Tete, Wan, Pari, Wo, Bambi, August edition ni pàdé àdúrà bangbe ni kò ti wá tẹ́fẹ̀ pé àdúrà kò fi gbáre gbogbo ẹ padà àkòrí bangbe léyìí la pè ní ìràwọ̀ àgbáyé ní tuesday ọjọ́ kẹrin oṣù kẹjọ bẹ̀rẹ̀ láago méjìlá ọ̀sán sí aago mẹ́rin ìrọ̀lẹ́ oríyọ̀kẹ́ já sí olúwa lọ́rùn ipá rẹ̀ ka ni ó ti wáyé ní F2186 ìrìn akari estate 2 oríta ọ̀bẹ̀lẹ̀ àkúrẹ́ wòlíì ńlá ni prophet olúwa gbẹ̀mí dìde israel nursery aka ẹni wá ọlọ́run kì í wá ènìyàn àtọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run lọ́lọ́run ó lò bẹ́ẹ̀ ìpàdé àdúrà bangbe give me back my mandate august edition. Mas bem, bem.

àtọlọ gbọrọ ọlọrun ní ọdún díẹ sẹyìn má fẹ kí gbogbo àwọn ènìyàn sọ ọlọrun kí wọn tẹtí sí ìrírí yìí mo wòye pé ó yẹ kí ó lè ràn wá lọwọ fún ìrìnàjò iṣẹ olúwa ní ọdún díẹ sẹyìn mo dá ìjọ sílẹ ní odidi ọdún mẹwàá sí mẹsànán sí mẹwàá nígbà tí mo dá ìjọ sílẹ gbogbo àwa tá a wà nínú ìjọ yẹn a ò ju ènìyàn mẹtàlá lọ èyí wá mú kí ìbànújẹ àti ọgbọ ọkàn kó gba ọkàn mi kan mo sì fi ẹkún lọ wá ọlọrun olúwa báwo ni màá ṣe dá ìjọ sílẹ fún ọdún mẹwàá tí àwa tá a wà ń bẹ kò tó mú ogún kí ni ẹ̀ṣẹ̀ mi kí ni mo ṣe nígbà tí mo sì sunkún títí mo olúwa wá pè mí pé násìrì ṣé ìwọ ló ní ìjọ ni àbí èmi mo ní olúwa ìwọ ló ní olúwa wá bí mi léèrè pé ìjọ tó dá sílẹ̀ ṣé o fẹ́ máa fi jẹun ni àbí o fẹ́ fi kó ènìyàn sí ìjọba ọ̀hún mo wá ní mo fẹ́ fi kó ènìyàn sí ìjọba rẹ ni olúwa wá béèrè ìbéèrè kẹta wípé násìrì ọmọ mi ṣé ìṣòro wo ló sọ pé ìjọ ní gangan torí ó sọ fún mi pé ìjọ ní ìṣòro mo wá wípé ìjọ òkun kò sí ìyanu jọ olúwa sọ wípé òkè tó bá jẹ pé ìjọ òkun kì í ṣe ìṣòro èmi ni màá sọ fún ẹ pé ìjọ níṣòro kì í ṣe ìwọ tí mo rán ló máa sọ pé ìjọ níṣòro bí ó bá wá jẹ pé ebi ní pa ọ ni olúwa ní ṣe ebi ní pa ọ mo wá ní bẹẹ ní ebi ń pa mi olúwa wá sọ pé tó bá jẹ ebi ló ń pa ọ o ò ní lè jẹun lọ́wọ́ ìjọ nítorí pé tí o bá bẹ̀rẹ̀ sí jẹun lọ́wọ́ ìjọ o ò ní lè ṣe àtúnṣe ìjọ o ò dẹ̀ ní lè kọ̀rẹ́ ìtàṣìṣe ìjọ nítorí bẹ́ẹ̀ yí àdúrà ẹ padà látọ̀ni lọ pé olúwa mo fẹ́ máa jẹun lọ́wọ́ àánú ṣùgbọ́n ìwọ bójútó ìjọ rẹ olúwa ni pé ohun tí mo sọ fún ọ yìí gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ ọlọ́run bí wọn ti ń sọ pé ìjọ ní ìṣòro ni o ó kan méjì sí mẹta ló lè ní ìjọ ní ìṣòro iṣẹ mi ò lè ní ìṣòro bí ọmọdé bá ń kú àbí aláboyún àbí àjálù bí ń jálè ìjọ ìṣòro tí ìjọ yẹn ní ìṣòro ṣùgbọn kò sí yẹn nínú ìjọ tó dá ẹlẹ náà sọ bóò ló sọ pé ìjọ ní ìṣòro èkejì bí ìjọ bá wà ní ipò ẹṣẹ ìjọ ní ìṣòro ṣùgbọ́n ìjọ ò ní ìṣòro bó bá jẹ́ ènìyàn ló ń wá mo lè máa kọ̀tínú àti máa gbàdúrà ṣùgbọ́n tó bá jẹ́ àwọn ọmọ ọlọ́run ọmọ ìjọba ọ̀run ló ń wá ọmọ ìjọba ọ̀run máa wá o ènìyàn ló lè má rí o bí ènìyàn bá tẹ̀ ti ń wá ènìyàn nínú ìjọ má gbàgbé pé yóò sọ mínú o bí o bá ti ń wá ènìyàn tó ń wọ́ kìkì tó wá rúkọ wàá sọ tó dẹ̀ ń wá owó wàá sọ mínú o nítorí bẹ́ẹ̀ látòní lọ lọ máa béèrè pé olúwa mi ò fẹ́ jẹ ọlọ́wọ́ ìjọ fi oúnjẹ mi sọ́wọ́ àánú bí mo ṣe bẹ̀rẹ̀ láti ọdún yẹn ni ọlọ́run fi yí ìtàn mi padà látọjọ́ tí mo ti jẹ ọlọ́wọ́ àánú ẹ̀yin ọmọ ọlọ́run bí ẹ ti parí oṣù kẹfà tẹ fẹ́ lọ́wọ́ oṣù keje ẹ pe orúkọ jésù olúwa látòní lọ ẹ fún oúnjẹ mi sọwọ àánú àdúrà ẹkẹta olúwa fàánú lànà mi dé ìkóríta tí orílẹ̀-èdè òní àfẹ́ẹ̀tì mi mọ́ tí ìlú tí mo wà òní àfẹ́ẹ̀tì mi mọ́ àdúrà ẹkẹta olúwa sàánú mi bí mo ṣe ń wọ ìlàjọ ọdún lẹ́yìn kí ọdún yìí tó parí kí gbogbo ayé bẹ̀rẹ̀ sí bá mi yìn ọ́ àdúrà ẹkẹrin porúkọ jésù olúwa o jẹ́ kí n ránú gbàdé ìkóta tí ìbùkún ojúre ìrànlọ́wọ́ yóò fi dájọ fún mi àdúrà kánú ẹ sọ fún ọba àwọn ọba olúwa olúwa mi ò pé mi ò yẹ fàánú pákéèjì ayé mi àdúrà ẹkẹfà olúwa sọ mí di àánú sọ̀ràn mi di àánú gbogbo ohun tó jẹ́ tèmi láyé olúwa yí padà sí àánú ní oṣù mẹ́fà tí ó fẹ́ parí tí mo fẹ́ wọ oṣù mẹ́fà tó kù nínú ọdún yìí
àdúrà ìkejì olúwa jẹ́ kí láàánú fi ìrìn àjò mi títí màá fi jáde láyé tí mi ò ní farapa tí mi ò dẹ̀ ní parí ẹ̀ sínú àbámà tí mi ò dẹ̀ ní parí ẹ̀ sí ọ̀run àpá ẹ̀dí tí mo bá dẹ̀ kọjá lọ tí ẹ̀yìn mi yóò fi torí àánú gbàdé ìran mi mẹ́rin. Mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin ìràwọ̀ àgbáyé ẹ lọ rí àánú gbà àánú kó di àfifún yín gbogbo ohun tá a ti ṣe tí a pè ní àṣìṣe àti ẹ̀ṣẹ̀ àánú kó dáríjì wá gbọ́ àdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa àmì lórúkọ Jésù.

0: ìrìn lọ́wọ́ tí ń ṣe ọ̀run ọpẹ́ àti ìyìn.
1: Ńlá kò rí ìṣòro alẹ́ Sunday méjì ọ̀tọ̀ọ̀tọ̀ yìí. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu látún ṣẹlẹ̀ níbẹ̀ torólúwa fúnra rẹ̀ ló pàṣẹ rẹ̀. Aago mọ́kànlá alẹ́ ni ìṣòro ọmọ bẹ̀rẹ̀.
2: Oye ẹ̀.
1: Àwọn Sunday méjèèje tí ó fi wáyé rè o. Sunday 21 àti 28 nù oṣù kẹfà. Sunday 5, 12, 19 àti 26 lóṣù keje. Sunday on the 2 lóṣù kẹjọ la ṣe kágbá.
3: Pẹ̀lú ìyìn ìṣọ̀kan àti àlàáfíà. Peace and unity prayer. Láago mọ́kànlá alẹ́ mọ́jú kẹlẹlẹ. Ọjọ́ Monday, August 3rd ni birthday prophetic 9. Ìṣòro mọ́jẹ̀mú tá a fi sọrí àyájọ́ ọjọ́ bíi bàbá wa. Prophet Olúwagbémi dìde Israel nursery bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ mọ́jú lò náà.
1: Ojúkọ́ ẹ̀ ní CAC Greatest God Chapel tó wà ní number 4 God's Grace Estate, Yako Yobo Store, Aṣímọlówó, Mùwé nípínlẹ̀ Ògùn. Ọ̀pọ̀ àwọn akọ nínú Olúwa ló máa present láti minister ń bẹ̀. Bàbá Wòlíì ẹni wọ́n lọ́run kì í wénìyàn. Prophet Israel Olúwagbémi dìde nursery lólùbàlejò tí wọ́n tún mọ́ fi kìkì ọ̀rọ̀. Ìrànlọ́wọ́ Olúwa sáyé okó wá. Ká lè ráyé gbé nírọ̀rùn dárere ṣe lójú ọjọ́. Àlàyé síwájú ẹ pé telephone 0803-803-0562 àbí 0803-459-7312. Ẹ tún lè pe 0913-231-4586 àbí kẹ̀ 0812-703-5866. Jọ rí dájú pé o wà níbẹ̀. Ẹ̀rí ìtọ̀tẹ̀ yìí wọ́n lọ́kàn lórúkọ Jésù.
4: Ọ̀rọ̀ Ọlọ́run tí mo ní sí wa lónìí, àkọlé ìwàásù mi tí ò ní sọ wípé ewu tó wà nínú jíjẹ mímu, the peril of eating and drinking. Ewu tó wà ní jíjẹ mímu àbí kí n sọ wípé jíjẹ mímu ni àkọlé ti ọ̀rọ̀ mi lónìí. Roman 14:20 nítorí oúnjẹ má ṣe bí iṣẹ́ Ọlọ́run ṣubú. Ohun gbogbo ni ó mọ́ ní tòótọ́, ṣùgbọ́n ibi ni fún olúwa rẹ̀ náà tí ó jẹun lọ́nà ìkọsẹ̀. Nítorí oúnjẹ má ṣe bí iṣẹ́ Ọlọ́run ṣubú. Ohun gbogbo ni ó mọ́ ní tòótọ́, ṣùgbọ́n ibi ni fún olúwa rẹ̀ náà tí ó jẹun ní ọ̀nà ìkọsẹ̀. A ní ìhere mẹ́ta ní àkókò yìí. A ní ìhere jíjẹ mímu. A ní ìhere sọmídọlọ́rọ̀. A dẹ̀ ní ìhere ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ìhere mẹ́ta tí a ní lákòókò yìí nìyẹn. Ìhere jíjẹ mímu, ìhere sọmídọlọ́rọ̀. Ìhere ẹ̀kẹta ní ìhere ìpadàbọ̀ Jésù Kristì lẹ́ẹ̀kejì. Especially àwọn ìránṣọ Ọlọ́run, irú ìpele wo la fọ́ sí? Ṣé ìhere Ọlọ́run ni àbí ìhere jíjẹ mímu àbí ìhere ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì? Genesis 3:6 nígbà tó obìnrin náà sì rí pé igi náà dára àti jíjẹ àti pé ó sì dára fún ojú àti igi tó fẹ́ láti máa múni gbọ́n, a múni ní èso ó sì jẹ́, ó sì fún ọkọ rẹ pẹ̀lú òun sì jẹ́. Nígbà tí jíjẹ mímu mú Adamu àti Ẹfà, ó mú wọn kúrò ní ọgbà ayọ̀, ọgbà rere, ọgbà ìtura tí Ọlọ́run ayérayé pèsè fún wọn. Ẹ jẹ́ ká wo ìwé Genesis 25:31-33. Nínú bí lọ́jọ́ kínní àná, ó sọ wípé ogún ìbí ò ní kankan ṣe fún un, ṣùgbọ́n toro oúnjẹ ológun ìbí ò ní kankan ṣe. Ṣùgbọ́n nígbà tó di Genesis 27:34-36, ogún ìbí tó toro oúnjẹ sọ nìyẹn. Ó bẹ, ó kú ẹkú kíkorò lórí ẹ̀, ó kí àbámà ní òpin ẹ̀. Mai 2:4-4, Jésù Kristì náà, ọkùnrin burúkú tá a pè ní ìsìn, ó gbé ìdánwò oúnjẹ jíjẹ mímu síwájú ẹ̀. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin àyànfẹ́, ẹ̀yin èrò ìjọba ọ̀run, ẹ̀yin ìránṣọ Ọlọ́run, tí a ti kó sọ́wọ́ ewu oúnjẹ báyìí. Torí jíjẹ mímu sí àti ìsọ òtítọ́ nù. Torí jíjẹ mímu sí àti ìsọ ológo nù. Torí jíjẹ mímu sí àti ìsọ gbàgbọ́ nù. Torí jíjẹ mímu sí àti ìsọ ìfẹ́ Ọlọ́run nù. Torí jíjẹ mímu sí àti ìsọ ìwà láyé Ọlọ́run. Torí jíjẹ mímu sí àti ìbàgbéyàwó jẹ. Sí àti ìbá àti ìbí ìsọ Olúwa ṣubú. Torí jíjẹ mímu. Torí jẹ ìrere Jésù sọmí dọlọ́rọ̀. Sí àti ìkúrò ní ààlà ọba àwọn ọba. Ẹja bè tí a bá ti yẹ, ẹja padà sí ojú ọ̀nà. Bíbélì wí pé inú fún oúnjẹ, oúnjẹ fúnú gbogbo rẹ̀ òpin máa dé. Bíbélì wí pé bí ó bá jí ayé nìkan ni àwa ní ìrètí sí, ìrètí wa sánú o. gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run mú gbàdúrà gbogbo àwa tá a ti sọ ọlọ́run nù tá a ti sọ ìwà láyé rẹ nù tá a ti sẹ̀mí má nù nítorí ká lè jẹ́ ká lè mọ tó jẹ́ ká lè jẹ́ ká lè mu látorí ẹ̀ sì sọ olúwa tá a ṣe nítorí ìhìnrere ìpadàbọ̀ jésù àti ológo àánú ọlọ́run yóò dá wa padà ọlọ́run yóò sì pe ọkàn wa sí ìrònú padà a ó sì torí oore ọ̀fẹ́ láìkejì àtẹ̀mí àtẹ̀yìn àárín àwa àtọlọ́run kò ní dàrú bí ó bá ti dàrú àánú yóò tó padà a ó dẹ̀ rí kristi ká tó rí ikú together with samic eternity thank you god bless you mo gbàdúrà fún omi wa òróró wa prayer point wa àwòrán wa àti fọ́tò wa iṣẹ́ agbára kó ṣe lórí ẹ̀ kí ẹ dẹ̀ rí àmì kó tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ àmì parí ìrìnàjò wa sínú àbámà àmì parí ẹ̀ sọ́run àpáàdì a sì ní parí ẹ̀ sínú ẹ̀sìn a ó sì parí ẹ̀ dáadáa ní orúkọ jésù kristi olúwa wa àmì thank you god bless you all.
2: Ètò tí ẹsẹ̀sẹ̀ gbọ́tán ni bá ń gbé nǹkan mi àti ìrírí àwọn ìràwà ayé èyí tí CAC Greatest God Chapel tí olú ilé ìjọsìn wọn wà ní number 4 God's Grace Estate Yakoyo Bus Stop Asimolowo Mowe Ogun State àti ẹ̀ka ìjọ wọn ní number F2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ ní ìlú Àkúrẹ́ sí onípọ̀wọ́ rẹ̀ bàbá wa tí olúwa ti lò fún wa lórí ètò náà fún tòní ni prophet olúwàgbémi dìde israel nasiri aka ẹni wọlọ́n ìlú àyàn anígbàgbọ́ wípé ẹ ti di alábùkún fún nípa ètò tí ò ní bó bá wa rí bẹ́ẹ̀ ẹ pàdé wa ní déédé àkókò kan náà lọ́sẹ̀ tó ń bọ̀ lórí rédíò tẹ ti ń gbọ́ wàyí o bí àwọn ètò ìsìn ilé ìjọsìn wa sí lọ nìyí ní olú ilé ìjọsìn wa tó wà ní mòwe ní ìpínlẹ̀ ogun every sunday ni holy ghost hour láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ gbogbo ọjọ́ thursday ni ìpàdé àdúrà fàánúdá sí láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ every second saturday of the month ni saturday ìyanu láàrin aago mẹ́fà sí mẹ́sàn-án òwúrọ̀ tó bá wá di thursday kejì oṣooṣù ni ìpàdé àdúrà olúwa gbèjà abiyamọ tá a máa ń ṣe bẹ̀rẹ̀ láago méje sí mẹ́sàn-án òwúrọ̀ àti ìṣóòru bẹ̀rẹ̀ láago mẹ́wàá alẹ́ sí mẹ́ta òru gbogbo alẹ́ ọjọ́ ìsinmi sunday ní ìṣóòru àṣálẹ́ ìrànlọ́wọ́ bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru àti ìṣóòru àṣálẹ́ àwọn ọba night of kings ní gbogbo ọjọ́ tó bá gbẹ̀yìn oṣù bẹ̀rẹ̀ láago mọ́kànlá alẹ́ sí méjì òru ìpàdé àdúrà tá a fi sọrí ọjọ́ ìbí birthday àyájọ́ ọjọ́ tá a bí bàbá wa wòlíì olúwàgbémi dìde israel násìrì sáyé prophetic night máa wáyé láago mọ́kànlá òru monday tí í ṣe ọjọ́ kẹta oṣù kẹjọ sí ìdájí ọjọ́ kẹrin gbogbo èyí awí yìí ní greatest god chapel number 4 god's grace estate yakoyo bus stop asimolowo mowe ogun state wàyí ní ẹ̀ka wa ìpínlẹ̀ ondo ní gbogbo ọjọ́ kọkànlélógún ọjọ́ kejìlélógún àti ọjọ́ kẹtàlélógún oṣooṣù bẹ̀rẹ̀ láti oṣù keje ọdún tá a wà yìí lọ ní ìpàdé àdúrà dási olúwa lọ́rùn ipa rẹ̀ ka láàrin aago méje sí mẹ́sàn-án òwúrọ̀ bẹ́ẹ̀ ni quarterly program wa tá a pè ní bá ń gbé nǹkan mi èyí tó ń bọ̀ yìí ló máa wáyé ní ọjọ́ kẹrin oṣù kẹjọ ọdún tá a wà yìí láàrin aago méjìlá ọ̀sán sí mẹ́rin ìrọ̀lẹ́ ní CAC Greatest God Chapel number F2186 Iriakari Estate 2 Oríta Ọ̀bẹ̀lẹ́ Àkúrẹ́ Ondo State láti máa tẹ̀síwájú pẹ̀lú wa nínú àwọn ètò wa gbogbo lórí rédíò ní gbogbo ọjọ́ Tuesday ẹ máa pàdé wa ní alálàyé 96.5 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ Àdàbà 88.9 FM Àkúrẹ́ láti máa ń ṣètò ní gbogbo ọjọ́ Wednesday láàrin aago mẹ́ta àbọ̀ ọ̀sán sí mẹ́rin ìrọ̀lẹ́ tó bá wá di Friday láàrin aago márùn-ún àbọ̀ sí mẹ́fà ìrọ̀lẹ́ àwa wá 94.1 FM Òkìtìpupa ní kẹ́ ẹ ti máa darapọ̀ mọ́ wa àti láago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ Friday yìí kan náà ní Fresh 102.9 FM Àkúrẹ́ láàrin aago méje àbọ̀ sí mẹ́jọ alẹ́ bákan náà ní kẹ́ ẹ máa darapọ̀ mọ́ wa ní Fresh 106.1 FM Àkúrẹ́ ní gbogbo ọjọ́ ìsinmi láàrin aago mẹ́sàn-án sí mẹ́sàn-án àbọ̀ alẹ́ bí ọlọ́run bá fi sí yín lọ́kàn láti darapọ̀ mọ́ wa nípa sísonígbọ̀nwọ́ tàbí kún wa lọ́wọ́ ìtẹ̀síwájú ètò yìí àti iṣẹ́ olúwa ẹ pẹ̀lú wa nípa fífi owó ìrànwọ́ yín sanwó sínú àsùnwọ̀n yìí FCMB account number 588-493-1010 lẹ́ẹ̀kan sí FCMB 588-493-1010 account name CAC Greatest God Chapel láti darapọ̀ mọ́ wa lórí ẹ̀rọ ayélujára nígbà tí àwọn ètò ilé ìjọsìn wa bá ń lọ lọ́wọ́ ẹ lè máa rí wa wò nípasẹ̀ ojú òpó yìí Israel Nasiri Olúwàgbémi dìde lórí Facebook TikTok Instagram àti bẹ́ẹ̀ fún àlàyé ìmọ̀ràn tàbí ẹ̀bẹ̀ àdúrà
5: ẹpẹ bàbá wa prophet israel nasiri olúwagbẹmídìde sórí èyíkẹ yìí nínú àwọn nọmba ẹrọ ìbánisọrọ wà ní 0803-803-0562 0803-803-0562 tàbí 0803-459-7312 lẹ́ẹ̀kan sí 0803-459-7312 bó sì jẹ́ 0812-703-5866 0812-703-5866 títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ta ó pàdé lórí àkọ́tún ẹ̀dùn yìí ìwàláàyè ọlọ́run ó máa bá

0: ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn ní kànì àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlárámọ̀kín la wà tá a ti ń gbọ́ ǹsátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní má má ṣe o ìwà ìka. Àní ọmọ má ṣe o kó mọ dá. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní jáwọ́nú wàkà. Jáwọ́nú ṣe láàbì. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní torẹ́ ni ọba ṣe rere. Ó di dandan yóò kẹsàn-án rè ni. Gbogbo ẹ̀dá tó bá ṣe kàlàyé yóò kẹsàn-án kárẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ọlẹ́yin ò ṣeré ṣèkà. Ẹ̀yin náà mọ̀ lẹ́sàn tẹ́ẹ̀kẹ́. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní kí lọ́ọ́ lọ jíyìn fẹ́lẹ́dùmarè tán rán wá sílé ayé tó ọba padà nà. Ọ̀bá bira ààrẹ léèrè. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ó ní fún díẹ̀ yìí. Gbélé ayé kò ṣe rere. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. A tún ti dé lọ́sàn tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. A tún máa jáwọn ọkọ ń bọ́ kí ìròyìn lẹ̀. Àwọn ìròyìn àgbọ́ sí fìlà. Àgbọ́ sọ gèlè kalẹ̀ pẹ̀rú kí a wá tún leléyìí. A kúkú fi dẹ́rù bara wa. A fi ń kọ́ra wa lọ́gbọ́n ni. Ká má bàa ṣe jìn kó tó ayé ká sì má bàa ṣe bókọ ara ẹni jẹ́ ni. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ká máa mú wá lọ́kọ̀ọ̀kan èjèèjì. Àwọn ìròyìn ọ̀hún bó ṣe ti ń jáde. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi rí ọyẹ ẹgbọ́. Àwọn afurasí dáràndáràn kan wọ́n ṣekú pé èèyàn mẹ́wàá. Àwọn mẹ́ẹ̀ẹ́dógún wọn tún farapa nínú ìkọlù tuntun tó wáyé nípínlẹ̀ Benue. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Àwọn méjìlá ni wọ́n ti rí ìdájọ́ ọkú gbà báyìí. Ilé-ẹjọ́ ni wọ́n lọ yẹgi fún wọn. Lórí ẹ̀sùn sùmọ̀mí àti ìjínigbé. Lórílẹ̀-èdè Nàìjíríà náà tún ni. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Iléeṣẹ́ ọlọ́pàá ti dóòlà ẹ̀mí obìnrin kan nípínlẹ̀ Ondo tí wọ́n jí gbé. Wọ́n bá rí ọkọ̀ àti ohun àti àwọn ìbọn. Wọ́n ní wọ́n tún rí gbà lọ́wọ́ àwọn àtìláwí náà. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Nípínlẹ̀ Borno, àwọn òbí wọn ní ẹ wo àwọn ọmọ wa bíi 36. Ó la àmọ́ tí ìrí tán ti jí báyìí látàrí bí ó ti jẹ́ pé àwọn ajínigbé kọlù wọn. Àwọn ọ̀dọ́ bá bẹ̀rẹ̀ sí fẹ̀hónú hàn lórí ìṣẹ̀lẹ̀ yìí. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Pásítọ̀ kan àtàwọn ọmọ ìjọ méjì. Òun làwọn ẹrúkú ni wọ́n jí gbé lọ. Nílé ìjọsìn ní ìpínlẹ̀ Ebo ìpínlẹ̀ Benue. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọgbà bẹ́ẹ̀ lórí kó àwọn obìnrin mẹ́rin kan yọ. Àtàwọn ọmọ kéékèèké orí kó wọn yọ lọ́wọ́ àwọn agbébọn nípínlẹ̀ Katsina. Èèyàn mẹ́ta ni wọ́n ti fi sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n lórí pé wọ́n fẹ́ wọ́. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Èyí àtàwọn kókó ròyìn míì lẹ́gbọ̀ọ́ lọ́sàn-án tòní. Ọyẹ wá nǹkan kẹ́ ẹ fìdílé ẹja tún jọjẹ̀ gbádùn ẹ̀ náà. Ó gbóná ní òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn.
1: Yé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m̀bẹ́ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà FM. Wàláì
2: ògbó nanú.
1: Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Bẹ̀ẹ̀rù ẹgbẹ́ àjọmọ̀ gbọ́lọ.
0: Ẹ káàbọ̀ padà láti òkè lọ́hùn ògbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Òye ẹjẹ́ bẹ̀rẹ̀ ní pápápá. Ìròyìn eléyìí láti ìpínlẹ̀ Rivers ibẹ̀ ni wọ́n ti mú. Ilé ẹjọ́ ń ló ti ju ọkùnrin kan sẹ́wọ̀n ọdún méje lórí ìfipábá ọmọ kékeré lájọṣepọ̀. Ilé ẹjọ́ gíga èyí tó wà ní ìpínlẹ̀ Rivers tó fìdí kalẹ̀ sílùú Port Harcourt ló ti sọ dímọ̀ yìí pé ọkùnrin kan ọ jẹ̀bi ẹ̀sùn eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn án lọ́ba ni kí ọmọ lọ sẹ́wọ̀n ọdún méje pẹ̀lú iṣẹ́ àṣekára lórí bí ó ṣe ti bá ọmọ ọdún mẹ́wàá ọba lájọṣepọ̀. Ẹni tí wọ́n fi ẹ̀sùn kan ọ̀hún tó jẹ́ ọ̀daràn náà tó rán ti dájọ́ fún iná porúkọ rẹ̀ ní Jerry Njoku ọmọ ọdún 25 ni. Ìyẹn ṣe ni adájọ́ ilé ẹjọ́ náà ìná jẹ́ pé ó gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ onídàájọ́ Rita Ogugo lọ́ba pàṣẹ kí ọ̀daràn ọ̀hún kó tún san ₦5,000,000 fún ẹbí ọmọ kékeré náà. Ìròyìn fi hàn pé onídàájọ́ ọ̀hún wọ́n bá ní àwọn olùpẹ̀jọ́ ẹ̀yìn ṣe ni wọ́n rí ẹ̀rí tó dájú gidi lórí Jerry Njoku náà tí ó ṣiṣẹ́ láabi ọ̀hún lọ́ba ní ẹ̀wọ̀n ọdún méje pẹ̀lú iṣẹ́ àṣekára òun náà ni kọ́ mọ lọ tó bá tún ní kọ́ san ₦5,000,000. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Mo kó ń bẹ̀ ìpínlẹ̀ Borno ibẹ̀ náà mọ̀ wà àwọn ọmọ wa bíi 37 láàmọ́ tí rí báyìí lẹ́yìn ìkọlù tí wọ́n ṣe sí ilé ìwé. Kò dín ní àwọn ọmọ kékèké 37 tí wọ́n ní wọ́n sọnù báyìí tí wọn ò tíì rí lẹ́yìn ìkọlù kan èyí tí àwọn onísùmọ̀mí tí wọ́n ṣe sí Government Day Secondary School ní Lasa níjọba ìbílẹ̀ Askira Uba ní ìpínlẹ̀ Borno lọ́jọ́ ajé tó kọjá. Ìròyìn fi ẹni wípé àwọn onísùmọ̀mí ọ̀hún láràntí pé wọ́n ṣe ìkọlù sí iléèwé náà ní nǹkan bíi 9:00 AM nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ń ṣe ìdánwò NECO tí wọ́n ń ṣe lọ́wọ́ ní àwọn olùkọ́ méjì òun jẹ́ pé wọ́n ni wọ́n tún yìnbọn pa tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n jiyàn gbé lọ. Ìgbà táwọn òbí tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n sì ṣe ìfẹ̀hónúhàn lọ sí ilé ìjọba wọ́n ní ẹ̀dákun ẹ̀dábọ̀ ẹ sàánú wà àwọn ọmọ wa òun náà láàmọ́ tí ì rí ẹ̀yìn ṣe ni wọ́n ní àwọn ọmọ ọ̀hún òun jẹ́ pé àwọn atiláwí náà ni wọ́n jí gbé ọ́ ní kódà àwọn tó tóbi 37 òun jẹ́ pé wọ́n sọnù tí wọn ò tí ì rí báyìí. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ọ̀ya mo kó ń bẹ̀ àwọn mẹ́ta ni wọ́n ti jù sáhàámọ́ ọgbà ẹ̀wọ̀n lórí pé wọ́n fẹ́ wọ́ wọ́n tún ta nẹ́ẹ̀tì ọ̀fẹ́ eléyìí tí wọ́n ń pin ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n tún tà á. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun ló jẹ́ pé ó ti sọ dímọ̀ wípé wọ́n ti káwọ́ àwọn mẹ́ta kan pọ̀yìn rojọ́ ilé ẹjọ́ lórí ẹ̀sùn wípé wọ́n lọ jí nẹ́ẹ̀tì èyí tó tóbi 300 níye tí wọ́n ní ká máa pín fáwọn èèyàn lọ́fẹ̀ẹ́. Ìyẹn ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí lọ́n tà á fáwọn èèyàn. Àní àwọn afurasí ọ̀nà poko wọn ni Rabbi Bennett, Ọ̀pẹ́yẹmí Ajíbọ́lá, Aminu Ibrahim nínú àtẹ̀jáde èyí tí ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá Abiodun Ọ̀jẹ́lábí tó fìtà fáwọn oníròyìn nílùú Òṣogbo. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ó ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà nílé ẹjọ́ ló ti ní kán tẹ ọ̀kọ́ lọ fi wọ́n sí àhámọ́ náà lẹ́yìn tí wọ́n káwọ́ wọn pọ̀yìn rojọ́ nílé ẹjọ́. Ìwé ìròyìn Punch òun ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná ná tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ọ̀ya mo tún kó ń bẹ̀ ìròyìn eléyìí tí mo tún sáré rírì pápápá. Pásítọ̀ kan àtàwọn ọmọ ìjọ méjì ni wọ́n ti jí gbé báyìí. Ìbọn ni wọ́n fi gbé wọn. Ilé ìjọsìn bá ké tantan pé ẹ dákun ẹ mọ̀ sánú wà. Àwọn agbébọn agbọ́ kan ni wọ́n ti jí pásítọ̀ kan tí wọ́n porúkọ rẹ̀ ní Reverend Samuel Egbinde àti àwọn ọmọ ìjọ méjì míì tí wọ́n jí ọgbẹ́ ò nílé wọn ní ìpínlẹ̀ Benue. Ìṣẹ̀lẹ̀ yìí nínú àtẹ̀jáde èyí tí wọ́n ní ìgbìmọ̀ tẹ̀kótó ìgbìmọ̀ ilé ìjọsìn ọ̀hún ni wọ́n fìtà yẹ́gbẹ́ wọ́n ṣe ní àwọn èèyàn ọ̀hún ni wọ́n jígbe láàárọ̀ kùtùkùtù nílé òjíṣẹ́ ọlọ́run ọ̀hún eléyìí tó wà ní Isan Crasis ní ìpínlẹ̀ Benue. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ti wí wọ́n ní í ṣe ni ìṣẹ̀lẹ̀ yìí òun náà ló wáyé tó jẹ́ pé àwọn ìjọ ọ̀nà bá ké gbàjarì pé ẹdákun ẹ sàánú o wọ́n ti jí òjíṣẹ́ ọlọ́run ìjọ wa àtàwọn méjì wọ́n ti jiyàn gbé lọ. Ìwé ìròyìn Punch onógbèjáde lọ́sàn-án òní ọyá mo kú ọ́nbẹ̀ pápápá ògbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn. Ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ́ gbọ́ láti ìpínlẹ̀ Benue ni àwọn afurasí dáradára wọn ṣekú pé èèyàn mẹ́wàá àwọn mẹ́ẹ̀ẹ́dógún ná tún farapa nínú ìkọlù tuntun tó wáyé nípínlẹ̀ Benue. Ó kéré tán èèyàn mẹ́wàá lọ jẹ́ pé wọ́n ti gbẹ́mí mi àwọn mẹ́ẹ̀ẹ́dógún míì ná farapa láàárọ̀ kùtùkùtù ní nígbà tí àwọn afurasí dáradára kan eléyìí tó yẹ pé wọ́n ṣe ìkọlù sí ìlú Sai ní ìjọba ìbílẹ̀ Kastinala ní ìpínlẹ̀ Benue. Ìròyìn fi ni pé ìkọlù yìí òun náà ló wáyé láì tí ju bí ọ̀sẹ̀ kan lọ tí wọ́n ní wọ́n ṣekú pa ẹni tó jẹ́ alága ikọ̀ Mèétì Àlà ní ìpínlẹ̀ náà Ado Rescue Mohammed ẹni tí ó jẹ́ pé wọ́n ní wọ́n dẹgbọ́dì tí wọ́n sì ní wọ́n ṣekú pa nígbà tí ó ń padà bọ̀ níbi ìpàdé ètò ààbò kan. Kì í ṣe ni àwọn aráàlú wọ́n sọ dúnà pé àwọn tó ń ṣe ìkọlù sí ìlú Sai ọ̀hún ní nǹkan bí aago kan ìdájí òun náà ló wáyé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn lákọlákọ sáwọn èèyàn níbi tí wọ́n ti sùn èyí tó yẹ pé òun kálukú ló ní kójú ọmọ ríbi gbogbo ara lóògùn ẹ̀ tó ń kálukú sì ń sa eré lójú oorun láti lè dìde kàbàkàbà sá lọ sí ibi tí ààbò tí ó lè wà fún wọn. Ìwé ìròyìn Vanguard onúgbèjáde lọ́sàn-án tòní ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá wọ́n dóòlà ẹ̀mí obìnrin kan tí wọ́n jí gbé nípínlẹ̀ Ondo. Wọ́n rí ọkọ̀ lẹ́yìn tí ọjọ́ pé wọ́n gbéná wojú ara wọn gan náà. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti sọ di mímọ̀ pé wọ́n ti dóòlà ẹ̀mí ìyá àgbà kan ẹni ọdún 81 ọgọ́ta arábìnrin Modúpẹ́ Ọládélé èyí tí wọ́n ní àwọn agbébọn kan tí wọ́n jí gbé nílùú Ọ̀wọ̀ níjọba ìbílẹ̀ Ọ̀wọ̀ lẹ́yìn tí ó jẹ́ pé àwọn ikọ̀ elétò ààbò àtàwọn agbébọn ọ̀hún wọ́n kọjú ìbọn síra wọn eléyìí tó jẹ́ pé ó ṣokùnfà bí wọ́n ṣe rí ọkọ̀ tí wọ́n jí gbé bí wọ́n ti tún rí gbà padà. Kì í ṣe ni iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún ni àwọn ikọ̀ elétò ààbò wọn lábẹ́ ìdarí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ yìí Felix Ọ̀hágbòye náà ló jẹ́ pé wọ́n darí ètò náà gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún bó ṣe ti wí ẹni tó fi àtẹ̀jáde náà síta ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Àbáyọ̀mí Jimoh ó ní ẹni ọ̀hún òun ló jẹ́ pé wọ́n dóòlà ẹ̀mí rẹ̀ lẹ́yìn tí àwọn atiláwí ọ̀hún tí wọ́n kọlu ilé rẹ̀ nílùú Ọ̀wọ̀ tí ó jẹ́ pé wọ́n jí gbé lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá wí Jimoh ní àwọn atiláwí ọ̀hún tó jí ọkọ rẹ̀ Toyota Matrix wọ́n tó jí gbé lọ ni wọ́n ti rí ọkọ̀ àti ẹni ọ̀hún ti dóòlà ẹ̀mí rẹ̀ báyìí. Ó gbóná nú òtútù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn Punch onúgbèjáde lọ́sàn-án òní ọ̀yá mo kú ọ́nbẹ̀ ìròyìn eléyìí òun náà ni àwọn 12 nílé ẹjọ́ ni ló ti dájọ́ ọkú fún lórí ẹ̀sùn sùmọ̀mí àti ìjínigbé. Àwọn bíi 12 ni wọ́n ti rí ìdájọ́ ikú pé kán lọ yẹgi fún báyìí lórí ẹ̀sùn wípé ìwà sùmọ̀mí ń bẹ lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún jí àwọn èèyàn gbé àti pé ń ṣe ni ọjọ́ pé àwọn ikọ̀ àjọ DSS náà wọ́dì wọn lọ sílé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n náà ní ilé ẹjọ́ látàrí ìdájọ́ ilé ẹjọ́ eléyìí tó tẹ àwọn oníròyìn lọ́wọ́ wọn ní ń ṣe ni ilé ẹjọ́ gíga iná jẹ́ pé káàkiri orílẹ̀-èdè Nàìjíríà láti bí oṣù karùn-ún sí oṣù kẹfà tá a wà yìí iná jẹ́ pé wọ́n ti ju àwọn èèyàn náà wọ́n ti ju àwọn èèyàn míì sí ẹ̀wọ̀n gbére látàrí àwọn ẹ̀sùn eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn wọ́n lára àwọn tí ó jẹ́ pé wọ́n ti dájọ́ ọkú fún òun náà ni àwọn tí wọ́n ṣe ìkọlù sí ilé ìjọsìn St Francis Catholic Church nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo. Bákan náà nílé ẹjọ́ gíga ọ̀nà tó dájọ́ ikú fún Idris Omeza, Al-Azim Idris, Jamilu Abdulmalik àti Abdulhalim Idris. Wọ́n ní kán lọ yẹgi fún àwọn èèyàn náà látàrí pé àwọn náà jẹ̀bi ẹ̀sùn sùmọ̀mí ìjọmọ onísùmọ̀mí eléyìí tó jẹ́ pé wọ́n fi kàn wọ́n. Ọ̀pọ̀ ń bẹ̀ àwọn tó ti dájọ́ ikú fún. Ìwé ìròyìn Daily Post òun náà ló gbé jáde lọ́sàn-án tòní. Ó gbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ̀ ròyìn.

0: 0816251991. 0816251991. O gbọ́ nanu.
1: Ẹṣeun. Ọpẹ́ mi jọ̀dọ̀ àpè tó.
0: Ẹṣeun.
1: Orúkọ tèmi ni Jinna Kasafa Amugbe látàrí ìdí ògbèsè.
0: Ọyà ń gbóyún.
1: Mo láìkì ìdájọ́ tí àwọn adájọ́ dá fún yẹn pé àwọn tẹ́ lọ gbé sùmọ̀mí yẹn kí wọ́n lọ yẹgi fún. Ìdájọ́ tí ká mọ̀ ẹ̀sẹ̀ lọ́dọ̀ àwọn jọ́sì ti wá ni o. So mo kí wọn wọ́n ọ̀pọ̀ mọ́ nìyẹn ṣe.
0: Ẹṣeun.
1: Ká mọ̀ rí sí ìdájọ́ tó tọ́lọ́ tọ́lọ́ wọn. Mo kí yẹn pé tó gan.
0: Ẹṣeun o. Àmì ẹṣeun. 0816251991. O gbóná nú. Hello. Hey, o ti já. Àwọn ò tí ì ṣetán. O gbóná nú.
2: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
2: Ẹ mọ̀ pé ètò.
0: Ẹ ṣeun.
2: Abímbọ́lá Afọlábí ni Obólẹ̀ láti ọ̀rẹ́.
0: Ó yà ń gbọ́ yín.
2: Nípa ti Benue mo fẹ́ sọ̀rọ̀ lé lórí.
0: Hmm.
2: Tí wọ́n fẹ́ wọ́n lọ́mọ̀ ní kí wọ́n wọ ara Benue kan. Tí ìjọba Benue pàtàkì lọ gọ́vnà wọn. Àkóso ìjọba fún àwọn gómìnà ní owó ààbò tí wọ́n rùn máa bò ti kọjá. Tí wọ́n ti ṣàbò stéètì yẹn pátákì wọ́n tètè lọ wá. Apá mẹ́wàá lónìí aṣogun lọ́la kí ló dé èèyàn láìsọ̀mọ̀ á di ẹjọ́ yẹn máa ń pàgàn ojú òfin èèyàn. Ìjọba àpapọ̀ ó sì múra ìjọba àfẹ́lẹ́ ló múra ẹ̀ṣẹ́ ẹ̀kú ètò.
0: Ẹ ṣeun. 0816251991. Ó gbóná nú.
3: Ó lẹ́yìn bẹ̀gbẹ́ ìròyìn.
0: Ẹ ṣeun.
3: Láti ìlú ọ̀wọ̀.
0: Ó yà ń gbọ́ yín.
3: Ìròyìn yẹn ó lọ́wọ́ ṣe kàyéfì fún yàn o.
0: Ó lágbára.
3: Ìjọba ti Benue yẹn gan ó lágbára o. Ó yẹ kí ìjọba yóò sí wọn lọ́wọ́ kan jọ kan mú sí kan jẹ́ kí sìkọ́ ti wà lọ́wọ́ wọn kọ́ lọ́wọ́ máa ṣọ́ wa o.
0: Ọ̀dẹ̀ ṣeun àmì ìwẹ̀ ṣeun o. 0816251991. Ẹ jẹ́ àtò ẹlòmíì. O gbóná nú.
4: O tutù lẹ́yìn.
0: Bẹ̀m̀bẹ́ ròyìn.
4: Ọpẹ́ yẹn ti ọ̀dá.
0: Ẹ ṣeun.
4: A ní fowó ṣe láti ọ̀rẹ́.
0: Ó yà ń gbọ́ yín ọ̀gbẹ́ni a ní fowó ṣe.
4: Ìdájọ́ ikú tí a dá fún àwọn agbésùmọ̀mí yẹn. Ó dáa púpọ̀. Tọ́ bá jẹ́ pé bẹ́ẹ̀ la ṣe ń sọ̀ látẹ̀yìn, wọ́n ti máa dẹ́kun ni. Ọlọ́run ràn wá lọ́wọ́.
0: Àmì ẹ ṣeun. O gbóná nú.
5: O tutù
0: lẹ́yìn. Bẹ̀m̀bẹ́ ròyìn. Ẹ ṣeun.
5: Ẹ kú ètò.
0: Ẹ ṣeun.
5: Ọládosùn Kasim ní sọ̀rọ̀ láti Kàrí Àkókò.
0: Ó yà ń gbọ́ yín.
5: Arákùnrin tí wọn ló súnmọ́ ọmọ ọdún mẹ́wàá tí ilé ẹjọ́ fún lọ́dún méje yẹn. Ó kéré kò ní jẹ́ kí wọ́n bàjẹ́ tètè kúrò lórí ní Nàìjíríà. Ọdún méje iye ọdún ọjọ́ orí ẹ̀ ló yẹ kí wọ́n fún. Ẹni bá ti wà bàjẹ́ pẹ̀lú ọmọ kékeré iye ọdún tó jẹ́ yẹn ló jẹ́ kí wọ́n fún lẹ́wọ̀n. Ẹ rí i pé ìwà bàjẹ́ tètè kásẹ̀ kúrò lẹ̀ lórí àwọn agbésùmọ̀mí tí wọ́n ń kidnapu tí wọ́n ń pààyàn káàkiri wọn. Ìdájọ́ fún ẹgbẹ́ kó máa wáyé fún wọn ẹ̀yìn ìjọba wa.
0: Ẹ ṣeun.
5: Kíákíá ẹ rí i pé ó yẹ kí wọ́n ti máa kúrò lórí ní Nàìjíríà àti wọ́n pọ̀ sí ni.
0: Ẹ
5: ṣeun.
0: Àmì ẹ ṣeun o. 0816251991. O gbóná nú.
6: Hello.
0: Hello.
6: Hello, ẹ kúrò lẹ́ o.
0: Ẹ ṣeun, à ń gbọ́ yín o.
6: Ẹ̀ṣẹ́ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, ọwọ́ àwọn ìjọba wọlé wà. Ẹ̀ṣẹ́ ara sáà ni. Èmi ni bàbá àbèjì láti Edo State.
0: Ó yà ń gbọ́ yín.
6: Ẹ rí tó bá jẹ́ pé gbogbo àwọn tó ń kidnap tó ń ṣe gbogbo kinní yìí, tó bá jẹ́ pé àwọn ìjọba ṣé wọn ò mọ ibi tí wọ́n wà ni? Ó yẹ kí wọ́n máa ṣèdájọ́ fún wọn. Ó yẹ kí gbogbo àwọn security or something like that kan wà. Ẹ má ti wà fẹ́ yẹn, gbogbo orú nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn kò ní ṣẹlẹ̀. Ọlọ́run àmọ́ fi sẹ́ sọ wa.
0: Àmì ẹ ṣeun. 0816251991. Ó gbóná nú.
7: Ọpẹ́ Yomi Ṣẹ́ọ̀dá.
0: Ẹ ṣeun o.
7: Ọmọọba Kábíyèsí wa lè sùdú ìkà rẹ̀ Bọ́badé ló sọ̀rọ̀
0: láti. Ó yà ń gbọ́ yín, Bọ́badé.
7: Ẹ̀sùn mo ti wá bìnrin kan sílẹ̀ ti fún ẹ ní ìkàrẹ́ o.
0: Ó yà ń gbọ́ yín.
7: Ṣé ẹ rí èèyàn tán ló fùyàn ní tó rèpò èèyàn? Wọ́n ní kò máa lọ sẹ́wọ̀n ọdún méje. Wọ́n ní kò tún lọ sọ 5 million. Ṣé 5 million yẹn ṣọ́wọ́ tọrọ ni? Àbí látàgbà tá lọ ẹ̀wọ̀n létà tó wá sọ 5 million.
0: Méjèèjì ni.
7: Méjèèjì látọ.
0: Bẹ́ẹ̀ni.
7: Ẹ̀wọ̀n ló yẹ pé gbọ́ fún gbà yẹ pé gbọ́ gbọ́rọ̀ owó tí mo kọ́ lọ lo 20 years.
0: Ọdẹ ẹṣeun. Ẹṣeun, ẹṣeun. 08162519991. O gbọ́n nínú.
8: O dùdùn bẹ́ẹ̀.
0: Bẹ̀m bẹ́ẹ̀ rò yìí, ẹṣeun. Ó yà ń gbọ́ yìí.
8: Orúkọ mi ògbólé àdọ̀bà gbogbo.
0: Ó yẹ dá sí.
8: Nípa ti àwọn tí wọ́n dájọ́ egungun yìí. Ó dá kó máa ṣe bẹ́ẹ̀. Ó dá gidigidi tó pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀, Ìbàdàn máa wọlé ní ọ̀pọ̀. A máa wọlé ní gbogbo Nàìjíríà.
0: Ó dà. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ògbóná nú.
9: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m bẹ́ẹ̀ ròyìn. Ẹ ṣeun.
9: Àánú Olúwa pọ̀ ló sọ̀rọ̀ láti ìta ògbólú.
0: Ó yẹ dá sí.
9: Ẹ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Torí ìjọba Bàbá Tinubu yìí. Ẹ rí i pé àwọn apànìyàn wọ̀nyí wọ́n ṣèdájọ́ ikú fún wọn. Èmi á dẹ̀ fẹ́ kọ́ máa fọwọ́ sí i. Tó bá ti ń ṣèdájọ́ ikú fún wọn kọ́ máa fọwọ́ sí i kọ́ lọ máa pa wọ́n. Ẹ rí i pé ìjọba Buhari tó lọ kò sẹ́nì kankan tó ń dájọ́ ikú fún ó dàbọ̀.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ wẹ nìkan sí. Àbí ẹnìkan náà ti tó. Hello.
10: Hello.
0: Ó gbọ́n nínú.
10: Ó tutù lẹ́yìn.
0: Bẹ̀m bẹ́ẹ̀ ròyìn.
10: Ẹ jọ gbogbo ẹ tí wọ́n bá ti mú kí wọ́n dájọ́ ikú fún wọn ni. Èmi ni mò ń sọ̀rọ̀ Àfáà Sùlẹ̀mán Akápàrọ̀ látọ̀rẹ̀.
0: Ẹ ṣeun.
10: Kí wọ́n máa dájọ́ ikú fún wọn ni.
0: Ó dẹ̀ ṣeun. Ẹ jẹ́ máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Ìyókù yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run. Táàtún máa pàdé lórí bẹ̀m bẹ́ẹ̀ ròyìn. Ọ̀pẹyẹmí jọ ọ̀dà náà ló kọ tèmi jẹ́ o. Òun abáṣe lénì ká máa rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la. Èmi ò ní bú kọ bàbá tèmi jẹ́. Ìwọ náà mọ̀ bàjẹ́ o. Ó gbóná ló tutù lẹ́yìn. Bẹ̀m bẹ́ẹ̀ ròyìn.
11: Yèé ga ó ṣẹlẹ̀ òkè. Bẹ̀m bẹ́ẹ̀ ròyìn lẹ̀ ń gbọ́ lọ́wọ́ nílé iṣẹ́ àdàbà ẹ̀fẹ̀. Wàláì ògbónánú. Fún kéde tàbí polówó ọjà yín lórí ètò yìí, ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà iléeṣẹ́ àdàbà ẹ̀fẹ̀ tó wà nífẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division lọ́ba Adéṣídà Road Àkúrẹ́, tàbí kẹ́ ẹ pé jọ ọ̀ọ́dá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0806-904-6714. Bẹ̀m̀bẹ̀ ròyìn. Ẹ̀jẹ̀ àjọmọ̀ gbọ́ lọ.
12: Ṣé ń gbádùn àdàbà?
13: Mò ń gbádùn àdàbà.
12: Mò ń gbádùn àdàbà.
13: Mò ń gbádùn àdàbà.
12: Mò ń gbádùn àdàbà.
13: Gbogbo wa la ń gbádùn àdàbà.
14: Ẹ kú dédé wòye o, ẹyin tèmi.
15: Èmi Fẹ́mi Alágbóló ń sọ̀rọ̀ tí ọ́fíìsì mi wà ní Sọ̀lọ̀ Junction lẹ́gbẹ̀ẹ́ Democracy Park.
16: A máa balẹ̀ sí ìlú Ìkàrẹ́ ní on the 21st di on the 26th July oṣù keje ní 77 Hotel nílùú Ìkàrẹ́.
17: Ẹ̀wọ́ obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pé ràn níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nígbà kíní tún ti wá. Wọ́n máa bọ̀ kò sí ìrònú fún ọmọ tàbí ìwọ obìnrin tó jẹ́ pé nǹkan oṣù rẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Àárú eléyìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843. Lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó pójú owó wà níbí máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọ́wọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n níyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà tán dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbó, ìwọ tí ò mọ̀ ń gbá bí Ronaldo tàbí Messi. Máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbó. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Orí eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbó. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07063268 43. Ìwọ ọkùnrin tó lè gbá pọ̀ lórí pápá dáradára. Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyọ̀ lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbá pọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Àrùn bá ló ṣe mú inú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀. Rárá, ìwọ máa bọ̀ lọ́dọ̀.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: dàtọwọ rẹ lẹ ni kódà tí ẹ kan sun lọ ni.
1: Abba aṣọ òkú ti gbọ ni nípa 24/7 Abba Make Sure kọrọjọ gbóògùn bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbòógì bílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà ti gbàlódé 24/7 Abba Make Sure kò lọ tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ara dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò ilẹ̀ Nàìjíríà ẹ máa pe 0916062653 0916062253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjàwá ìjà ò sí always guide me.
2: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don land o.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Na more rich chicken taste, more enjoyment and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
4: Offer valid while stocks last.
2: Me and Maggi, so good together.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣí máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

Iṣẹ́ pàtàkì àdáyébá tọ́lúwọ́ bá fi kí nkẹ́ àwọn ọmọ adarí hun. Ọ̀lẹ́ ò lè ṣiṣẹ́ àgbẹ̀ ó dá mi lójú, akọni ọkùnrin ló lè mẹ́gàn. Ó yẹ gbogbo àgbẹ̀ pátá lọ̀rọ̀ yìí kan o. Oògùn àtàtà tá a pè ní Over Power ló ń jẹ́ bí dẹ́fù kòkó, obì, ọ̀gẹ̀dẹ̀, iṣu, àgbàdo, kaṣú, ewébẹ̀ àti gbogbo nǹkan ọ̀gbìn pátá. Oògùn Over Power ó ti wà káàkiri orílẹ̀-èdè yìí o, táwọn àgbẹ̀ ń rà ní wìtìwìtì. Iléeṣẹ́ Futures Chemical Affairs ló jẹ́ alágbàtà káàkiri gbogbo Nàìjíríà. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́, orí nọ́mbà yìí ni ẹ pè sí 08171891202. Oògùn Over Power, ọ̀rẹ́ àwọn àgbẹ̀ ló jẹ́ o. Mo fẹ́ kẹ́ ẹ gbà bẹ́ẹ̀. Oògùn Over.

0: ẹ kú lẹ gbogbo ọmọ nàìjíríà ìlú kùnrin ìlú bìnrin.
1: ọba ńlá ni ó ṣe mọ àgbẹ lọba ọba ńlá ni ó ṣe mọ.
0: ẹyin àgbẹ lókè ẹgàn mo kí gbogbo yín o ẹ kú iṣẹ ẹ kú ìgbìyànjú ẹ kú akitiyan ẹ kú kó lè dáa mo kí yín o mo kí yín o mo kí yín mo kí yín ẹ kú ìgbìyànjú nítorí pé alárojinlẹ̀ ní ṣeṣẹ́ oko alárojinlẹ̀ ní ṣeṣẹ́ oko aláforítì ní gbé lókè ẹ̀gàn ṣe mọ̀ pé ọjọ́ abágbésu kọ́ ni súnta àgbẹ̀ ní àforítì púpọ̀ jù ọjọ́ abágbèǹgbàdo kọ́ ní yọmọ eré àgbẹ̀ wà ń bẹ̀ dáadáa gbogbo ẹ̀yin tẹ́ ń fomi dé fúrúgbìn lẹ́fàá ọ̀ka lágbára ọlọ́run ọba ojú yín ti rí pípọ́n bíi iná lókè ẹ̀gàn ẹ̀ sì padà rí yindeyinde bíi dẹ má lọ́mọ́ ń kí yín o ọmọ ọlọ́dẹ ògúnbíyì tìlú ẹ̀ta igbájú èkìtì kwara bọ̀dá ẹlẹ́nu lebi.

0: gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí lábẹ́ aṣọ pé nọ́mbà 070-54-51-44-77 lẹ́ẹ̀kan sí 070-54-51-44-77 nọ́mbà tó dọ̀dọ̀ eléré okunu ààrẹ wa dàrẹ́tọ̀ pátápátá nọ́mbà gm wọn lọ́wọ́ tún wọn ó ní 080-51-83-15-25 ò nọ́mbà gm nìyẹn gbogbo nǹkan tí ẹ bá àlàyé lẹ́kúnrẹ́rẹ́ lórí gbogbo nǹkan tá a ti sọ láti ẹ̀kan lórí kí ọ gold plus ni o lórí lórí grow mighty ni o lórí ofa power lórí reactive lórí fa partner lórí green star gbogbo àwọn nǹkan tá à ń tà nílé iṣẹ́ wa ẹ bèrè lọ́wọ́ wọn lẹ́kúnrẹ́rẹ́ ń bú lẹ́wà wọn ò gbéra àwọn èèyàn wọn wá gbé fún yín tẹ bá ti jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiwa ò le tó bẹ́ẹ̀ mo fi kí yín o lẹ́ẹ̀kan sí o ètò ń tẹ̀ wájú ètò ń tẹ̀ wájú.
1: bẹ́ẹ̀ ló bí ò ì jẹun òwúrọ̀ lágogo méjìlá a ti máa pe dọ́jà dókítà òyìnbó ká tó fura.
0: ẹ̀yin tẹ́ ẹ bèrè lọ́wọ́ mi bó la ṣe ń lo cure go plus nọ́mbà ọ̀gá lẹ̀ pè lẹ́yìn ètò tàbí tẹ́ ẹ bá ti fẹ́ wá rà á wọ́n mọ̀ já yín sí i bẹ́ẹ̀ ṣe ń fin tó kù náà la ṣe ń fin ṣùgbọ́n oríṣi méjì ni cure go plus tọ̀dọ̀ wa a ní olómi àti gbẹrẹfu tó wà sásẹ̀tì àtolómi ẹ̀ méjèèjì lẹ́wàá papọ̀ ló bá tán tẹ bá ti fin lẹ́yìn ọgbọ̀n ọjọ́ náà kọ sínú ẹ̀ ṣùgbọ́n a mọ̀ pé ó ju ọgbọ̀n ọjọ́ lọ bẹ́ẹ̀ ni tibi tó bá súnmọ́dò tó wà nínú omi pé omi wà lọ́tún omi wà lọ́sì tá a mọ̀ pé ilẹ̀ alábàtà iyúnì òní ogúnjọ́ àtọjọ́ mẹ́rin ogúnjọ́ àtọjọ́ mẹ́ta lẹ́ẹ̀rin ọjọ́ mẹ́tẹ̀ẹ̀ta òní ká lọ gbà sílá ṣùgbọ́n ibi tó bá ti wà lókè tí ò súnmọ́dò ọgbọ̀n ọjọ́ ni ọgbọ̀n ọjọ́ ó lé ní ṣùgbọ́n ọgbọ̀n ọjọ́ la gbọ́dọ̀ sọ fún yín ṣe gbọ́ báhùn ní ti cure go plus bẹ́ẹ̀ ṣe máa lò nìyẹn grow mighty ofa power reactive ọmọ ìyá làwọn mẹ́tẹ̀ẹ̀ta a lè wo àwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ bá a bá ṣe ń fi cure gold a tún lè máa a máa bu díẹ̀díẹ̀ sí náà torí kíkó ikò yẹ kó lè máa jáde lóṣooṣù kéèyàn lè máa yọ tuntun a máa ṣe bẹ́ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ green star àì fi òun titi ẹ̀ a máa ń fifín ara gini kò ní dára ewé sílẹ̀ẹ́lẹ̀ kòkó obì bó ṣàgbàdo a lè lò fún a máa ń lò fún ẹ̀gẹ́ a máa ń lò fún isu gbogbo nǹkan tá a bá ń gbìn tó sà ti wọnú lẹ̀ la máa ń lo gbogbo àwọn nǹkan wa fún ẹ ṣé o ṣe ń tẹ̀lé mi bọ̀ mò ń kí gbogbo yín lẹ́ẹ̀kan sí o ọba làgbẹ́ o.

0: ọ̀rọ̀ lẹ́gbẹ̀rún bó la ṣe ń lò lòun ta bá fẹ́ fi fín kòkó ta bá ti pa kíọ́gò ta bá ti pa reactive àti reactive papọ̀ mọ́ gromite àti ofa power ta bá ti mísì mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ sínú ibì kan láwa mọ́ yọ́ sínú kíọ́gò plus ta bá fẹ́ fi fín nù o ṣùgbọ́n bá jẹ́ pé a fẹ́ da fín àti ewé àti igi àti gbò láàfin fò náà fi ń titi ẹ bó ṣe kòkó bó ṣòbí àmọ́ tó bá jẹ́ pé a fẹ́ fi fín iṣu ni ewé iṣu àti ibi tí òkun iṣu gbà lọlẹ̀ láàfin fín yóò sì ta débi pé inú wa ó dùn bó bá jẹ́ pé ẹ̀gẹ́ bẹ́ẹ̀ náà ni àmọ́ tàgbàdo àti sọ́njò ni pé ó ní ọ̀nà tá à ń gbé tàgbàdo gbà tẹ bá fẹ́ kó mú yẹ̀ẹ̀sì ọ̀nà tá a máa ń gbé gbà rèé ọ̀nà tá a máa ń gbé gbà rèé a bá kọ́kọ́ fi rò ó ká tó gbìn ta bá ti wá gbìn tán tó bá ti tó bíi oṣù kan tá a ti gbìn gromite ó nìkan là á lọ fín sí gromite àti reactive tó bá jẹ́ pé ilẹ̀ tí ò gbéra dáadáa méjèèjì lákọ̀ọ́kọ́ lọ fífin a fi fin gbogbo ewé mọ yẹpẹ mọ lẹ́ẹ̀lẹ́ẹ̀bẹ̀ a bá ti wá fin tó bá ti ń wọ bí oṣù méjì tó ti ń tú kó tó dà pé yóò tú tán dáadáa ta bá sà ti ri pé ó ti ń tú ó ti ń tú pé kò le ga mọ́ nù tágbàdo bá ti tú àgbàdo ò le ga mọ́ tágbàdo bá ti tú àgbàdo ò le ga mọ́ kó tó dà pé yóò mọ yọmọ o láti lọ fi papọ̀ mọ́ jẹ̀jẹ̀rẹ́ ẹ̀ wálẹ̀ àmọ́ ìgbà náà a gbọ́dọ̀ fi ofa power pẹ̀lú ẹ̀ a fi ofa power pẹ̀lú ẹ̀ ọmọ wọn á gùn dáadáa bá ṣe ń ṣe ta lágbàdo nù á fi fin á ti jẹ́ kó tú tán torí tí ò bá tí tú ta bá lọ fin ọ̀pọ̀lọpọ̀ àgbàdo ń ó sábà máa ń ga ju ọmọ lọ ó sábà máa ń ga ju ọmọ lọ ṣùgbọ́n ta bá ti rí kó ti tú kò le ga mọ́ ó ti dópin á wà lọ fin báhun á lọ fin kó tó dàpọ̀ afẹ́ mọ yọ ọmọ yẹn á ti mọ yọ ọbẹ̀ yẹn díẹ̀díẹ̀ á wà lọ fin bẹ́ẹ̀ àbá ti rí sẹ́ńtà ibi tó ti ń yọ ọmọ a tún wá tẹ̀ sójú ẹ̀ dáadáa jẹ́ kó fin ẹ pàtàkì fún mi oògùn tí mo kọ́ yín bó ń bọ̀ jẹ́ kí n dókè odò ká jẹ́wọ́ bí àwọn nǹkan kan tó tún kù kó tó dàpọ̀ àwọn nǹkan gara wa díẹ̀díẹ̀ fún tọ̀sẹ̀ yìí.
1: dédé àsìkò yìí o iléeṣẹ́ funtos modern farmers ọbalagbẹ globally iléeṣẹ́ tí ń bá àwọn àgbẹ̀ tán ṣẹ ló rànmí sí gbogbo àgbẹ̀ pátápátá gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilé wa iṣẹ́ tó lọ́lá púpọ̀ ni ẹ̀yin àgbẹ̀ ẹ má jẹ́ kíṣẹ́ ó sùn yín ẹ wò ó tọdún yìí ó tún dára ju tàwọn ọdún tó ti kọjá sẹ́yìn lọ bá a bá ṣe ń ṣiṣẹ́ wa a rí wípé à ń tẹ̀lé àwọn ìlànà tó yẹ ká tẹ̀lé ká sì lo àwọn èròjà tí ń jáde níléeṣẹ́ funtos modern farmers ọbalagbẹ globally èyí tí ó mú kí àwọn ọ̀gbìn wa ó ṣe dáadáa ká sì kórè lọ́pọ̀ yanturu ẹ̀wá jẹ́ àsunmọ̀ iléeṣẹ́ yìí ká bá wa dowó pọ̀ ká sì gbàmọ̀ràn láti iléeṣẹ́ wa ọ̀rẹ́ àgbẹ̀ ni wà a sì ti dúró gẹ́gẹ́ bí ojútùú sí ìṣòro gbogbo àgbẹ̀ àwọn ń fàsìkò yìí rọ gbogbo ẹ̀yin ọba baálẹ̀ gbogbo ọ̀tọ̀ ọkùnrin ìlú wípé ẹgbárùkù ti iléeṣẹ́ ọba làgbẹ̀ kẹ́ ẹ darapọ̀ mọ́ wa ká lè túbọ̀ jọ gbé iṣẹ́ àgbẹ̀ lárugẹ nítorí ọ̀pọ̀lọpọ̀ ìrànwọ́ àti ìrónilágbára níléeṣẹ́ yìí ti ṣe tá a sì tún tẹ̀síwájú láti máa ṣe ọ̀pọ̀lọpọ̀ sí i iléeṣẹ́ funtos modern farmers ti pín ìwé ìyẹn notebook fáwọn 10,000 akẹ́kọ̀ọ́ 10,000 students bákan náà ó lé ní 6,000 àwọn àgbẹ̀ tá a ti ṣe ìrónilágbára fún iṣẹ́ ìrànwọ́ wọ̀nyẹn sì ń lọ ní kò dúró ká kún iléeṣẹ́ funtos modern farmers lọ́wọ́ ká lè jọ gbẹ́rù dákẹ̀sán ti ṣèbálẹ̀ ọjà ní báyìí àwọn èròjà oògùn ti mú kíṣẹ́ àgbẹ̀ ó rọrùn fún ni tí sì mú ká dọlọ́rọ̀ nídìí iṣẹ́ àgbẹ̀ èyí tí iléeṣẹ́ yìí gbé jáde lọ́kan òjọ̀kan gbogbo ẹ̀ ló tún ti fi agbára kún agbára ó wúlò púpọ̀ fún gbogbo àgbẹ̀ tó fẹ́ kórè lọ́pọ̀ yanturu àwọn èròjà bíi overpower amokojipepe amú ìgbé ayé rọ àgbẹ̀ lọ́rùn gromite awogbárùn aṣọkọ fún ẹrẹ́ oògùn kòkòrò tí ń ba nǹkan ọ̀gbìn jẹ́ reactive force eroja funle lokun ati agbara ati nkan ta gbe sori ile green star organic soil conditioner eleyi tin lo sona jijin lati pese onje ti ile wa nilo bakan na ni cure gold plus ekun oko korikori loke egan tin gbogun ti kokoro tin ba koko ata tomato ata won nkan ogbin meje gbogbo awon eroja won yi ni nbe nle be bara te lo eyi na o ma dupe fọlọrun ni lati ba wa duwo po e ma bo ni le se Funtos Modern Farmers obalagbe awon address ile se ware o ni ilu ore awani 11 Oluseyi Street orita ojo odigbo ore ni ilu Ondo 35 Ilemoboro Street Sabo Ondo bakona e le kan si wa ni Ijebu Jesa ati Iwoye Jesa awani Onibokun Building opposite St Matthew Primary School fun ibadowo po ibere tabi alaye lekunrere e ma pe sori awon number ero ibanisoro wonyi are 070-54-51-4477 Iyalaje 080-34-68-44-19 GM 080-51-83-15-25 Royal Father 080-66-40-63-12 E magbagbe o ile ise Funtos Modern Farmers obalagbe globally gbangbang la wa leyin gbogbo agbe e sumo wa e ba wa dowo po e si gbaruko ti wa ki gbogbo wa o le rere ise agbe je ise wa o ni dise o ami
0: o da ise modupe o alalubarika association le mi na ba lo number GM to dodo general manager Funtos Modern Farmer ona ni 080-51-83-15-25 ibi te ba ti wa eyin agbe lo kegan ni ogun ata nfun rere care good eyin agbe e need e bayi o e titira te fi ko 33 days ojo marun marun ojo mewa mewa un rara e ba ti fi ko yin tun travel me ba ti fi ko yin tan to mi o jina sibe agaga yin te do lohun eyin ti si fan e wa ko ni witi witi te ba ti fi ko yin te travel te lo mo ye ko ni 22 days be ni pe eyan lo ye takute okerewo rara rara rara te ba ti fi te ku me olorun a de mo dawo le gba to je pe olorun na la ba duro ni le se wa e o number ilere oko wa are wa e pe number awon na fun awon opolopo alaye lori gbogbo awon kan ta ba ti da ko late kan 070-54-51-44-77 le kan si 080-54-51-4477 number to de odo oga aminu efajeli staiwo eromi dola 080 oniti yafin ajoke oba lagbe 080-51-83-15-25 eje kin sare mummy kin to man kangara mi die die
2: ti mo lanu ko to tori bo si mi lenu fe mo la mi akam ori ni
0: ise dopin ninu ise ogbin oga mi ni kin je ko ye wa o pe eyin sagodabule loko egan lohun won ni ke kora yin jo logun logbon e o ke ba ti kora yin jo tan e o e pe number wa ka wa ba yin a ko ogun fun yin tori pe aso pe ise dopin ninu ise ogbin awa agbe ti awa todo wa a de fi ara ni eyin agbe tori ari akitiyan yin e o ari akitiyan yin o la fi so wi pe e kora yin jo logun e kora yin jo logbon ke pe number wa ka wa e je kin gbo jingle kyo go plus yun tan tin ba ti wa gbo baun kin wa ma nlo bo se jenu o e kora yin jo logun logun lo laba oko wa eyin te si nwa se eyin na e ma nbo ise dopin ninu ise ogbe o

0: láti lè ṣe rẹ́díò àdàbà fm aago méje tìlù ìròyìn àṣálẹ̀ rèé láti lè ṣe rẹ́díò àdàbà fm 88.9 àkúrẹ́ ìlú ìlàrámọ̀kínlá wàtà tí ń gbóhùn sátẹ́gùn fọlájìn oyè táyọ̀ ló níròyìn yìí ṣáájú náà ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ikọ̀ ọlọ́pàá nípínlẹ̀ yìí dóòlà àwọn tí wọ́n jí gbé. Àjọ elétò ìdìbò lẹ̀ yìí fún àwọn ẹgbẹ́ òṣèlú ní ohun èlò láti ṣe ètò ẹgbẹ́ wọn. Nípinnu nínú ìròyìn ilẹ̀ òkèrè wa fún tìrọ̀lẹ́ tòní orílẹ̀-èdè Algeria ṣetán láti ṣe ètò ìdìbò àwọn aṣòfin rẹ̀ lọ́la òde yìí.
1: Adaba
2: 88.9 FM la ń gbọ́.
0: Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìgbìmọ̀ ẹgbẹ́ àwọn àgbààgbà ti PBAT nípínlẹ̀ yìí ni wọ́n ti kọrin ireke àwọn olùdíje ti ẹgbẹ́ òṣèlú APC tó di bíbuwọ́lù látọwọ́ ìgbìmọ̀ amúṣẹ́yẹ ẹgbẹ́ ọ̀hún ṣáájú ètò ìdìbò gbogbo ọdún 2027. Alága ẹgbẹ́ ọ̀hún Démọ́lá Ìjábí yìí ṣe lálàyé pé ìgbésẹ̀ ọ̀hún ló ṣe àfihàn ìfarajìn ẹgbẹ́ ọ̀hún tó ń tẹ àwọn ìlànà àlàkalẹ̀ rẹ̀ lábẹ́nú tó fi mọ́ ìṣèjọba àwa-ara-wa nínú ẹgbẹ́ òṣèlú náà. Bákan náà ló tún gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu àti àwọn aládarí ẹgbẹ́ òṣèlú APC gẹ́gẹ́ bí ohun tó ṣàpèjúwe nípa kíkọ́ àkóyawọ́ àti níní ìgboyà. Ìjábí yìí ṣe lálàyé pé ìgbìmọ̀ náà ló ti kọ́kọ́ tako ìgbìyànjú láti gbé àwọn olùdíje léni lórí lásìkò ètò ìdìbò abẹ́lé ẹgbẹ́ ọ̀hún pẹ̀lú pé ìfẹ́ ọkàn àwọn ènìyàn tó ń ti àlàkalẹ̀ ẹgbẹ́ ọ̀hún ni wọ́n gbọ́dọ̀ bu ọ̀wọ̀ fún. Ó fi kún pé bí ìgbìmọ̀ gbogbogbò amúṣẹ́yá ẹgbẹ́ ọ̀hún ti ṣe dá sí ọ̀rọ̀ náà ló mú kí àwọn ènìyàn túbọ̀ ní ìgbọ́kànlé kíkún nínú àlàkalẹ̀ ètò ọ̀hún eléyìí tó ṣe ìrànwọ́ fún àgbéǹde ìṣọ̀kan láàrin ẹgbẹ́ òṣèlú náà. Ìjábí yìí wá rọ àwọn ọmọ ẹgbẹ́ tinubu bí láti gba àbájáde ìpinnu àwọn aládarí ẹgbẹ́ ọ̀hún àti pé kí wọ́n jámi lórí ìwọ́de ìfẹ̀hónúhàn dípò bẹ́ẹ̀ kí wọ́n fi èròǹgbà hàn nípasẹ̀ ìlànà àtọ̀ tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú náà. Ìjábí yìí wá ké sí àwọn aládarí ẹgbẹ́ tó ń tẹ àwọn èèkàn tọ́rọ̀ kàn láti fi ìgbà náà kan sọ̀jà ṣàtìlẹ́yìn fún àwọn olùdíje tí wọ́n ti buwọ́lù àti pé kí wọ́n fìmọ̀ ṣọ̀kan papọ̀ fún àṣeyọrí ẹgbẹ́ ọ̀hún nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 eléyìí tó ń bọ̀ lọ́nà. Ẹgbẹ́ aṣíwájú Mandate Group ló ti ṣe kìlọ̀kìlọ̀ fún àwọn aládarí ẹgbẹ́ òṣèlú APC pé àǹfààní eléyìí tí ẹgbẹ́ ọ̀hún nínú ètò ìdìbò gbogbo ọdún tó ń bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ nípínlẹ̀ Ondo ló ṣeéṣe kí a kò dé kó bá látàrí ìlànà ìṣọwọ́darí ti gómìnà Lucky Aiyedatiwa. Ọ̀gá àgbà ẹgbẹ́ ọ̀hún Olúmúyẹwá Aṣágúnlá ló fi ọ̀rọ̀ ìkìlọ̀ léde níbi ìpàdé àwọn oníròyìn tó wáyé nílùú Àkúrẹ́. Aṣágúnlá ló tún ké gbàjarè tó ṣe lálàyé pé bí nǹkan ti ṣe ń lọ báyìí pàápàá jùlọ bí àwọn èèyàn ti ṣe jáde nínú àtúndìbò aṣòfin eléyìí tó wáyé ní apá gúúsù eléyìí tó ṣàfihàn pé ṣíṣe àtìlẹyìn fún ẹgbẹ́ ọ̀hún lákùdé ti ń bá báyìí pàápàá jùlọ ní agbègbè ọ̀hún eléyìí tó jẹ́ ti agbègbè gómìnà. Ó wá lọ di ọ̀rọ̀ mọ́ bí nǹkan ò ti ṣe lọ bó ti yẹ kó lọ tó ń ti kù sínú eléyìí tó ń wáyé láàrin àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó fi mọ àwọn alátìlẹyìn wọn lẹ́sẹ̀ kòkó níbi ó ti ṣe rọ gómìnà láti lo ìlànà ìṣèjọba alákòyawọ́. Aṣágúnlá ló tún wá bẹnu àtẹ́lu ìwọ́de ìfẹ̀hónúhàn tako àwọn ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ òṣèlú APC lórí àbájáde orúkọ àwọn olùdíje tó jẹ́ ti aṣòfin eléyìí tí kọmíṣánná fún ọ̀rọ̀ àwọn obìnrin nípínlẹ̀ yìí ṣeun ọ̀sámayé léwájú rẹ̀ tó ti ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí títako àṣẹ ẹgbẹ́ náà. Ó wá gbóríyìn fún Ààrẹ Bọ́lá Tinubu àti ìgbìmọ̀ amúṣẹ́yá ẹgbẹ́ òṣèlú ọ̀hún fún ipa eléyìí tí wọ́n kó pàápàá jùlọ nípa ṣíṣe mímú àgbéǹdebá ìṣọ̀kan láàrin ẹgbẹ́ náà. Wàyí o, igun àwọn obìnrin tó jẹ́ ti ẹgbẹ́ aṣíwájú Mandate Group ní ìpínlẹ̀ yìí ló ti gbóríyìn fún ìgbìmọ̀ amúṣẹ́yá gbogbogbò nínú ẹgbẹ́ òṣèlú All Progressive Congress níbi lórí ọwọ́ eléyìí tí wọ́n fi mú ìpàdé lori owo ile ti won fi mu eto idibo abele awon asofin ile to waye tan laipe yi oludari igun ohun tun yetunde adeyanju eni ti o soro nibi ikorajopo ayeye egbe ohun lo se laipe bi awon igbimo amuseya egbe oselu APC ti dasi oro na ohun lo je ki inu awon awon omo egbe ohun toro kan lawon ipinle gbogbo kinu won dun lawo ta wa yi o se lalaye pe ninu egbe ohun o se ni awon obirin ninu won ti dun si abajade esi on bayi ti won sapejuwe re gege bi igbese tutun lojina ti le je ki agbende ko tubo ba egbe oselu APC ninu awon eto idibo lokan ojokan re to nbo lojo iwaju adeyanju lo tun wa gboriyin fun minister foro eto abele nile yi dokita bolu olubumi tujojo fun atileyin re eleyi ton se fun awon obirin eleyi ton kopa ninu oro oselu ati idagbasoke eleyi to ti mude ba oro egbe oselu ni ipinle ondo ta wa yi adeyanju lo tun wa ro gomina loki ayedati wa lati le je ki isokan ko ma te waju laarin awon megbe ati awon aladari ninu egbe oselu APC nipinle yi to isi lalaipe ibalaja lo se koko saju eto idibo gbogbogbo odun 2027 eleyi to nbo lona o se lalaye wipe bo tile je wipe gomina lo si je aladari egbe oni ipinle ta wa yi o si se lalaipe gbogbo awon ekan toro kan lo gbodo sise papo lojina ti le je ki egbe on ko se ase itala kan sepo ninu awon eto idibo re eleyi to wa lona ile se olopa ipinle ondo lo ti dola arabirin kan omo odun 61 arabirin modupe oladele eleyi ti awon adiyamara ogun agbe ajinigbe jigbe ni ilu owo ni ijoba ibile owo ni agbegbe ipinle yi leyin ifijape ta pelu awon toran kan ti won si ti ri oko eleyi ti won tun jigbe bakan na ile se on se lalaye pe awon eko eso alabo lo dahun kankan si oro na ti won si se lalaye pe won se ni won tun gboriyin fun isowo dari commissioner olopa ipinle yi Felix Ohago ninu atejade kan le ti won fi ta latowo agbenuso fun ile ise olopa ipinle yi DSP Abayomi Jimoh se lalaye pe obinrin ohun ni won jigbe ni afemojumo ojo 17 osu kefa odun ta wa yi leyin igba ti awon ajinigbe on dede ya gbogbo agbegbe re to wa nilu owo o se lalaye pe awon eko eso alabo to wa ni agbegbe na o ni won tete dahun si ipe pajawiri eleyi ti won gba na eleyi to mu ki won tele awon afurasi ohun agbẹnusọ fun ile ise olopa to se lalaipe lara awon ohun ti won rigba lati ri cartridge ati awon nkan miran ile ti won se lalaipe mu se ni awon agbebon ohun ti won fi ile nigba ti won sa lo ti won se lalaipe mu se ni won tori bata ati torchlight ni agbegbe naa commissioner olopa ipinle yi wa gboriyin fun awon eko eso alabo fun ipa takuntakun ile ti won ko paapaa julọ to si se lalaipe mu se ni won ni tẹti lati le je ki eto abo to mọyan lori ko wa fun awon olugbe ati dukia awon eniyan ni tibutoro ipinle ta wa ninu e bakan naa lo tun wa gboriyin fun awon araalu to si ro won lati wa ni ojura lakan fi sori ati wipe o se ni ki won se atileyin fun awon eko eso alabo nipa fifi ojulowo iroyin nipa awon afurasi to awon olopa leti egbe afenifere lana ode yi ti se ojo segun lo ti gboriyin fun oga agba yiyan olopa le yi Olatunji Desu ati gomina ipinle ogun dapo abiodun to nti gomina ipinle eko Babajide Sanwo-Olu to fi mo commissioner olopa fun ipa ile ti won ko lori idan kankan si oro igbesunmi to nti ijinigbe lopopona Sagamu ore afenifere lo fi ojo oro nlede ninu leta kan eleyi ti won fi ta loruko aladari egbe ohun ati asiwaju Yoruba pa Ruben Fasoranti nibi won ti se gboriyin fun awon olori iko eso alabo to n ti awon ijoba ipinle fun bi won ti se n ko ipa eleyi to joju lori oro eto abo ti won si tun fun pelu ifowosowopo eleyi to wa laarin awon tona kan ati wipe n se ni won tun mopin de ba oniruru iwa odaran lagbegbe won leta ohun lo di bibi wọlu lati ọwọ akọwe gbogbogbo ẹgbẹ ohun kọle ọmọlolu eleyi ti won sapejuwe re gege bi isowodari eleyi to gbounjẹ fẹgbẹ gbawo bọ lori ifowosowopo laarin awon ipinle si ipinle Wayo yo a jo leto di bo le yi lo ti se lala yi pe a mwe gbe o se lubi mesa ti wan se foro ko sile ni wan ti funi ko di ele ti yo fun wan lanfa ni la ti fi gbogbo nto baro ma oro iforo ko sile a mwe lu di je wan yala fun ipo are tabiti ile asofin agbale sile saju eto idibo gbogbogbo odun 2027 ta won lo kan yi commissioner a jo leto idibo ele yi to wa leka oro iroyin to nti idanileko Mohammed Haruna lo fi ojo oro nlede nilo Abuja Haruna se lalaye pe awon egbe oselu mesan la tiri egbe oselu Accord Party Action Alliance African Democratic Congress Labour Party National Democratic Congress People's Redemption Party ati Social Democratic Party awon mefa eleyi tori koyo lowo awon agbebade amara ogun ni ipinle Katsina o ni won ti ri ominira won gba bayi leyin igba ti iko omo ogun eleketa dogun to je iko omo ogun leyi do la won ninu eto eleyi ti won se ni agbegbe ijoba ibile Faskari ni agbegbe ipinle na awon eyan nibi ti atiri obirin merin ati awon odo langba meje ototo o lawon iko omo ogun dederi ni ojo ajose yi ni ti se ojo kokan din ni ogban osu kefa odun ta wa yi leyin igba ti won sise won kakakiri inu gbo to wa ni agbegbe ohun ninu atijade kele ti won fi ta to si to awon niroyin lowo latowo adele igbakejo gagbale karoyin fun iko omo ogun ohun Captain Abayomi Adisa ni won ti foju oro lede ti won se lalaye pe won se ni awon iko omo ogun sise won lo ni agbegbe na ni inu gbo ile ti awon agbegbe di amara ogun ma wa ni ijoba ibile Ngwan Lado ni agbegbe ipinle ohun won se lalaye pe awon eyan ni won ti koko ri ominira won gba ni akata awon agbegbe di amara ogun ko to ra di wipe won se ni won rin kakakiri ninu igbo na ko to di wipe awon iko omo ogun dola won patapata iko omo ogun se lalaye pe kete ti won dola awon eniyan na o ni won koko ko won lo si ile iwosan lati gba itoju eleyi to peye ti won si fun won ni ounje eleyi to sara lore ko to di wipe won pada lo foju rinju pelu awon malebi won. Are Bola Ahmed Tinubu lo ti kesi awon orilede to wa ninu ajo isokan agbaye pe ki won koko boju wo igbese ilana ofin egbe na pelu alaye pe igbese yi ni yo tun bo mu ki alaafia wa lagbaye pelu ifowosowopo awon orilede. Oro won ni won fi lede lati wo asoju ile yi ninu ajo isokan agbaye Dr. Jimoh Ibrahim lasiko ipade apapo egbe awon eleyi to waye ni New York. Tinubu se lalaye pe sise amulo ofin ohun ni o tun je ki ibasepo to gunmo ko wa laarin awon orilede toro kan nipa jije ki alaafia ko wa idajo ododo to fi mo ifowosowopo ile to lorin laarin awon orilede toro kan na. Gomina ipinle Enugun Peter Mba lo ti buwọlu eto ikeko ofe fun awon akeko tun lo bi otaleledegberin labe eto ilana ikeko ofe ti ipinle ohun todun 2025 ati 2026 eto n lo waye ilton lo wa lara igbiyanju lati le nawoja anfani eto ikeko ofe to n ti idagbasoke ni tibutoro ipinle na akọwe agba ajọ to n ri si ọrọ eto ẹkọ ọfẹ nipinlẹ naa to n ti igbimọ ọrọ eto ẹkọ chukwuemeka Mba lo fi ojú ọrọ nlede lana ọjọ ṣẹgun ni Enugun o se lalaye pe awọn to jẹ anfani eto ẹkọ ọfẹ ọhun lo wa lati ijọba ibilẹ bi 17 ni tibutoro ipinlẹ naa o fi kun wipe gbogbo awon toro kan to pe gede fi gboro jeka ninu idanwo ti won se fun ohun ni won ti ri atejise gba to fi mo email lati le je ki eto ko lo gege bi won ti se pe ya mo re kale fun awon toro kan. Nje bayin ma se ndarapo mo wa iroyin asale re lati le ise radio Adaba FM 88.9 Akure ilu Laramokinla wa ta tin gbon Satẹgun baba padade e gbo nipa iroyin le okere iroyin abala awon amuludun to nti iroyin re daraya e ma yin kuro nbe an pada bo e ku kale
1: Welcome to Great Springs International School, Emurele Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Springs. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites or Baile Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Springs International School, Emurele Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria, also at Fingerprint Hotel and Suites, Obaile Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Springs International School, soaring in excellence.

Herbal Capsule. Àwọn ọkùnrin tó dáa mọ̀, ó ń gangan ni wọ́n yàn láàyò. Níbí lọ́hùn-ún níbẹ̀ yẹn, ariwo Figocap Herbal Capsule ló gbà gbóró kankan. Tewétegbò ilẹ̀ wa ń la fi gbé e jáde. Láǹfẹ́ baba aṣọ, iyùn baba àlẹ̀kẹ̀, àkókò ọba gbẹ́dógbẹ́dó. Figocap Herbal Capsule ló ń jẹ́ bẹ́ẹ̀. Iléeṣẹ́ Ayo Herbal Health Limited ló gbé e jáde. Ẹ lè ríra láwọn pharmacy àtàwọn chemist jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ pè wọ́n sórí 080-3860-6858 Vigocap Herbal Capsule. Ìròyìn ẹ ti gbàgbóró kankan lẹ́nu àwọn ọkùnrin.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Number 1 radio. Adaba FM. 88.9 Akure.

0: dove. Hero Ayo.
1: Bẹ́ẹ̀ni wípé irú ayọ̀ làwọn máa gbọ́ ní àgọ́ àwọn olódodo à ń kèyí káàbọ̀ sórí ètò yìí ètò irú ayọ̀ ìránṣẹ́ ọlọ́run àlùfáà àti ajínrere dáadáa ọpẹyẹmí ni ọlọ́run a máa lò fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ ẹ jẹ́ ká farabalẹ̀ bí a ti ń gbọ́ ọ̀rọ̀ yìí náà.
2: ògo ni fún ọlọ́run lókè ọrun
3: hallelujah
2: bàbá wa àti ọlọ́run wa ọlọ́run láéláé olúwàgbà ọpẹ wa ní àṣálẹ̀ yìí ọlọ́run gba ẹ̀yìn wa gbogbo ẹ̀ṣẹ̀ ọlọ́run dáríjì olúwa fi àánú rẹ hàn fọwọ́ agbára rẹ hàn fọwọ́ ọlá rẹ hàn ògo ni fún ọlọ́run lókè ọrun
3: hallelujah
2: jésù olúwa wa
3: àmì ní orúkọ jésù
2: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún oore ọ̀fẹ́ mìíràn tó tún fún wa lónìí fún ọ̀rọ̀ ọlọ́run èyí tí a gbọ́ látinú ìjọ kérúbù àti sẹ́ráfù oníṣọ̀kan united source of kérúbùn and sẹ́ráfù organization ẹ̀ka ti bàbá mi ẹni ọ̀wọ̀ dúró jayé àdéretí látinú ìjọ ìró ayọ̀ ní ìlú àkúrẹ́ tí a pé àkórí rẹ̀ ní ìró ayọ̀ lórí afẹ́fẹ́ àwọn ọ̀rọ̀ ọlọ́run tí a ń gbọ́ eléyìí tí a tún máa gbọ́ lónìí òun náà la tún máa wò látinú ìwé mímọ́ ọ̀rọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí a ti ń wò látinú ìwé ìfihàn jáde wá ìwé ìfihàn orí kejì bẹ̀rẹ̀ látẹ̀sẹ̀ ìkejì ṣẹ̀ṣẹ̀ ìkarùn-ún ibẹ̀ náà ni a ti mú àwọn àkòrí ọ̀rọ̀ yìí ní ẹpísódì tí a wà yìí tí ó kà báyìí pé èmi mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ àti bí ara rẹ kò ti gba àwọn ẹni búburú àti bí ìwọ ti dán àwọn tí ń pe ara wọn ní àpọ́stélì tí wọn kì í sì ṣe bẹ́ẹ̀ wò tí ìwọ sì rí pé eléke ni wọn tí ìwọ sì farada ìyà àti nítorí orúkọ mi tí o sì fàyàràn tí àárẹ̀ kò sì mú ọ ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ pé ìwọ ti fi ìfẹ́ rẹ ìṣáájú sílẹ̀ ẹsẹ̀ ìkarùn-ún níbi tí a ti mú ọ̀rọ̀ tòní o sọ wípé nítorí náà rántí ibi tí o ti gbé ṣubú kí o sì ronúpìwàdà kí o sì ṣe iṣẹ́ rẹ ìṣáájú bí kò ṣe bẹ́ẹ̀ èmi ò tọ̀ ọ́ wá èmi ò sì sí ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ̀ bí kò ṣe pé ìwọ bá ronúpìwàdà hallelujah
3: hallelujah
2: lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí ìrònúpìwàdà ìrònúpìwàdà ṣùgbọ́n àwa èèyàn lónìí tí à ń gbọ́rọ̀ yìí ronúpìwàdà kí là ń pè ní ìrònúpìwàdà o ni wípé ọ̀nà rẹ dára tẹ́lẹ̀ tàbí a ti wàásù sí ọ o ti yí padà ṣùgbọ́n o tún wá padà sí ìwà búburú ìwà búburú tó ń wù yẹn òun ni bíbélì wípé kó o ronúpìwàdà kúrò nínú ìwà búburú ṣùgbọ́n ìwà búburú pọ̀ o ẹyọkan ni màá mú ńbẹ̀ lónìí ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé òwe sọ fún wa ìwé òwe orí kẹfà ẹ̀ka ẹsẹ̀ ìkọkàndínlógún yes.
3: ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde.
2: ẹlẹ́rìí èké tí ń sọ èké jáde.
3: àti ẹni tí ń dá ìjà sílẹ̀ láàrin àwọn arákùnrin.
2: ẹlẹ́rìí èké mo fẹ́ sọ̀rọ̀ nípa ohun tí à ń pè ní èké ṣíṣe irọ́ pípa tàbí èké ìwọ ò ṣèké ènìyàn ìwọ ò purọ́ ènìyàn lónìí lọ ronúpìwàdà gbogbo ọ̀nà tó gbà tó o ti ń parọ́ ó yẹ kó o ti gbọ́rọ̀ ayọ̀ ṣùgbọ́n torí pé o parọ́ jù lọ ronúpìwàdà ẹ̀yin èké ènìyàn tí ẹ̀ ń sọ èké ẹ lọ ronúpìwàdà lónìí ìgbàgbọ́ tí à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìránṣẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ alàgbà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìjọ eléke ni ọ̀pọ̀lọpọ̀ wá kí ló dé ó sì yẹ kí kristi ti gba èké yìí lọ́wọ́ wa lọ ronúpìwàdà ẹ jẹ́ ká wo nǹkan tí ìwé ìṣe àwọn àpọ́stélì tó sọ fún wa ìṣe àwọn àpọ́stélì orí kẹrin ẹ̀ka láti ẹsẹ̀ ọgbọ̀n ó lé ẹyọ kan yes.
3: nígbà tí wọ́n gbàdúrà tán ibi tí wọ́n péjọ pọ̀ sí nítìtì
2: yes.
3: gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́
2: yes.
3: wọ́n sì fi ìgboyà sọ ọ̀rọ̀ ọlọ́run
2: yes.
3: ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọkàn kan
2: yes.
3: àti inú kan
2: yes.
3: kò sì sí ẹnìkan tí ó pe ohun kan ní ohun ìní rẹ̀.
2: àwọn tí a ti rà padà lẹ́yìn ìgbà tí kristi kú tán tí àwọn ọmọ ẹ̀yìn bẹ̀rẹ̀ sí ṣe iṣẹ́ ìránṣẹ́ tí jésù nìkan lọ ṣe wọ́n bẹ̀rẹ̀ sí wàásù sí àwọn ènìyàn wọ́n wá gbàdúà ibi tí wọ́n ti gbàdúà yẹn mìtìtì gbogbo àwọn tó wà ńbẹ̀ wọ́n ti wàásù sí wọn wọ́n ti jẹ́wọ́ jésù ní olúwa àti olùbalà nígbà tí wọ́n gbàdúà tán ibi tí wọ́n ti gbàdúà yẹn mìtìtì ẹ kàwé yẹn síwájú.
3: ohun ìní ti ara rẹ̀.
2: yes.
3: ṣùgbọ́n gbogbo wọn ní gbogbo nǹkan sọ kan.
2: wọ́n wá gbogbo nǹkan tí wọ́n ní wọ́n dà á papọ̀ torí wọ́n ti gé ara kan ẹnìkan ni ò mọ nǹkan yàtọ̀ nínú nǹkan tó ní ni awon ti ati waasu oro olorun si. Yes,
3: agbara nla ni awon apostle si fi jeri jesu akinde jesu oluwa.
2: Yes,
3: ore ofe pipo si wa lori gbogbo
2: ore ofe wa wa lori awon wonyen gbogbo awon ti won fara pa ti won fara awon sokan papo ti won para po lati ge okan elose ese 37 enikan
3: oni lekan
2: eye a pe enikan ni joseph ti apele re je banaba o ni ile kan. Yes,
3: o ta o si mo owo re wa
2: o mo owo re wa
3: o si fi lele ni ese awon apostle
2: o fi lele ni ese awon so gbogbo won wa won ti bere si so otito onikaluku da nkan papo ko si enikeni to ni nkan to yato. Yes, e je ka wo nkan ti ori ikarun so ori ikarun. Yes,
3: sugbon okunrin kan ti a npe ni ananaya
2: okunrin kan wa ti a npe ni ananaya
3: o sadura ya re
2: o na wa lara awon ti won gbadura ti ile mi tititi ile mi titi. Yes,
3: tile ni kan
2: won tile ni
3: o ti yan pa kan
2: o wa yan pa kan ninu owo na ohun ati yawo re won jo mo papo o yan papo e lo sese keta e lo sese keta sugbon o wi pe ananaya
3: ti satani bi ku oni
2: e se ti satani ku oni okan
3: lati seke si ami mimo
2: iwo to n gboro mi yi opolopo akorin loni satani kun ni okan lati seke si olorun opolopo omo ijo loni satani kun wa ni okan lati seke si olorun opolopo iran si olorun satani kun ni okan lati seke lati ma paro elomiran to anti ari yin ni church a ha lo re un die ni ha nigba ti o si bi to ndun elomiran ti wa di alaare mi eloba owo si lowo un ni olorun ti mo pe ko sowo lowo e a fi yen paro e se ti satani kun oni okan lati seke si emi mimo e kawe yen si waju
3: ti iwo fi yan apa kan
2: to fi yan apa kan pa mo nu owo ile na
3: to wa nibe
2: nigba to wa nbe oko yen se bi ti e na si ni omo yen ti e na si ni ijo olorun yen ti e na awa iran si olorun ta paro bayi lo oluwa wi nigba ti oluwa o wi be oluwa ni ka gbe isoji kale nigba ti oluwa o ni ka gbe tori pe a mo pe ti a ba gbe kale eniyan mejo e jade pelu ye bayi nigba ti oluwa o so pe ka ni kan jade a ni lo nkan bayi ti a fe se o yato si pe bi emi olorun se ni ka se wo e se ti satani kun oni okan lati seke eru onupi wada. Yes,
3: nigbati a si tatan
2: nigbati a tatan
3: o wa ni ikan wa ara
2: ko wa ni ikan wa ara re
3: e se ti iwo fi ro eyin
2: ki lo de ti o ro eleyi ni okan re
3: eniyan ko ni iwo se
2: eniyan ki iwo seke si
3: be
2: ko se si olorun tori na awa ti a n gboro yi ibo lo ti gbe subu loni lo ronu pe wada ikesise elese ese keje. Yes,
3: o si to bi iwon wakati meta
2: o to bi iwon wakati meta
3: aya re laimo
2: nko to sele. Yes,
3: o wole peteru si dalohun pe
2: wi fun mi
3: iye bayi ni
2: bi iye bayi ni etale na
3: o si wi pe
2: lo oto
3: iye be
2: ni e kawe
3: peteru wi fun pe se ti eyin fi fohun sokan
2: ki lo de ti e fohun sokan
3: lati de mi
2: oluwa wo
3: wo
2: awon to si ku ese re won se nwole loju ese bo ti gboro na o de tu subu le oku ta lo wa ni nkan ti won ni iwo na o paro o fi kole o paro o fi tomo o paro o fi ra moto o paro o fi ra le o paro o fi ku oro aye jo wo eniyan ki iwo se ke si wo wi pe olorun lo se ke si mo wa fe be oloni mo fe ro oloni lati ronu pe wada lo ronu pe wada ko se atusi ona re tori pe eyi ni bibeli eyi ni emi na ri fi fun o gege bi iranse ati gege bi omo olorun ati gege bi alufa wi pe lo ronu pe wada. E je ka wu nkan ti iwe Matthew so iwe Matthew ori keta e ka lati ese ikini. Yes,
3: ni jo woni
2: Johanu Baptisi
3: o wa sun ni juju
2: o n kokoko gba asun saju Jesu
3: o si wi pe
2: o wi pe
3: ronu pe wada
2: wo ronu pe wada
3: nitori ijoba orun ku si dede nitori eyi ni eni ti woli soro re
2: o eni ti woli ti soro re de o wi pe
3: ohun
2: enikan ti kigbe ni ju
3: ojuona oluwa se
2: e wo awa iranse olorun awa kristeni ti a n gboro yi e tu ona oluwa se opolopo eyan loni lo lohun o le se gbagbo mo tori eke wa o le aparo won gbadua lodo e wa paro ohun ti o si wa lo gba wa ririn iku nígbà tí ikú ò sí wà rìnrìn ìbùkún nígbà tí rìnrìn ìbùkún ò sí torí kí owó lè jáde ẹ̀rọnú pìwàdà.
3: Ẹ ṣojú ọ̀nà rẹ̀ tọ́.
2: Ẹ ṣojú ọ̀nà rẹ̀ tọ́.
3: Jùhánù náà sì jẹ́ irun ìbátasẹ.
2: Yes.
3: Ó sì di amòrìà wọ sí ẹgbẹ́ rẹ̀.
2: Yes.
3: Oúnjẹ rẹ̀ ní èṣù àti oyin ìgàn.
2: Yes.
3: Nígbà náà ni àwọn ará Jerusalemu.
2: Àwọn ará Jerusalemu.
3: Àti gbogbo Judea. Àti gbogbo ẹkùn apá Jordani.
2: Àwọn yes.
3: Yíká jáde tọ̀ wá.
2: Wọ́n jáde tọ̀ wá.
3: A ti baptisi wọn lọ́dọ̀ rẹ̀.
2: À ń baptisi wọn lọ́dọ̀ rẹ̀. Lódò Jordani.
3: Wọ́n sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn.
2: Wọ́n tẹ̀sẹ̀ àwọn tó ti wà nínú ìgbàgbọ́ tẹ́lẹ̀ ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ìwọ náà lóòótọ́ alàgbà ni ọ́ ní chọ́ọ̀chì. Ìwọ mẹ́kánìkì tán gbé mọ́tò chọ́ọ̀chì yín wá tó tún lọ sí awúrúju wo eléke ni ọ ronúpìwàdà. Ìwọ rìwáyà ìwọ oníṣẹ́ ìjọba ẹ lọ ronúpìwàdà. Wo àwọn tó ti wà nínú ìgbàgbọ́ tẹ́lẹ̀ wọ́n padà tọjú àánú wá. Wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Oníkàlùkù ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀. À ń baptisi wọn. Yes, kàwé yẹn síwájú.
3: Ṣùgbọ́n nígbà tó sì rí ọ̀pọ̀ àwọn farisi.
2: Àwọn farisi.
3: Àti sadusi. Wọ́n sì baptisi lọ́dọ̀ rẹ̀.
2: Wọ́n ti wá wá sí ọ̀dọ́ rẹ̀.
3: Wọ́n sì fún wọn pé.
2: Àwọn wo ni farisi, àwọn wo ni sadusi. Àwọn farisi ni àwọn olórí àlùfáà, àwọn àgbà ìjọ. Àwọn sadusi ni àwọn ọ̀mọ̀wé nínú ìjọ. Àwọn náà wá. Àwọn náà wá. Ìwọ náà lónìí má rò pé o ti ga, má rò pé o ti débì kan, má rò pé o ti jẹ́ nǹkan kan. No, don't think like that. You are nothing before the Lord. Once tó bá jẹ́ pé you lie upon everything tó jẹ́ pé gbogbo nǹkan ló ti ń parọ́ parọ́ lórí gbogbo nǹkan ló ti ń parọ́. Wàá parọ́ lórí fóònù, wàá parọ́ gbogbo ti wà lórí ọ̀kadà nígbà tó tí ì síbẹ̀. Wàá parọ́ láàrin àdúgbò wọn ti mọ̀ ọ́. Wo rántí owó tó ń dá fún ẹ ládùúgbò, rántí ẹni tó gbàjọ lọ́wọ́ ẹ̀ tó jẹ́ pé o parọ́ pé ara mi ò dání, mi ò fi rí àjọ, o mọ nǹkan tó o sì fàjọ dé. Ibi tó o ti rajà àwìn, o ò lọ dá owó padà ńbẹ̀, o bu ibẹ̀ tí o gbà bẹ̀ mọ́, o tiẹ̀ lọ yọ fóònù ẹ kúrò. Ẹ ronú ẹ pìwàdà. Ẹ kàwé yẹn síwájú.
3: Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀.
2: Yes.
3: Ta ló kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú?
2: Ó ní ta ló kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tó ń bọ̀?
3: Nítorí náà. Ẹ so èso tí ó yẹ fún
2: ìrònú pìwàdà.
3: Ẹ má se ronú ara yín
2: pé. Yes.
3: Àwa ní Abraham ní bàbá. Kí èmi kó wí fún yín?
2: Ẹ jẹ́ kí n sọ fún yín.
3: Ọlọ́run
2: lè yọ ọmọ jáde fún Abrahamu.
3: Láti inú òkúta
2: wọ̀nyí.
3: Wá fún Abrahamu.
2: Má wò pé ìránṣẹ́ Ọlọ́run ni ọ́. Má wò wí kó jẹ́ ohunkóhun. Ronú pìwàdà kúrò nínú èké ṣíṣe. Eléyìí tó parọ́ tó. Eléyìí tó lu jìbìtì tó. Wo ọjọ́ kan ajọ́ kan ohun gbogbo tí o kó jọ. Títa ló máa jẹ́ bí ìtànànáyà. Títa ló máa jẹ́. Àwọn olórí àlùfáà tó padà wá torí àwọn náà mọ̀ wípé ìbínú Ọlọ́run ń bọ̀ torí pé eléke ni wọ́n. Ẹ kàwé yẹn síwájú.
3: Àti
2: nísinsìnyí.
3: A ti fi àáké lé gbogbo igi
2: náà.
3: Nítorí náà. Gbogbo igi tí kò so èso rere. A ó gé elu lẹ̀.
2: Gbogbo ìwọ tó ń so èso èké, èso irọ́, a ó gé elu lẹ̀.
3: A ó sì wọ sínú iná.
2: A máa wọ sínú iná.
3: Lóòótọ́. Èmi fomi baptisi yín.
2: Wo ni èmi fomi baptisi yín?
3: Fún
2: ìrònúpìwàdà. Ṣùgbọ́n
3: ẹnìkan bọ̀ tó.
2: Ó ní ẹnìkan bọ̀, ẹni yẹn sì ti dé.
3: Bàtà ẹni tí èmi kò tó gbé. Ó fi ẹ̀mí mímọ́ àti iná baptisi.
2: Wo àwa tí a ti fẹ̀ mọ́ àti iná baptisi, àwa náà rèé o. Àwa náà lo nírọ́. Ẹlòmíràn akọrin ní chọ́ọ̀chì. Ọkọ ẹ ò níye, àlẹ ò níye, akọrin ní chọ́ọ̀chì, ọ̀gá akọrin àti bẹ́ẹ̀ lọ, olórí band, olórí ṣíríṣíríṣíríṣí ipòkípò tó o lè wà. Mo fẹ́ kó rántí lónìí wípé bó o bá jẹ́ eléke, wo o nílò láti ronú rẹ. Lọ ronú rẹ dáadáa ní àsìkò yìí. Ẹ kàṣẹ́ 12.
3: Àtẹ rẹ ń bẹ ní ọwọ́ rẹ. Gba ilẹ̀ ìpáka rẹ̀.
2: Nígbà tí Kristi bá dé, gba ilé ìpáka rẹ̀ mọ́tótó.
3: Wọ́n sì kó àlìkámà rẹ̀ sínú
2: àbá. A kó àlìkámà sínú àbá.
3: Gbogbo
2: ìyàngbò ló máa fi náà jó òkú, a fi run wọn pátápátá. Torí náà mo gbàdúrà fún ọ lónìí lórúkọ Jésù Olúbalà. O ò ní lọ sọ́run àpáàdé. O ò ní bọ́ sọ́dẹ ayé. O ò ní bọ́ sọ́dẹ ọ̀tá. Ẹ̀mí èké nínú ẹ kó jáde. Agbára èké kó gbiná. Gbogbo ẹ̀mí àtiníṣiṣẹ́ àtiníṣòfò lórúkọ Jésù Olúbalà. Ẹ wọnú iná. Ẹ wọlẹ̀ lọ. Wàránù gbà. Wàró wa agbára Ọlọ́run. O ò ní ṣubú ara. O ò ní ṣubú ẹ̀mí. Bẹ́ẹ̀ ló máa rí. O gbọ́ ní Fọlọ́run ló kan. Jésù Olúwa wa. Àmì lórúkọ Jésù.
1: nígbàgbọ́ wípé Ọlọ́run ti ba ayé yín padé nípasẹ̀ ọ̀rọ̀ náà. Èyí náà lè bá wa jọ́sìn nínú àwọn ìpàdé àdúrà wa tàbí lọ́jọ́ ìsinmi. Ìjọ St. Paul's United Church of Caribbean Seraphim wà ní ẹ̀yìn ṣe bí ní òkè méjì community. Bẹ́ẹ̀ bá ti wọlé láti ilé epo North West, ẹ bèèrè ìjọ CNS Èrò Ayọ̀. Ibẹ̀ lọ́lọ́run ti ń dábìrà fún àdúrà, ìbéèrè tàbí ìtọ́ni. Ẹ máa pe bàbá àlùfáà àti ajíhìnrere dàda Ọ̀pẹyẹmí sórí nọ́mbà yìí 08060757895. Ẹ gbọ́ nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 08060757895. Àláfíà Olúwa kò ní fi wálẹ̀ o.

kò dédé àkòyé. Ṣé la fi àlẹ́ wá ṣe láyọ̀ láyọ̀ mo dé báyìí. Múlẹ̀ wà tẹ́ ti fẹ́ máa gbọ́ alẹ́ ní. Èyí tí àgbàwọ̀ ìṣègùn bílẹ̀ ni tó ṣe agbátẹrù fún. Yẹ́ ni Aláàjì àgbà bàbá aláàánú. Wọ́n ní kí n sówó, wọ́n ní kí n sọmọ. Wọ́n ní kí n sálùbáríkà bàbá ọ̀rọ̀. Àwọn tó ń ṣẹlẹ̀ káàkiri ayé là ń papọ̀ tá a fi ń sọ bí dúnìyàn ṣeré fún yín lórí ètò. Gbogbo ọgbọ́n tẹ bá sì ń kọ́, ẹ máa fi pamọ́ sí apá òsì kẹ́ ẹ lè bá a fi kọ́ ẹlòmíì. Sunday Akànjí Adé ló ń kí yín ẹ̀lẹ́m̀bẹ́ o. Nọ́mbà ilé iṣẹ́ tó ràn wá níṣẹ́ tí ẹni a máa sọ kó sì máa ju yín gbọ́ àti wípé gbogbo ń tẹ bá rí dè mú ń bẹ̀ kó ṣe láǹfààní. Nọ́mbà yìí sì lọ́wọ́ ilé iṣẹ́ náà, ẹni tí ó sì gbé ni Aláàjì àgbà bàbá aláàánú 08063 970829. Ṣe rántí ọmọ ilẹ̀ Badagry kan tọ́ralẹ̀ sí cemetery níbi tí a ń sìnkú sí. Lórí bẹ́rì kan tó wà ní cemetery yìí, ọ̀pọ̀lọpọ̀ òkú ni a ti sí sórí ilẹ̀ náà. Ni wọ́n bá tabẹ̀ fún ní bẹ̀ sí ń já yẹ̀pẹ̀. Tó sì fà á, àwọn ọmọ onílẹ̀ lọ́ta fún wípé wọn ò lobẹ̀ mọ́. Àwọn ẹ̀gán sì ti gbabẹ̀ wọn ò lobẹ̀ mọ́ lóòótọ́. Ṣùgbọ́n àwọn òkú kan ti wà ní ọdún mẹ́wàá ọdún márùndínlógún ogún ọdún tí wọ́n ti sè sí cemetery tá à ń sọ náà. Ìgbà tí wọ́n mọ̀ ṣánbẹ̀ tí wọ́n wúge ìrókò gbúgbá wú àwo wúkòkò bàbá aṣáṣùn. Ni wọ́n bá fi téèpù wọn fún 60x1 kan, wọ́n ṣàtàlẹ̀ fún ọkùnrin tá à ń sọ yìí. Wọ́n bá lẹ ọ̀rà cemetery lọ́wọ́ wọn. Wọ́n fi rọ́pọ́n, wọ́n pọ́nrọ́, wọ́n gbé dọ́kúmẹ́ǹtì kan léwọ́ rẹ̀. Wọ́n ní kó ti wọ́ bọ̀ ni wọ́n bá gbowó ribiribi lọ́wọ́ rẹ̀. Òun ralẹ̀ tán. Wọ́n bẹ̀rẹ̀ sí ń jápé yẹ̀pẹ̀ àtòkúta sí. Wọ́n bá fẹ̀ kan, ó fìlì gbogbo lẹ̀ òkú tí ń bẹ lábẹ́ ilẹ̀ ń kò wú wọn. Ọkàn fẹ̀ kan fìlì wọn. Ọjà kúta, ọjà gráfò, kò ṣe foundation ilẹ̀ kankan bẹ̀ o. Ohun tó ṣe ni pé ó fò kúta, ó tẹ gbogbo ẹ̀ bọ́nú àwọn sàárè òun. Ní wọ́n kúkú, ní wọ́n ṣe kíni, ní wọ́n bá kan kéré orí rẹ̀. Ẹni tó sì ń ṣe lórí ibẹ̀ ni pé ń ta mọ́tò. Ọ̀pọ̀lọ̀ ká máa ta mọ́tò kò nílò wípé a ṣẹ̀ṣẹ̀ ń ṣe foundation à ń kọ́ gbá kó àwò. Gbangba wálíà ló ti máa wọkọ̀ òun sì máa nù ń jojúmọ́. Àwọn ọkọ̀ tí ń lọ rèé kó láti ìlú Òyìnbó tí wọ́n kò dé pọ̀tun ibẹ̀ ni lọ máa já wọn sí. Àwọn tòkúbọ̀ tó lé ńlẹ̀ ni ọkọ̀ tó jẹ́ pé salẹ́sà inú rẹ̀ ń bọ̀ bá ti kọ́kọ́rọ̀ bọ̀ omi ọmọ jáde látẹnu rẹ̀ lẹ́yìn.

ṣẹ̀wárí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàlo tí bàbá láàánú ẹ̀ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ̀ bá wá sọ́dọ̀ wọn. Owó lò fún ṣe ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà kó wá sẹ́ni tí ò kọ yọ́ba àtijọ́yè ìlú ilẹ̀ gan. Ìjọba ò tètè fún ọ promotion rẹ̀. Ó sì ti díù fún, ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú olúwa láti kúrò nípò àgàn. Wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí ó ń bàjá kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ olú ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ akú pé kí wọ́n ó fò ń tẹ̀lú àti rìnrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Ẹjọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ ká jí gìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ káwọ̀ wípé kọ̀yẹ kọ̀ wà lójú kan mọ́ bí tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Mo ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàlú fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàlú. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò tí aláàjì àgbà tó ṣe ń bọ̀ ọ́ fún. Pam mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàlú bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọmọ wọn ó dé wọn mọ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí kódà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ṣùgbọ́n ńgbà táyé wa ń di tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Àkànṣe ètò tí wọ́n ń pè ní ẹ̀yọnú àgbáyé látọwọ́ aláàjì àgbà bàbá aláàánú jẹ́ ẹ̀mọ̀ wípé tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn àyẹ̀wò ni wọ́n kọ́kọ́ fi mọrú ẹ̀yọnú àgbàlú tẹ̀ nílò nítorí pé olórí jorí làwa ẹ̀dá ntọ́ bá hé lára mu o lè mọ́ bá bí lára mu. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lo bí ọlọ́run bá ti bá fi àmì sí àjẹpọ̀ parí mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọnú àgbàlú lórí ohun gbogbo tẹ́ ẹ bá bá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtrátì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnu sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnu sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí. Ẹṣẹ́ púpọ̀ yín tí ẹ̀ ń gbà lórí ètò ẹgbẹ́ nọ́mbà aláàjì àgbà ìwọ náà tètè kàn sí wọn léni má jẹ́ kó pẹ́ jù nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣe owó àṣẹ fún 08063 970829 08063 970829. Ọlọ́run mọ̀ jà bọ́ sí páńpẹ́ ayé.

0: àánú àlàjì àgbà lọ́jọ́jọ́ wednesday thursday àti friday nílùú àkùrẹ́ ńlá fẹ́ jọṣù sọpọ́lọ́ kadà pé ilé bàbá aláàánú ìdí mango lókè ọgbà ló ń lọ saturday and sunday ẹ lè rí bàbá aláàánú ní nagod plaza opposite àlàáfíà hotel ìlú àwọ̀ ọjọ́ monday and tuesday ẹ rí bàbá aláàánú ní bakusa street opposite ilé ìyá bakusa ìlú ọ̀rẹ́ telephone 006-397-0829.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Ó máa yá o sí Prayer Center Church of God.
5: Tó kalẹ̀ sí àdófòrí ìdọ̀rẹ́rò.
4: Níbi Marathon Fasting and Prayer olójó mẹ́ta Total Deliverance.
5: Níbi tí ìyanu ó ti ṣe.
4: Ọjọ́ Friday 10th to Sunday 12th of July. Ilé àwọn àkàṣe àdúrà kòǹgbàkòǹgbà kabitikabiti randurandu yóò ti máa balẹ̀ gbìgbìgbì. Tí gbogbo ìṣòro tó ń bọ́mọ ẹ̀dá fira yóò dẹ̀ máa disappear. Ìbẹ́ jẹ́ ìṣòro ta lálẹ̀ mọ́ aláfòmọ́ tàbí alákòóràn. Níta aládàáyébá ni tàbí àjogúnbá tàbí àmútọ̀run bọ̀. Kódà títí dorí ìta láǹkó. Nírú èyí tó ń mi gbogbo Nàìjíríà lògbòlògbò. Olúwa yóò bá wa ṣe. Torí tàwọn ọmọ Ísíráélì le jù bẹ́ẹ̀. Ṣùgbọ́n àdì ẹ́ǹdì wọ́n bọ́nú ẹ̀. Ìjì lè máa jà ń tòótọ́. Ṣùgbọ́n bíborí ló máa kẹ́yìn ẹ̀. Bàbá Prọfẹ̀t Samson Olúwamọ́dédé tó ti wà fúlẹ̀ prepare. Pẹ̀lú àwọn àfàdúrà jagun kàǹkàǹkà bẹ́ẹ̀.
6: Gbogbo ìjì tó ń jà wájú ọyọ́ dọ́gà.
4: Òun lè ń gbọ́ yẹn. Ẹ máa bọ̀ níbi Marathon Fasting and Prayer yìí. Ní 10th to 12th of July.

0: bẹ̀rẹ̀ báyìí títí dosù tó ń bọ̀. Sáyédèrú tàbí bàràǹdà láwọn ọ̀dà tiwa.
1: Ó yá èyí náà gbéra kẹ́ máa bọ̀ ní ọ̀jájámọ́.
0: Ọ̀jájámọ́.
2: Ẹtẹ́tí sí ìkéde pàtàkì yìí, mo wọ ọkọ̀ Taisi láti Old Garage lọ sí Northgate ní ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí. Mo gbàgbé àpò ńlá Black Sack ti ready-made oríṣiríṣi wà nínú ẹ̀. Èyí tí mò ń tà sí ẹ̀yìn Taisi yìí, mo fi àsìkò yìí rọ awakọ̀ Taisi yìí tàbí ẹni tí ó bá mọ̀ nípa ẹrù yìí, yóò pe nọ́mbà yìí 08032422720 lẹ́ẹ̀kan sí 08032422720 tàbí kí ó gbé ẹrù náà wá sí ẹ̀ka ìpolówó ọjà Àdàbà FM tí ó wà ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ A Division Police Station, Obadeshida Road, Àkúrẹ́. Ẹ ṣé púpọ̀.

0: 88.9 FM. Awolu Solu Dero Pese.
1: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni o da ti e kan sun lo ni
2: aba ayo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin n bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lomo kuri agbaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atebo la fi pe lo re ajo nadak fonte dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me.
3: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
4: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
3: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
4: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
3: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
4: Me and Maggi,
3: so good together.
5: Guy, why you didn't smile like this? Waiting happen.
6: Cause I don't win trip to go abroad.
7: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
8: So yi la fin ki gbogbo awon eyan wa tan wa lori ijoko akoko ti to lati ge akara oyinbo fun igbeyawo otoni
9: eto igbeyawo laye
10: ejowo eduro na jare
11: ki lo sele
10: ki won to so wapo nje o ranti po sele ri television fun mi fridge nkan ero ofoso ise le wa ma fowo ofoso nle ni 2026
8: ni tuto
10: ka sa so pe o ti ran won abi
8: ta lo ti e so pe mo gbodo ra gbogbo awon kan yi le kan so ni bi ti cdk e wa
11: e mo lo tun je cdk e bayi
8: be ni o cdk e le ra fridge yin ero ifoso ati be be lo
10: ka kuku wa gba pe gbogbo awon kan won yi ti wa ninu ile re lowo lowo ba tin soro ye abi
8: lati osu to koja ni mo ti ra won
10: oluso agun kan so wapo.
8: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣọ̀n, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
12: Ẹ pè CDK sórí 0707-454-3005.
13: CDK, san díẹ̀ díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé ìrọ̀rùn.
14: Padà má lọ síbẹ̀ yẹn o. Marketing office Adabe FM ni wọ́n wá. Number 1 la wà. Ilé gogoro tó wà lẹ́gbẹ̀ẹ́ A Division Police Station. Ọba Adéṣidà Road nílùú Àkúrẹ́. O dẹ̀ tún lè pe marketing manager sórí 0803-041-4344. Ronke sórí 0703-529-5755. Tàbí Grace sórí 0803-247-4686. Ibẹ̀ gangan ló wà yẹn.
15: Bàbá kẹrẹ wà dé balẹ̀ kasagua lórí ìtọ́jú ìlera àti àìlèṣedédé ọlọ́mọkùnrin nìkan ṣoṣo jáì ìdùnnú ṣubú layọ fọkùnrin àtobìnrin ọ̀pọ̀ gbéyàwó ló ti dẹnu kọlẹ̀ látàrí wípé awọ ọkọ rẹ̀ ò kájú lù dáadáa. Bàbá bọ̀dá ò lè tatẹ́kàn lẹ̀ dùn bẹ́ẹ̀ ló sinmi ìjẹkújẹ débi pé tí wàá sọ ẹ̀dákú rẹ tẹ̀ lọ́dọ̀ olólùfẹ́ rẹ. Bàbá kẹrẹ wà ní ó fọ̀rọ̀ rẹ lọ lórí àìlèṣedédé tí ń bọ̀ fínra ìdákọ́lẹ̀ ara ẹra tí ẹ̀kọ́ sùn lọ ọ̀pá ẹ̀yìn dúdùn ara títa ara gbígbóná inú kíkún inú kíkún àyà tí ń lù pipi ìpì má lè gbẹ́ pá má lè gbẹ́sẹ̀ ọwọ́ àtẹsẹ̀ tó kúrìrì níwájú ta ni bàbá kẹrẹ wà ní ó kàn sí pẹ̀lú ẹ̀rọ ìgbàlódé tí ó máa sọ bí tí nǹkan lúgọ sí lára tiẹ̀. Oògùn tẹ́ ẹ bá lò láàrin ìṣẹ́jú 24 tí ò bá ṣiṣẹ́ ò fúùtù fẹ́ tẹ̀ ní kì í ṣe ti bàbá kẹrẹ wà. Bàbá kẹrẹ wà wà pé mi débẹ̀.
16: Bàzó ọlọ́run máa jáde ògùn àìsàn. Moki onile moki alejo ani faisan lugba. Oruko ti emi ni Babangana ti gbogbo aye a ma pe ni Baba Kerewa Alase ati Oludari Stand Action Koboko. Eike ikuje kuje to wa le ma ba iwo lomokunrin ja. Kan si mi
17: nile ise wa to wa ni Ifelodu Street off Continental Street
18: nilu Akure.
16: Phone number mi 08164122777.
19: Kí la mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. O ni a pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa. Kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò. Kí ẹṣin ara rẹ kó lè máa gbéra. Àbí orúkọ tiẹ̀ tiẹ̀ ti rí padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́. Níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Egun jẹ egun, òòṣà jẹ òòṣà, ògùn tẹ̀mí ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogúnlọ́ ọba ńlá wa ni. Ọba wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ ogójì ọdún ni ẹni, àádọ́ta ọdún ni ẹni, ọgọ́ta ọdún ni ẹni. Torí pé ẹṣẹ ara rẹ ò gbéra dáadáa, àgbò rẹ ò lè kàn bí àgbò, àbí ẹṣẹ ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ. Adáfọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula. Bàbá Kere wà.
17: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
19: Ibẹ̀ ni wà. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irọ́ ẹni ní gbogbo ìgbà. Oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi bírisọ fi rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dẹ́gula, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777. Bóyá wọ́n ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi. Àbí tó bá yẹ̀ rẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Bóyá ara ń ta ẹ́ ni àbí ara ń já ẹ̀jẹ̀ ni àbí inú rẹ̀ ń kùn ní gbogbo ìgbà. Orúnkún ń ro ẹ ni, oríkèríkè ara ń ro ẹ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun. Àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jílòwúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró déédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró déédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á. Àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gán kan wà nínú mọ́tò tí à ń pè ní carburetor? Tí carburetor yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, òun ló máa ń fa kí carburetor kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Carburetor yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ń ṣiṣẹ́ pàtó. Tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dì. Wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú. Irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi.
16: Babangana Baba Kerewa.
17: Kàn sí mi ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
19: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ò bá ń ṣe ìwọ ọlọ́mọkùnrin nínú àgọ́ ara nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o.
16: Phone number mi 08164122777.
19: Àgbo Márúgbó Takébé, òun ni àgbo tí èmi ń gbé káàkiri. Tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀, ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ̀ ń wú ni, o lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́ tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da. A ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu. Tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o. Ká tó mọ oògùn tá máa fún ọ, àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀. Kàn sí mi
17: ní iléeṣẹ́ wa tó wà ní Ifelodu Street off Continental Street Àkúrẹ́.
16: Babangana Baba Kerewa. Phone number mi 08164122777 08164122777.

0: awolu solu dero pese.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Guy, why you dey smile like this? Wetin happen?
5: Cause I don't win trip to go abroad.
6: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy 2 bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
7: Ìrọ̀rùn ńlá dé fún gbogbo ẹ̀yìn àgbẹ̀. Oníkòkó, onítòmáàtì àti ata, àgbẹ̀ oníkùkùmbà. Akẹ́hìndé gbẹ̀gbọ́n, oògùn kòrìkòrì, ìkórè. Ó lé wọn, ó bá wọn, ó gba tọwọ́ wọn. Ṣé ẹ ti lo oògùn ìkórè rí? Ẹ̀yin tẹ́ ẹ̀ tí ì lò ó rí, ẹ gbà, ẹ lọ lò ó wò, kẹ́ ẹ padà wá ròyìn. Ọkọ kòrìkòrì dé. Iṣẹ́ bíi mẹ́rin ló máa ń ṣe fún kòkó. Kì í jẹ́ kí kòkó pálá, kì í jẹ́ kí kòkó rí. A máa jẹ́ kọ́mọ inú kòkó tóbi kó yọmọ dáadáa. Kó tún lọ́ọ̀rìn. Gbogbo rọ́ọ̀gì àti kápẹ́ẹ̀tì ara kòkó ló máa ṣí dànù. Gbogbo èrè oko tó wà nínú oko kòkó tá a bá ń lo ìkórè sí ni ó máa jẹ lára àǹfààní ara oògùn ìkórè. Ẹ lọ lo oògùn ìkórè lónìí kẹ ẹ járọ mi. Ẹ lè rí oògùn ìkórè rà ní gbogbo ibi tó ti ń ta ojúlówó oògùn kòrìkòrì. A kì í tó kèrè máa dínú ọbẹ̀. Ìkórè làgbà. Ilé iṣẹ́ Choice Agrochemical Limited. Àwọn ni wọ́n ń ṣe ìkórè.
8: Elédùmarè mọ̀ gbà mí táwa mo ṣẹ̀ báyìí ọlọ́dọọdún. Ta mo ṣẹ̀ oko kòkó. Oníwà ẹlẹ́yìn gbogbo wọn ni wọ́n ń kérè oko kòkó, èmi ò rí nǹkan kan mú ńbẹ̀. Kí lè ṣe mi Elédùmarè ṣàánú mi?
9: Ọ̀rẹ́ wa, kí ló dé tí ìrònú tó ń dorí àgbà rẹ kò dò báyìí? Tó o wá ń fi gbogbo ìgbà kárí ìbọnú.
8: Ìrònú ò ṣe wá ní dorí àgbà mi kò dò. Lọ́dún tó kọjá, oko kòkó mi jóná gudugudu. Tọdún yìí pàápàá tún wá lé kínka. Mi ò rí nǹkan kan mú jáde nínú oko kòkó mi bó ti lè kó mọ.
9: Ọ̀rẹ́ wa, ṣé bí mo ti sọ fún ẹ, bó o bá fẹ́ ṣòwò kòkó àti ohun ọ̀gbìn kó jèrè púpọ̀, iléeṣẹ́ Choice Agrochemical Limited ni kí o lọ tààràtà. Wọ́n ń ta ìkórè, ìkórè ni ẹ̀fọ́rí fún gbogbo àwọn kòrìkòrì. Lọ́wọ́ kan tí o bá ti lo ìkórè, ìrọ̀rùn dé bá gbogbo ohun ọ̀gbìn rẹ pátá, ohun ọ̀gbìn bíi kòkó, kòkúmbà, ata àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
8: Ìwọ́n tún ti gbé tí ẹ dénú ọjà rí. Wọ́n máa pariwo ìkórè lọ́dọọdún. Bó o ti sọ ń duta náà ni, bó o ti sọ léṣìí náà ni, o tún ti gbé e dé lónìí àbí? Ìwọ òye dárúkọ ìkórè gbogbo ògbàntí ẹ. Ìkórè lọ́dọọdún. Ẹ ǹlẹ́ o bàbá àkórè, ìkórè kọ́ ìsọjí ni. Ara ń kan gáza o, má jẹ́ nǹkan ra tèmi mọ́ o.
9: Jẹ́ ń tún ajá ẹ sí. Bá a bá ti fi ìkórè fẹ́ kòkó, gbogbo èrè oko tó wà lábẹ́ rẹ̀ ni yóò tún máa jàǹfààní ìkórè.
8: Mo ti gbọ́ gbogbo ohun tó wí o ọ̀rẹ́ mi. Ṣùgbọ́n níbo o gan lèmi gan ó ti rí ìkórè rà báyìí? Kémi náà lè bọ́ lọ́wọ́ àìkórè oko.
9: Ìkórè wà ní gbogbo ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn kòrìkòrì.
8: Ó dá o, jẹ́ ń dán wo, kémi náà ò gbìyànjú ẹ̀. Torí dán wò báyìí, òun ló bí ìyá ọ̀kẹ́rẹ́.
9: Ìtọ́wò la máa dídùn ọbẹ̀, dán wò lónìí kó o rí pé rere ni Olúwa.
8: Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà tó ní ẹni kòkó ẹ̀ báyìí, òun ló mọ̀ lọ. Dájúdájú béèyàn ò bá sì mọ bí ẹgbẹ́ ẹ̀ tí là, irú ẹni bẹ́ẹ̀ ó sáré kú ni. Olúwa mo dúpẹ́ o.
9: Bàbá àbèjì ọ̀rẹ́ mi, ṣé o ti rí pé ìkórè pérégede ó fi gbọ̀rọ̀ jẹ̀ka? Ìdí nìyí táwọn àjọ LAFDAC fi lù ló ń tẹ gbà.
10: Ẹ̀kọ́ wà nínú ìtàkùrọ̀sọ ọ̀rẹ́ méjì yẹn. Wọ́n rí pé wọ́n sọ nǹkan kan tí wọ́n sọ pé èmi kì í ṣe ọ̀rẹ́ dábẹ̀yàn kan. Ọ̀rẹ́ dábẹ̀yàn kan ni ọ̀rẹ́ tí ó rí ire, tí ò ní fọ̀rọ̀ ire han ara ẹ̀. Ọ̀rọ̀ ire ni wọ́n ti fi hàn yín o, ẹ̀yin àgbẹ̀ oníkòkó. Ẹ wá ọ̀nà kẹ́yìn náà lo ìkórè bó ṣe yẹ kẹ́ ẹ lò ó, kó lè jẹ́ wípé ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń lò ó, kẹ́ ẹ lè kérè oko yín. e lo ra ikore leyin ni bi gbogbo ti won tin ta ojulowo ogun ti won fi npa oko ke bo lowo kori kori ati kokorira ere la mo je o ani sasidaru
7: irorun la de fun gbogbo eyin agbe oni koko oni tomato ati ata agbe oni kukumba akan de gbegban ogun kori kori ikore o le won o ba won o gba towo won se ti lo ogun ikore ri eyin te ti lo ri e gba e lo lo wo ke pada wa royin oko kori kori de ise bi merin lo ma se fun koko ki je ki koko pala ki je ki koko ri a ma je kon menu koko tobi ko yo ma daada ko tun lo rin gbogbo rug ati carpet ara koko lo ma si danu danu gbogbo ere oko to wa ninu oko koko ta ba nlo ikore si ni o ma je lara afani ara ogun ikore e lo lo ogun ikore loni ke jaro mi e le ri ogun ikore ra ni gbogbo bi ta tin ta ojulowo ogun korikori akiyi to kere ma dinu obe ikore lagba le ise choice agrochemical limited awon ni won se ikore
11: Baba egba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda ti e kon sun lo ni
12: aba ajo ko ti igbo ni nipa 24/7 aba make sure korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba make sure ko lo ti nu rara o ka gu eyin didun ara riro a pogede gede do ti ara danu logo lo mo kuri abaduro to ti o si ma sise akori lodun lulufere iwe atebo la fi pelu re ajo nadaki fonte gugba o da lagwara 24/7 abamission lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062623 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga ijawa ija osi always guide me
13: Ma ti eri ni gboro lenu ojo meta yi o be la bi ni isoro isara e na mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara edidi ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbiyanju gbiyanju corona bayo je aye ohun ti e wa su mi agbo ni ise lo se je lobe ti wo gbo ni pa babo oke ogun ni ogulugbo den ton fi wi atego so mo ara aye lore lori eyi ke yi isoro ton jo mo edalenu iwo na gbianju ko si babo oke ogun loni e ma pe 0706460641907064606419 0706460 babo oke ogun agbalagba ode ton fi wi atego sewosan
14: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo n kiyin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 Dudu Yemi Lane, opposite your Yemekun Grammar School, Nilu Akura, by your fair bearing, Kaka, by your fair bearing, or Nimorakato fair bearing, or me, Pemisori, or Banis or me, oh, Samu, oh, 64, 60, 64, 19, oh, Samu, oh, 64, 60, 64, 19, Kini Lese, Baboke, Ogunti, and Bangwenye, Nimomara Lulori, ati pe kini ile ise baba oke ogun se ohun na ni isoro to nba waja ninu ise ara wa ati to nba waja ninu egugun ara wa apere wo ni won ti nri elomi a ma ri pe to nba sun bayi to nba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara di ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi o ma ri pe gbogbo enu e ti ohun lo bere si ma hoye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki nu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba fe sun lale bayi ati ronun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jin laaro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wora wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mara kan abi meji office wa ni number 4 Dudu Yemi Lane, opposite Yemekun Grammar School, ni Lua Kure, tabi ko pe mi sori ero ba ni soro mi yi 07 60 60 64 19 07 60 60 64 19. Nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì ọba fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sí kẹtẹ ẹsẹ̀ bẹ́ẹ̀lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń ti hun síwájú ni gẹ́gẹ́gẹ́ bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yin ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn á lọgọ́rùn-ún ọdún wọn á lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àti egbò yìí náà lè wọ́n náà ń lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àti egbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìn ọ̀rọ̀ àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá ń lò táwọn náà máa rí tá a máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi ẹ̀yin náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní 30 ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní 40 ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dún èmi bàbá òkè ogun tí mo wà ní nọmba 4 Dúdú Yemi Lane opposite Oyè Mẹ́kun Grammar School ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 60 64 19 àlàáfíà ara wo ní bíbí abẹ́ ojúbà.
4: Guy, why you dey smile like this? Wetin happen?
5: Cause I don't with trip to go abroad.
6: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.

0: of mercy yo wa ni sisi sile laaro la lati ago meje si ago mejo gbogbo eniyan yo ni ore ofe lati wo ibe lati gbadua ki anu ko ba won rin ajo ipa keji odun yi akoko niyan odudu ekeji ifami ororoyan fun aseyori ifami ororoyan fun aseyori yo wa laaro la ododo
1: baba
0: mo wa ro gbogbo eniyan pe ki won o tete de ki won le ni ipa ti ipin ninu awon adua mejeji ti mo fe nu kan yi bi adua ba gbona girigiri bayi lori afefe ti asotele woli njade lera lera ododo bawo ni o ti lagbara to nigba ti e ba farahan ninu ipade adua lola owe yo ba so pe oju awo ni awo fi nbobe gbogbo eniyan to ko leti o ko gbogbo ẹni o fẹ lọ ìlú òyìnbó tí wọn ò fún ní fisa ododo
1: baba
0: aseti niyẹn ẹni ọkàwé tí o gba sàtífíkẹẹtì aseti niyẹn àní ẹ wá fún ìfàmì òróró yàn fún àṣeyọrí ododo
1: baba
0: ó ní gbogbo ènìyàn yóò gbà lọla a ó gbọrọ ọlọrun lórí ẹ ẹyin náà ti mọ mi pé èmi ò ní gbọn gbàdúà láì sọ ọrọ ọlọrun fún yín ọrọ ọlọrun tó jinlẹ yóò wà lórí ẹ a ó sì wá gba ìfàmì ròyàn fún àṣeyọrí àdúrà yẹn á wá jẹ ojú méjì ìkíní a ó gbàdúrà pé olúwa bá májẹmú àṣetì jẹ then a ó wá gbàdúrà pé olúwa fún mi ní àṣeyọrí se ó parí.
1: Tọ baba ibi tá a sì ti pàdé kò yí padà o.
0: Mechanic village opposite second gate Army Barrack ní Ondo Road
1: mbẹ
0: la ó ti pàdé kò tí ẹ ní sì kò ní yá
1: bẹẹni
0: tọba tí ló ń lọ pàdé àdúrà ọlọwọ ńlá gbọngàn ọlọwọ ńlá la ó ti pàdé fún pàdé àdúrà.
1: Aago méje ni pàdé àdúrà ó sì bẹ̀rẹ̀
0: bẹẹni
1: láàárọ̀ kùtù láàárọ̀ kùtù aago méje àárọ̀ ó ní pàdé àdúrà ó bẹ̀rẹ̀
0: bẹẹni
1: gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá sì ń bọ̀ bóyá ẹ̀yin ń gbọ́ wa fúngbà àkọ́kọ́ mọ́tò máa ń gbé àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ láǹfààní láti wọ bọ́ọ̀sì lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ bá ń bọ̀ látọ̀nà òkè àró rí bọ́ọ̀sì níwájú ilé ìjọsìn wa tó wà ní ìdojúkojú ilé epo NIPCO ní Abiodun bus stop Idanre Road Òkè Àró nílùú Àkúrẹ́ bákan náà ní Car Street Junction tó dojúkọ Stadium Junction ní Old Garage mọ́tò wà ńbẹ̀ àti ní Futa bus stop ní Ọlọ́kọ́ Futa bus stop ní Ọlọ́kọ́ mọ́tò wà ńbẹ̀ bákan náà. Bàbá ẹ ṣèlérí nǹkan kan ẹ ní kánsẹ́lì máa wà lẹ́yìn ìpàdé àdúrà.
0: Lágbára lọ́wọ́ Ọlọ́run òdòdó kánsẹ́lì ó wà lẹ́yìn ìpàdé àdúrà a ó dá gbogbo ènìyàn lóhùn èmi àti àwọn ìránṣẹ́ Ọlọ́run tí a jọ ń káàkiri fúnṣẹ́ ìránṣẹ́ òdòdó àwọn tó bá wá wá fún ìgbà àkọ́kọ́ tí wọ́n sì fẹ́ rí wòlíì èmi fúnra mi ni ó dá wọn lóhùn lọ́la àwọn tó bá wá fún ìgbà àkọ́kọ́ tí wọ́n sì ń fẹ́ láti rí wòlíì èmi fúnra mi ni màá dá wọn lóhùn láàárọ̀ ọ̀la nípa orí ọ̀fẹ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí mo ń pe gbogbo ẹ̀yin ènìyàn láti wá sípàdé àdúrà lọ́la ipa kejì ọdún 2024 òun la wọ̀ yìí a sì fẹ́ fi ìfàmì ròyàn a fẹ́ fi ṣíde ètò ìfàmì ròyàn fún àṣeyọrí wọ́n a ti ṣe àṣetì òun kan ní January to June Ọlọ́run fẹ́ fún ọ ní àṣeyọrí ẹ̀ ṣe láti oṣù July lọ lọ bá December àṣeyọrí lókùn tó mọ̀ ṣe o ní sí àṣetì mọ́ orúkọ Jésù olúwa gba ọpẹ́ wa gba ìyìn wa mo sọ tẹ́lẹ̀ bí wòlíì agbára àṣeyọrí kò wọnú ẹ̀ ìfàmì ròyàn tọ̀la lórúkọ Jésù Kristì o ní rí ìdènà mo ní o ní rí ìdènà gbogbo ohun tó lè dè ọ lọ́nà láti wá pàdé àdúrà lọ́la olúwa mú kúrò lọ́nà rẹ o sì àṣeyọrí o ní sí àṣetì mọ́ gbogbo ní fọlọ́run lókè ọ̀rọ̀ ní ìkẹyìn a ó dé ìjọba Ọlọ́run lórúkọ Jésù olúwa wa.
1: Bó ti jẹ́ nìyẹn o lórí ètò ọwọ́ ńlá fún tòní ẹjẹ́ pàdé inú pàdé àdúrà láàárọ̀ ọ̀la ní Mechanic Village opposite Second Gate Army Barracks ní Ondo Road nílùú Àkúrẹ́ ń bí aago méje àárọ̀ ní pàdé àdúrà tí ó bẹ̀rẹ̀ àwọn ojúkòó tá a sì ti lè wọ ọkọ̀ bọ́ọ̀sì lọ́fẹ̀ẹ́ ni mo ti yànnà náà ṣáájú yẹn ọ̀dà nọ́mbà yìí ni a láǹfààní láti pe bàbá sí lẹ́yìn ètò bàbá ti pe nọ́mbà yẹn tí bàbá ò bá gbé wọ́n ń bẹ lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ nìyẹn o ṣùgbọ́n bí wọn ò bá ti sí lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ wọn ò gbé torí ọ̀pọ̀lọpọ̀ wa tá a mọ̀ wípé ìgbà míì à ń pè ṣùgbọ́n bàbá ò láǹfààní àti gbé iṣẹ́ ìránṣẹ́ yẹn ó pọ̀ púpọ̀ ọ̀dà nọ́mbà ọ̀hún rèé ẹjẹ́ ń yọ̀ǹda nọ́mbà yẹn fún wa 08034484258 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 08034484258 ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ wa lórí Facebook Instagram àti àwọn social media handles tó kù

ẹlẹ́mbẹ́ o. Mo mọ̀ pé ẹ ti wà nídìí rédíò pé kẹ́ ẹ lè bọ àgbádùn lórí ètò ara ò lebi látàárọ̀ ẹ kú iṣẹ́ o ọba òkè ò fún gbogbo àlérè. Ilé iṣẹ́ tí wọ́n fi ṣẹran wà ilé iṣẹ́ aláàjì àgbà bàbá láàánú tí wọ́n ń fi tewé tegbò táyé ṣe. Àwọn ló ní nkìyín púpọ̀ wọ́n ní kí n kórí adí alákànjé wọ́n ní kí n kíjọye. Wọ́n ní àlàáfíà wa kò ní di fíàfíà wọ́n ní kóbìnrin ló kí n kọ́ lọ́kùnrin. Ẹ̀yin náà ṣáàtì mọ̀ ta àmọ́ ń gbé ẹ̀wọ̀ wà á sí méje bí kò ṣe wípé gbogbo tí ń ṣẹlẹ̀ láwùjọ wa ìlà àmọ́ ń pẹ̀kẹ́ lò. Ọ̀nà tá à ń gbègbà tá à fi ní jì sọ́fin ayé. Ayé wa ò ní dà bákan bàkan bákan bí ò ṣe tẹ wà lọ́rùn. Ẹ kú lẹ́m̀bẹ̀ lẹ́ẹ̀kan sẹ̀. Ẹ jẹ́ kí n ràn yín lọ́wọ́ nọ́mbà tó wà gbala iléeṣẹ́ aláàjì àgbà bàbá láàánú. Ẹ pé bàbá sọ̀rọ̀ 08063 970829. 08063 970829.

0: kòjó òlú kòdó.
1: Iṣẹ́ ọwọ́ àwọn ará bí ti ń sọmọ ológodo ọmọ olófo ni.
0: Ó yá tètè.
1: Tó ẹni tọ́lọ́run kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀.
0: Lé lọ́wọ́.
1: Alhaji àgbà bàbá aláàánú spiritual.
0: Ọkùnrin dandan.
1: Èyíkéyìí àìsàn ara.
0: Ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́.
1: Wọ́n mi sàn fè.
0: Àṣírí bíbò.
1: Ìyọnú ẹ̀bẹ̀ àwọn àgbà.
0: Bàbá aláàánú kájú ẹ̀.
1: Ìyọnú
0: àgbàlú. Kò
1: sẹ́ni
0: tí òye
1: oyún ìjú àṣírí bíbò
0: àtúndì àṣínà
1: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfiran
0: ẹ máa pàdé bàbá aláàánú alhaji àgbà
1: lọ́jọ́jọ́ wednesday
0: thursday àti friday nílùú àkúrẹ́
1: ńlá fẹ́jọ́
0: sọ fọlọ́kadà pé
1: ilé bàbá aláàánú
0: ìdí mango lókè ọgbà ló ń lọ
1: saturday and sunday
0: ẹ lè rí bàbá aláàánú
1: ní nagod plaza opposite àlàáfíà hotel
0: ìlú àwọ̀jọ
1: monday and tuesday
0: lẹ́ rí bàbá aláàánú
1: ní bakusa street
0: opposite ilé ìyá bakusa
1: ìlú ọ̀rẹ́
0: telephone
1: 006 397 0829.
2: Ẹ dáwà ìwò ni a ṣe. Ọmọ ara
3: yẹ. Mo kí n yẹ káàbọ̀ padà wá.

0: ọ̀nà yòówù tà bá fẹ́ gbọ́rọ̀ ara wa gbà nílé ayé. Gbogbo bí yòówù tà bá fẹ́ fẹsẹ̀ tọ̀ kọ́lọ́hún ó gbà fún wa. Wọ́n ń pè kínní kan ní ìyọnú àgbàló. Mo ní àwọn àlàyé kan kékeré lórí rẹ̀. Ìyọnú àgbàló tí mo ń ṣàlàyé ń parẹ́ o ní o. Fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ wá sí àgbàlá iléeṣẹ́ bàbá aláàánú Aláàjì àgbà kan ṣe ìyọnú àgbàló kan ti wà nílẹ̀ fún yín. Bàbá tí ń jí ta bá ń sùn ẹ̀jẹ̀ á mọ gbàdúrà kọ́lọ̀ mọ̀ jẹ́ kórí olórí kí wọ́n gbà ṣe wá ṣe. Gbòdìgbà tí èèyàn bá níṣòro kó tó ní ìyọnú àgbàló yìí lọ́wọ́ wọn ṣàlàyé tí ó gún mọ́ lórí rẹ̀.
1: Ẹni sóyìnbó ayé nílé àná ẹ̀
0: láti. Torí àwọn ayé tẹ rí òun ọ̀fẹ́ ká rẹrù ká sọ àforí ẹni ayé ọ̀fẹ́ ká ṣiṣẹ́ ká jèrè ń bẹ ayé ò sì fẹ́ ká kọ́lé bí pé ká sin kọ́kọ́rọ́ kù ni. Ayé ọmọ fẹ́ ká lọ́mọ láyé lẹ́yìn ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ní wojú ọmọ ayé ọ̀fẹ́ kí ara mọ́tò. Wọn ò tí ẹ fẹ́ ká ní promotion lẹ́nu iṣẹ́ bíi pé ká wà ń rà kíkan ni. Ẹ wà rí gbogbo ntá ńlá kọjá nílé dúnìyàn yìí gan. Mo fẹ́ sọ fún yín pé ǹjẹ́ ẹ mọ̀ wípé èèyàn nílò ẹ̀yọnú àgbàló. Kí ni wọ́n ń pè lẹ́yọ̀nú gan fúnra ara rẹ̀ kí n kọ́ ń ṣàlàyé nípa ìyọnú fún yín. Ẹni tọ́lọ́run bá yọnú sí ọ̀nà rẹ̀ ó gíyá ohun gbogbo tó bá sì dáwọ́lé yóò mọ̀ lọ síwájú ni kò ní wá sẹ́yìn. Ẹ bá ń gbọ́ wípé ẹnìkan lo ẹnìkan ń ta ó ṣe é ta ẹnìkan lò ó ọ̀nkan ó ń ṣílẹ̀kò. Ẹ̀yọnú ayé ń lórí gbà. Bẹ́ẹ̀ bá sì rí ìyọnú Ọlọ́run kò yàtọ̀ sí tayé ọ̀kan náà ni ayé àní kárí ilé ayé kárí gbé tá a bá ń bẹ lókè rùpẹ̀ kárí dúnìyàn yìí ká ìlògbà rè. Ìdí nìyí tí Aláàjì àgbà bàbá aláàánú tí wọ́n fi gbé àkànṣe ètò kan kalẹ̀ fáwọn tó bá wá sí ọ́fíìsì wọn. Ilé ètò ọ̀hún kìlọ̀ sí ìdálé lórí àkọlé wọlé afẹ́tọ̀ náà ni ẹ̀yọnú àgbàló. Wọ́n ní agbélu àgàló àgàló gàràgà kọ̀jẹ́ ká mọ bí ayé ń rè. Ọ̀rọ̀ ìyọnú àgbàló yìí ń ṣe ló dàbí ilé iṣẹ́ àbáwọn ilé iṣẹ́ awakọ̀ tí wọ́n ń ṣe ìṣọ́ránsì ni. Bẹ́ẹ̀ bá nílé iṣẹ́ wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀ nítorí pé ń jọ́ tírú ọkọ̀ yìí tó bá accident bó sì jẹ́ wípé ilé iṣẹ́ ló pàdánù nǹkan kan wọn ó pé ìṣọ́ránsì cover ẹ̀.

0: ṣe wá rí àkànṣe ètò tí wọ́n ń pè ní ìyọnú àgbàló tí bàbá láàánú ẹ tó ń ṣe fúnirúurú ènìyàn yìí tẹ bá wá sọdọ wọn. Owó lò fún ṣe ọwọ́, owó lò fọmọdé, ó sì wúlò fàgbà kò wá sẹ́ni tí ò kọ Yọba àtijọ́ ìlú ilẹ̀ gan. Iṣẹ́ ẹni kó lè tẹ̀síwájú, ó wúlò fún ṣe ọba, ìjọba ò tètè fún ọ promotion rẹ̀. Ó wúlò fáwọn olóṣèlú láti jáwé olúborí. Ẹ ìyọnú àgbàlú Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Àwọn kan ń bẹ wọ́n wojú Olúwa láti kúrò nípò àgàn. Ó wúlò fẹ́ni tí ọba fẹ́ travel out gan ṣùgbọ́n tí wọ́n bàjẹ́ kulẹ̀ pàdé. Àti ìrìn àjò lọ ló ọba ó wúlò fáwọn ọmọ míì tọ́jẹ́ pé wọ́n ti náwó náwó ní ẹ́mbásì. Ọ̀rọ̀ a kò pé kí wọn ó fòǹtẹ̀lú àti rìnrìn àjò rẹ̀ ọ́ dàbí pé tí wọ́n bá ti rí ìmísí ayé tí ń bẹ lára rẹ̀ kò ní lè jẹ́ kó tẹ̀síwájú bọ̀rọ̀. Ọlọ́run jẹ́ ká yọ yọnu sí wa. Nítorí náà ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lórí ètò yìí, ẹ jọ̀ọ́ ǹjẹ́ ẹ lè rí nọ́mbà yìí pé inú mi bá dùn kẹ́ẹ̀pẹ́ aláàjì àgbà bàbá aláàánú pẹ́ ń bọ̀ lọ́dọ̀ wọn. Ọ̀rọ̀ ara ẹni kọ̀yà pàtì nítorí pé lọ́dún tuntun ọyẹ̀ká jígìrì nínú ọdún tá a tún bọ́ sí ọyẹ̀ká wò wípé kọ̀yẹ́ kọ̀ wà lójú kan mọ́ bí tèṣe. Rọra pè wọ́n lórí nọ́mbà yìí finú hàn wọ́n ṣàlàyé fún wọn. Bí nǹkan bá ti lọ, àwọn kan wà tọ́lọ́run dà sáyé tọ́rán sáyé láti wípé kí wọ́n fún wa ní ìmọ̀ ọgbọ́n àtòyè láti tẹ̀síwájú. Ẹnìkan kì í gbọ́n tán o. Ẹ pé bàbá aláàánú aláàjì àgbà lórí 08063 970829. Bó ṣe ń ṣàlàyé nípa ìyọnú àgbàló fún yín. Àwọn ọmọdé ìwòye tí wọ́n bá ń gba lórí ètò ayẹyẹ wọn ó pè kí ni ń jẹ́ ẹ̀yọnú àgbàló. Àwọn àgbààgbà tó bá wà nítòsí ẹ̀sùn mọ́ wọn ẹ̀ pa sọ̀rọ̀ kan lórí ètò ayẹyẹ tí aláàjì àgbà tó ṣe ń gbọ̀ ọ́ fún. Pam mẹ́nu ń ba pàtàkì ẹ̀yọnú àgbàló bó ṣe wúlò tó láyé ẹni. Láyé ìgbà àwọn bàbá ńlá wa kínní náà ń bẹ lára àwọn tí àwọn àgbààgbà ń lò kò síbi tọ́mọ wọn ó dé wọn mọ̀ báláàánú pàdé ni. Lórí iṣẹ́ wọn ọjà ó tà wàràwàrà gbogbo nǹkan ó rí bó ti yẹ kó rí. Kọ́dà lẹ́yìn ìgbéyàwó àgàn kì í máa wọ́pọ̀ lásìkò ìgbà náà. Ìgbà ń gbà táyé wa ń di tolóyìnbó wọ́n ti dorí nǹkan kodo ló fi rí bẹ́ẹ̀ nínú àṣà. Ọmọ rẹ̀ ń kẹ́gbẹ́kẹ́gbẹ́ mùmùkúmu eréde òru àti jíjù bẹ́ẹ̀ lọ. Pé èèyàn nílò ní pé wọ́n fẹ́ kó sí láàánú kò sì ní dáa ń gbé èèyàn jìyà lórí ọmọ ẹ mọ ìgbà táwọn abiyamọ fi rẹrù ọmọ sìkò. Àwọn abímọ náà tán sáyé àsìkò tó yẹ kọ́mọ kọ́mọ ní òye àti gòkè àgbà kó sì mọ lóye àti jẹ́ èèyàn lábẹ́ ọ̀run. Ayé wa ń tafà látòkùkù ọmọ wa mọ̀ yìí ti ń ṣe mọ́ ọmọ tí èyí fẹ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tí èyí kẹ́gbẹ́kẹ́gbẹ́ tẹ́lẹ̀ ọmọ tó ọmọ bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí ó korí ìsàlẹ̀ ọ̀hún adẹni tí ń fún ọ lése. Ẹ ṣàkíyèsí irú ọmọ yìí ẹyin àwọn ayé ní kó sí ẹlá bí ọba ti rí ẹ̀yọ́nú gbà nǹkan dénìyàn. Àkànṣe ṣe àjò yìí bẹ́ẹ̀ bá sì lò ó bí ọlọ́run bá ti bábá fi ámì sí àjẹpọ̀ parí. Mo wá fẹ́ pe àkíyèsí yín bẹ́ ẹ bá ti dọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú ẹ bèrè fún àkànṣe iṣẹ́ fún ẹ̀yọ́nú àgbàlú lórí ohun gbogbo tẹ bàbá wa ọ̀nà ó sì gíyá iṣẹ́ lọ fẹ́ kọ́ fẹ́ gba kọ́ńtráàtì níbì kan ọmọ bó ṣe lè bọ́ sí lẹ́yìn ìgbéyàwó ayé ń retí ọmọ kò sí ẹyin tẹ́ ń gbìyànjú. Ẹ lọ fún ìmọ̀ràn lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú àbẹ́yìn ọmọ wípé ẹni ayé bá yọnú sí ní ńlàlóyọ bí mo ti wílẹ̀ kan báyé bá yọnú sẹ́dá ntọ́ bá fọwọ́ bà kìkì ajé ní ọjà sí.
1: Bàbá kábìlà mi àwòrán ọ̀la mi lólo.
0: Ìlú mẹ́ta péré lẹ ti lè rí ọ́fíìsì bàbá aláàánú aláàjì àgbà yàtọ̀ sáwọn ìlú mẹ́tẹ̀ẹ̀ta tá a bá rẹ́ni tó sọ fún yín wípé aláàjì àgbà bàbá aláàánú ńbẹ ńbì kan ọ̀nbẹ nígbà ńbẹ láwo ìrọlọ́bàdé ìlú àkọ́kọ́ ní ìlú àkúrẹ́ ọjọ́ wednesday thursday friday sílẹ̀ lè rí wọn lákúrẹ́ olóyè mẹ́kún ibikíbi tẹ́ ẹ bá gbà wọ́n ìlú àkúrẹ́ ẹ bèrè lafẹ́ junction láti lafẹ́ junction yìí ẹ bá wọn lọ́kadà tó wà ń lafẹ́ junction ẹ bá wọn sọ̀rọ̀ wípé kí wọn ó gbé yín dókè ọgbà nídìí mango lọ́dọ̀ aláàjì àgbà bàbá aláàánú dódò lọ́sàn-án ó sọ lágbára olódùmarè ìlú kejì ni ìlú ọ̀rẹ́ ìlú ọ̀rẹ́ nípínlẹ̀ Ondo. Ẹbẹ̀rẹ̀ ilé ìyábàkùsà tó wà ládùúgbò Bàkùsà nílùú ọ̀rẹ́ ọjọ́ Monday àtọjọ́ Tuesday ọjọ́ méjì ẹ láàrin ọ̀sẹ̀ ni wọ́n ń lò mọ́ nílùú ọ̀rẹ́. Ibẹ̀ lẹ́ sì ti rí bàbá láàánú nílùú ọ̀rẹ́ o. Ẹ mọ́ gbàgbé ìlú kan tó kù nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Saturday àtọjọ́ Sunday ǹjọ́ méjèèjì ń lẹ lè rí wọn nílùú ọ̀wọ̀ ní Nagot Plaza. Nagot Plaza ní dojúkọ ilé ìtura Lafia Hotel kò pé méje tẹ bá ti débẹ̀ àbùṣebùṣe ẹ̀rẹ́ láti Àkúrẹ́ tó dẹ́lùú ọ̀rẹ́ ọ̀rẹ́ tó fi dẹ́lùú ọ̀wọ̀ kò síbi tí ọwọ́jà bàbá aláàánú òde nípínlẹ̀ Ondo. Nọ́mbà kan ṣoṣo sí lówó ọ̀dọ̀ Aláàjì àwọn òní PA tí ó gbé o ọwọ́ bàbá aláàánú fúnra wọn Aláàjì àgbà ọwọ́ ìní ọ̀bọ̀ sí fóun kóun yòówù tẹ́ bá fẹ́ bèrè ayé òní ṣe wá ṣe báláṣebò lọ. Ẹ pé Aláàjì àgbà bàbá aláàánú lórí nọ́mbà yìí 08063 97 0829. Ẹṣẹ́ púpọ̀ yìí tí ẹ̀ ń gbà lórí ètò ẹ̀wọ̀n náà tètè kàn sí wọn lé ní mọ̀jẹ̀ kó pẹ́ jù nítorí pé ọwọ́ tó bá dilẹ̀ lè ṣòwò wáṣẹ fún má bu ara ẹ̀ mọ́lẹ̀ o tètè sáré wá kọ́ wa gbàmọ̀ràn lọ́dọ̀ àwọn ìlàrí ọlọ́run ẹrú ọlọ́run àgbà ìṣègùn tó ń fewé àgbàló tó ń fi ìyọnú àgbàló tó fi ń tó ogun ayé ẹni sílẹ̀ lọ́wọ́lọ́wọ́. Nọ́mbà bàbá nìyí lẹ́ẹ̀kan sí 08063 97 0829. Ẹ ṣe púpọ̀.
2: Ohun aláǹda kù kò lè dìdí kò lè di ṣu ṣùgbọ́n tó bá fi dọ̀mọ èèyàn títí ayérayé kò lè já.
3: Ó takòjò olúkòdó iṣẹ́ ọwọ́ àwọn ará bíi tí ń sọmọ ológo dọmọ olófo ni
4: ó yá tètè
3: tó ẹni tọ́lọ́hún kó kọ́kọ́rọ́ ìtúsílẹ̀
4: lé lọ́wọ́
3: Alhaji àgbà bàbá aláàánú spiritual
4: ọkùnrin dandan
3: èyíkéyìí àìsàn ara
4: ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tàbí ọlọ́jọ́ pípẹ́
3: promise and faith
4: àṣírí bíbò
3: ẹ̀yọ́nú ẹ̀bẹ̀ àwọn àgbà
4: bàbá aláàánú kájú ẹ̀
3: ẹ̀yọ́nú
4: àgbàlú kò
3: sẹ́ni
4: tí òye
3: oyún ìjọ àṣírí bíbọ̀
4: àtúndì àṣínà
3: ó yá lọ́dọ̀ ẹni tí àlàfinran
4: ẹ máa pàdé bàbá aláàánú Aláàjì àgbà
3: lọ́jọ́jọ́ Wednesday
4: Thursday àti Friday nílùú Àkúrẹ́
3: ńlá fẹ́jọ́
4: sọ fọlọ́kadà pé
3: ilé bàbá aláàánú
4: ìdí mango lókè ọgbà ló ń lọ
3: Saturday and Sunday
4: ẹ lè rí bàbá aláàánú
3: ní Nagot Plaza opposite Àlàáfíà Hotel
4: ìlú ọ̀wọ̀
3: ọjọ́ Monday and Tuesday
4: ẹ rí bàbá aláàánú
3: ní Bàkùsà Street
4: opposite ilé ìyá Bàkùsà
3: ìlú ọ̀rẹ́
4: telephone
3: 006 397 0829.

0: Live it. My fucker.
1: Eddie A.B.A.
2: Ìwọ yóò dìde, ìwọ yóò ṣàánú fún Sioni nítorí ìgbà àti ṣe ojú rere sí i. Ní tòótọ́, àkókò náà dé. Ètò àkókò àánú ló gorí afẹ́fẹ́ láti ilé-iṣẹ́ ìránṣẹ́ Love of Christ Chapel International. Wòlíì Adéníyí olóòpọ̀ ọ̀kú ti wà ń kalẹ̀ láti fi oúnjẹ ẹ̀mí bọ́ wa. Kí Ọlọ́run kí ó bùkún yín.
3: Ogún máa ní fún Ọlọ́run ní òkè ọ̀run.
4: Alleluia.
3: Àánú Júdà bá wa ṣiṣẹ́ lánàá.
4: O ṣe Jésù.
3: Ohun rẹ̀ pẹ̀lú wa.
4: O ṣe Jésù.
3: Ogo rẹ̀ yí wa ká.
4: O ṣe Jésù.
3: Ẹ̀rí ń lọ káàkiri.
4: Mo ṣe Jésù.
3: Ẹlẹ́rìí kanda.
4: Èmi rè o.
3: O ṣe wá orin kan kọ́ sí ọba àwọn ọba.
4: Ta ló dàbí rẹ̀.

0: sí àpótí ẹ̀rí méje.
1: Yes sir.
0: Orí pẹpẹ ló máa wà.
1: Wọ́n
0: máa lágbára.
1: Mo jẹ́ mo nẹ.
0: Ibikíbi ọba wà.
1: Yes sir.
0: O gbúdọ̀ wọ ilé sà.
1: Má bọ̀.
0: Òṣìbógun rẹ̀ ṣe lẹ́jọ́. Tí àwọn nǹkan yìí. Tí ò ní dojú ìjà kọ.
1: Tọ́ bí ẹsẹ̀ o.
0: Ọ̀rọ̀ méje ló gbé ilé ayé lọ.
1: Yes sir.
0: Ètìtì méje.
1: Méje ni.
0: Ló gbé ọ̀run ró. Ọ̀rọ̀
1: méje. Méje ni.
0: Orí igi àgbélewu.
1: Yes sir.
0: Iná kí a bá dẹ̀.
1: Yes sir.
0: Ọjọ́ méje ni a fi dé ayé. Ní ọjọ́ kẹfà.
1: Yes.
0: Ó dé ènìyàn. Ní ọjọ́ keje.
1: Ọjọ́ keje.
0: Ó sinmi.
1: Yes sir.
0: Ẹ̀yin wọlé náwó sí mi.
1: Lórúkọ Jésù.
0: Má jẹ̀mú ọjọ́ keje. Oṣù keje.
1: Yes sir.
0: Èdìdí ọjọ́ keje. Ẹ̀yin tẹ́ fo sókè lọ. Ó máa ṣiṣẹ́ fún ẹ.
1: Méjọ́.
2: Ẹ múra lẹ̀. God bless you all.
3: Ọlọ́mọ àbúkọ wọ́n yóò.
4: Yóò dára fún ọ.
5: Amen.
4: Ìwọ gángan.
5: Lẹ́yìn.

0: Orúkọ mi ni Akíndólérè Adéyẹmí láti ìlú Ìdànrè. Ìyàwó mi ló invite wá sí program yìí láti ìlú Ìdànrè. So gba tó invite mi, mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán. Ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà, ilé kejì náà, ọdún yìí náà ilé kẹta.
1: Mo ti 2016.
0: 2016 mo ti n kọ́lé mi lè parí ẹ̀.
1: Okay.
0: So ìgbà tí ìyàwó mi wá tọ́ wá ní mo ni mo try. So mo wà asthmatic tẹ́lẹ̀. So Ọlọ́run wò mí sàn.
1: Ọjọ́ yẹn náà.
0: Bàbá ìgbà tí mo dé program yẹn, bàbá fún wa ní pure water, oníká jókòó. Mo yẹ mu pure water yẹn, àyà mi kan clear bẹ́ni pé wọ́n kàn fi kan fọ́. Màá dúró síbi tí smoke wà tẹ́lẹ̀, mi ò lè dúró. Mo bẹ̀ sí ń dúró. Gbogbo nǹkan tí mi ò lè ṣe tẹ́lẹ̀ mo bẹ̀ sí ń ṣe. Ilé yẹn náà pàápàá ẹnìkan sọ pé ó ní òun gan pa ilé mi pé mo kọ́ lẹ́yìn pé mi ò rí igi kan lẹ́yìn pé kò sówó. Ó kàn lọ, ó já igi 1.something million. Ó ní kọ́ kó lọ sí site, wọ́n kó lọ ọjọ́ kẹta Ọlọ́run pèsè owó yẹn. So mo ṣáà bẹ̀ sí mi ó pọ̀
1: mi ò lè sọ tán. Ẹ tún wá kọ́ mi.
0: Mo ìmí ìkẹta Ọlọ́run tún pèsè ẹ̀. So àwọn ìwà sọ pé wọ́n ní past, wọ́n ní mo ní gbògbèrè owó. Ọlọ́run orí òkè òkè ló ṣé o, kì í ṣe mi
1: o. O ti wá ní gbègbèrè owó
0: báyìí. Bàbá mo dúpẹ́.
1: Gbègbèrè anointing ló bọ́ sí ọ lórí. Ẹ pariwo ọrun ṣe. Ibùkún máa bọ̀. Ọrun ṣe. Ìrànlọ́wọ́ máa bọ̀. Ọrun ṣe. Ojú rẹ máa bọ̀. Ọrun ṣe. Ayé mi dìde. Ọrun ṣe. Ìpín mi yí padà. Ọrun ṣe. Àyànmọ́ mi fọ́hùn òkè. Ó yà kúrò. Màyé gẹ́gẹ́ bàbá yá gẹ́gẹ́ bá. John chapter 3 verse 27. Mo fẹ́ kẹ ká pẹ̀lú òye ká tó lọ gbàdúrà méje. John 3:27. Jùwánù sì dáhùn. Ó sì wí pé èèyàn ò lè rohun kó ń gbọ́. Tí a bá fún
2: látọ̀run wa.
1: Ọ̀gá kò sí bó ṣe sapá tó. Àwọn kankan bẹ̀. Tí ò lè wá. Àfi tọ́run bá sí. Àyá gàdé bẹ̀rẹ̀ wá sàtà. Ẹ tún pariwo ọ̀run sí. Ẹ kígbe ọ̀run sí. Sọ pé ọ̀run sí. Sọ pé ọ̀run sí. Láti òní lọ. Mẹ̀dú àlejò. Gbogbo èyí tí ọ̀run ti. Ọ̀run yín bẹ̀rẹ̀ sí
2: sí.
1: O mẹ́ta ló máa ṣẹlẹ̀. Lọ́jọ́ tí ọ̀run bá sí. Ìwọ dìde.
2: Ìwọ
1: sànù sí
2: òní.
1: Wà á dìde.
2: Ní
1: ọ̀run. Ibẹ̀lì pé Ọlọ́run bẹ lọ́run. Ó ṣe ń tó wù. Ní àtètè kọ́ ṣe. Ọlọ́run dá ayé. Ó dá ọ̀run. Alẹ́ ń tó lé mọ́ yìí. Ẹ sọ fún ọ̀run ẹ̀ ló tì. Àgàbàlẹ̀sà tó bá ti gbọ́ mi tán. Ní kété o gbúdọ̀ gbàdúrà
2: 15 minutes.
1: Or 30 minutes. Tó o bá ráyè kí ìyá mọ̀ bá jẹ́ mi
2: mọ́.
1: Ọ̀run mi ṣí. Ó rí pé Psalm 121. Ó ní èmi ó gbé ojú
2: mi
1: sí ibòsà. Orí òkè wọn ni. Ìyẹn ní ọ̀run. Ibo ni ìrànlọ́wọ́
2: ẹ̀sọ́
1: ti wá. Àìsà ẹni tí ó bá rí ìrànlọ́wọ́
2: òun
1: ló mọ̀ ọ́n ṣe. Mo ti rí àwọn tó lẹ́bùn. Mo ti rán tó mà dúà gbà. Mo ti rán tó lànà
2: ìtì.
1: Mo ti rán tó mà wàásù ṣe. Tí a ò ràn wọ́n lọ́wọ́. Mo rí àkísà lọ́run. Mo dẹ̀rẹ̀ ẹni tó wà
2: afraid.
1: Nínú operation. Ṣùgbọ́n tí a ràn lọ́wọ́. A lọ sí pátí kan. Ní ọdún díẹ̀
2: sẹ́yìn.
1: Ìkan lára àwọn ọ̀rẹ́ mi. Láti Amẹ́ríkà. Ó wá sòkú. A wá lọ sí bẹ́rẹ̀
2: ayé.
1: Àwọn èèyàn ńlá ńlá ló wà. I say great people.
2: Àwọn èèyàn ńlá ńlá.
1: Big people.
2: Àwọn èèyàn
1: tó lọ. Billionaires, millionaires.
2: Billionaires, millionaires.
1: Ọmọkùnrin tó wá pè kó wá
2: pọ̀. Yorùbá ìjọba ìbájá tó
1: sí. Níwọ̀n bá tèmi.
2: To my own knowledge.
1: Mo mẹ́mbà mo rin
2: kan. I know those
1: that I see. Torí mo ti kọrin
2: pátí rí. But I serve in parties
1: before. Now mo ń rí ọmọkùnrin yìí.
2: I was seeing this young man.
1: A ti kìí.
2: You from
1: good. A bọ́ sí sí.
2: To kìí sí.
1: A bọ́ sí ẹ̀. Bẹ́ẹ̀ni ló ń dà.
2: Ìwà jọjọ mi.
1: Ṣùgbọ́n tó yà mí lẹ́nu
2: ni pé
1: wọ́n ń gbé owó fún.
2: They were giving him bells of money.
1: Owó bẹ̀rẹ̀ mo ni.
2: I now ask.
1: Ta lọkùnrin.
2: Who is this man?
1: Wọ́n ní gbogbo orinṣẹ́ yìí.
2: They say how this is.
1: Wọ́n ló ń lo ni.
2: He owns them.
1: Ibo ló ti rówó.
2: Where did he get money?
1: Wọ́n ní gbogbo group ọtí mò ń wò
2: yìí. The time the group that sees.
1: Kò sí nǹkan fẹ́ ṣe láyé.
2: The place wọ́n tó bí láyé.
1: Kọjá London.
2: Whether
1: in Kọjá America.
2: In America.
1: Kọjá Canada.
2: Or Canada.
1: Ọmọkùnrin náà mú lọ.
2: Did he stay by the
1: door? Torí àbúrò ìkan nínú wọn.
2: Because the younger brother.
1: Àìsàn. Ìyá ò jẹ́ ti ò léyìn.

0: We are
1: just
0: battle is ended. Your problem is ended. Your door is open. I'm hearing congratulations.
1: Hallelujah.
2: Praise the Lord. Orúkọ mi ni Adéọlá Babatunde láti Maryland. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí ní last year, gbogbo nǹkan wá change, kò sí nǹkan kan mọ́. They said pé àti ìtajà gan problem ni. 20,000 máa lọ máa ya ni. Àwọn èèyàn ní ṣé ọjà náà ló wá wọ́ọ̀sì tó yẹ máa ní kò sí yàn kan. Ó jẹ́ pé ti bá tẹ̀ ní kọ́ yá mi gan lómìnira ní kò sí, wàhálà yẹn pọ̀ fún mi. Kò dẹ̀ sẹ́ni pé mo ronú pé àbí kì í tiẹ̀ gbé nǹkan jẹ ni. Mo wá wò pé àwọn ọmọ yẹn sì kéré pé ta ló máa bá mi máa tọ́
3: àwọn ọmọ yìí. Torí ọmọ yìí ni ò jẹ́ ká gbé nǹkan jẹ.
2: Ìgbà tó wá di ìgbà tí dádì ṣe báde ní ọgọ́st, wá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà pé wọ Ọlọ́run. Tó bá yẹ pé lóòótọ́ ló pe bàbá yìí. Tó bá jẹ́ wípé ìwọ ló mú ẹ̀gùn ayé bàbá yìí kúrò. Torí wọn máa ń sọ rédíò pé àwọn ti wáṣọ kan fún ìgbà kan, àwọn máa ń ṣe kíní kan. Olú ẹ mú ẹ̀gùn ayé tèmi náà kúrò. Gbé olùrànlọ́wọ́ ládìde fún mi. Olùrànlọ́wọ́ tí mi ò tiẹ̀ tí ò ní bẹ̀rẹ̀ pé kí ló fẹ́ fi san fún mi. Olú ẹ gbé dìde fún mi. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò pé ijọ́ mẹ́ta sígbà tí mo gbàdúrà yẹn. Ẹ mo kàn lọ sọ́jà yẹn, mo wá ń ra ìjà lọ́wọ́ ẹni yẹn, wá ní kí ló ń ṣe mí mú ní à. Mo lówó pọ̀ lọ́wọ́ mi ni. Ó ní ṣe fẹ́ ra ìjà jù bẹ́ẹ̀ lọ, mo ní yẹn. Ó ní bí eléèlò lẹ fẹ́ rà, mo ní 20,000 ló wà lọ́wọ́ mi. Mo ní bọ̀ oníjẹ tẹ bá lè fún mi. Ó ní kò sí problem. Ó wá fún mi ní ó ní 40,000. Ìgbà tó máa di ijọ́ karùn-ún, ó dẹ̀ fún mi ní ọjà 300,000. Ó ní kí lọ máa tà.
3: Sọ pé wàá o.
4: Wàá o.
3: Àwọn ìyanu kan bẹ tó ń jẹ́ ìyanu wàá o.
4: Bẹ́ẹ̀ni sá, there are some wow miracles.
3: Látorí 20,000.
2: Bẹ́ẹ̀ni, nǹkan tó tún ṣẹlẹ̀ ní pẹ́ ni pé ọjà yẹn tẹ́lẹ̀ tí bá ra ọjà 20,000 àti ta ìnira ni torí màmá kéńdì ẹ̀ ni. Bó nígbà tí Ọlọ́run wá gbé iṣẹ́ ìyanu yẹn dìde, mi gbúdọ̀ jókòó ní ìdí ọjà kí n má pa 100,000.
3: Lọ́jọ́ kan,
2: bẹ́ẹ̀ni,
3: ẹ sọ pé wàá o.
4: Wow!
3: This thing dey work o.
4: It's working.
3: This thing dey work o.
4: It's working.
3: Gbogbo ẹyin tẹ kí n ta.
4: You don't usually make sales.
3: Ẹ jáde ń bí kẹ lọ máa ta.
2: Wàhálà yẹn pọ̀ tẹ́lẹ̀ pa àwọn èèyàn ti sọ fún mi pé ó dẹ̀ jáde sọ́rọ̀ ẹ̀ ṣó ò ní ìyàmọ́ ni. Àwọn ẹlẹ́jà tún máa sọ̀rọ̀ sí mi ibi tí wàhálà ti wọ̀ sí yẹn dé pé nǹkan táwọn ń jẹ gan-an èmi tí mò ń tajà gan-an tí mò ń ta kinní gan-an èmi ò rówó fi jẹ́. Bó ṣe ti Ọlọ́run wá gbé ìyanu ẹ̀dẹ̀ wọ́n wá bèrè pé báwo lẹ ṣe ṣe ti lọ jẹ̀bú ni. Mo ní Ọlọ́run ọtọ́rítì ti bẹ̀rẹ̀ iṣẹ́.
3: Ẹ sọ pé change of level.
4: Change of levels.
3: Mama yẹn ló ń fi àṣẹ yẹn gbàdúrà.
4: She said she prayed with that authority.
3: Ìwọ náà dẹ̀ yàrá fi béèrè
4: nǹkan. You need to quickly pray with it. Quickly ask for something.
3: Ọlọ́run tó bá jẹ́ wọ̀ ló ran wòlíì lọ.
4: God, if truly you are the one that helped this prophet.
3: Tí wòlíì bá rí àánú gbà.
4: If prophet can receive mercy.
3: Ṣàánú èmi náà.
4: Have mercy on me also.
3: Jẹ́ káyé fi ẹ̀rí tèmi náà tọrọ.
4: Let the word pray for my own type of testimony.
3: Mama Sumai.
4: Don't sleep at this time. Pray.
3: Workers orí òkè.
4: Workers of this mountain.
3: Ẹ bèrè báyìí.
4: This is the time to ask.
3: Pẹ̀lú àṣẹ bàbá tọmọ tẹ̀mí mímọ́.
4: By the authority of the Father, Son and Holy Spirit.
3: Nígbà tẹ bá sàmì méje.
4: With your seven amen.
3: Kúrìbá!
4: Amen! Amen! Amen!